san sokoto re tabi ki o sun ara ki nitori pe oro ti olorun ba so yo seye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o nso nihin yi ni a ri wi pe eyi ki se oro mose tabi oro ti aroni tabi oro lati enu oni keni o nso wi pe eyi ni oro oluwa si mose si aroni si awon omo israeli ati si oloni pelu ni akoko yi won wa ninu ile egypt eyi ni a fi so wi pe oluwa si so fun mose ati aroni ni ile egypt pe kini itumo yi jasi nigba ti a so wi pe won wa ni ile egypt eyi so wi pe won wa ninu isiru won wa ninu iponju lasiko ti won wa ninu iponju ni oluwa ba mose soro wi pe ki won ki o lo ba awon mo israeli lati ba won soro lati je ki won ki o mo ona ti won le kuro ninu isiru ohun to ma nse wa laanu ni wo pe awon elomiran nigba ti won ba wa ni ile egypt ninu iponju ninu waya aja nla pelu esio ati awon omogun re bi e ba nsoro oluwa fun won bi e ba je ki o to won leti ohun ti yo gba won la kuro ninu ipo osi tabi inu iponju ti won wa won ma so pe awon ko raye lati gbo oro olorun nitori wo pe iponju wa lara won tabi ni idile won ranti wo pe nigba ti awon wonyi wa ni ile egypt ninu iponju nla ni olorun so fun mose ati aroni lati lo so fun won oro igbala oro ti yo mu okuro ni ile egypt ye ki o tun yo wi pe bi a ba nso nipa ile egypt o je ile ti o kun fun iborisha ni igbese aye ti won wa yi ti won si wa ninu isinro ati iponju ati ninu ayika won ti won ni awon aborisha nigba na ni oluwa ba won soro o ran mose ati aroni si won o sese we pe idile ti o ti jade awon ti o wa ni ayika re o sese we pe ki won ki o je aborisha ni igba ti o si wa ni iru ipo be ni olorun ranse si o wi pe ki o gbo oro idande oro igbala oro ti tuni sile oro ti sanu poni oro ti wo nisan oluwa si so fun mose ati aroni ni ile egypt o sese wi pe iwo na paapa wa ni ile egypt o je bi eru fun esun fun awon emewa tabi awon omo ogun re tabi aisan ni o fi ile re se bojoko tabi o sese ki o je wi pe awon alalopaida ile egypt ni o ko ti o ni ipo yi kan na ni awon omo israeli wa ti oluwa fi ranse si won bi o ba wa ninu iponju tabi awon alalopaida awon elebologun aye yi ni o yi oka ni won rogba yi oka ti won ko je ki aye re ki o ni ojutu ohun ti a n so fun ni wo pe nigba ti o ba tetisi sile gbo oro olorun idande yo de ba o igbala yo de ba o yo si tu o sile kuro ninu ide ti o wa oluwa si so fun mose ati aroni ni ile egypt pe je ki a be lowo ara wa bi awon mose ati aroni bi won ba so wi pe won ko raye fun oro olorun kini ibaje ini won kini ibaje ini awon omo israeli ni akoko yi ohun ti a ma ri ni wi pe awon popo ti won wa ni airije airimu ainitoju ainile ton ma gbe won ma so fun wi pe awon ko raye nisisin fun oro olorun awon ko raye nisisin fun isin olorun awon ko raye nisisin fun adura ranti wi pe bi awon wonyi ba so wi pe awon ko raye nipa adura gbigba nipa oro olorun gbigbo nipa ati sin olorun won iba wa ninu osi ati iponju won sibe sugbon ope ni fun olorun wi pe bi olorun ti nsoro be ni mo se ngbo bi olorun ti nsoro be ni aroni ngbo mo nbebe lowo lodo olorun wi pe ohun kon ti o di wa leti ohun kon ti ko ni je ki a gbo oro olorun ni agboye ki olorun ki o ba mu kuro ni oruko jesu ni ese ikeji osu yi ni yo je akoka osu fun yin oni yo se se ikini osu odun fun yin awon yi ti wa ni ile egypt lati iran de iran fun odun popo o dabi eni wipe gbogbo odun ti won ti lo
ni ilẹ̀ Egypt ko se anfani kankan fun won o dabi eni wipe ninu isinru won ninu iya tabi iponju won ninu awon edun ti won ti la koja o dabi eni wipe won ti fi gbogbo akoko sofo patapata be ni igbese aye lese ri nitori pe lai mo Jesu oni iye lai mo Jesu o dabi eni wipe o wa ninu aye o nfi akoko sofo ni akoko ti Olorun fe se ilana igbala won ilana idasile ati idande won ni Olorun so fun won wipe ni osu yi gan ti a o da won sile ti a o gba won la ni yo je akoka osu fun won ati ni osu ni o je osu ikini fun won ni ojo ti o ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni Olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re niki eshiro odo agutan na ailaboko niki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore eyin o fi pamo titi di ijo kerila osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wipe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se iteogba ni waju Oluwa a se so fun won wipe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokan lilogun titi de iketa lilogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si we fun won pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto e o fi eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara ateriba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run
láti dá wọn lẹ́jọ́ kí ó jẹ́ kí ó lè wọlé láti ṣe wọn lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Israẹli ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá. Àwọn ọmọ Israẹli àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn. Rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí. Bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kì í bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Egypt. Wò ó ní Exodu lẹ́ẹ̀kan sí i. Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́. Rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni a ń tọ́ka sí Jésù wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ní ìjọ kejì, Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó wí pé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá. Ṣùgbọ́n rántí, kì í ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ni ó fún wa ní ìgbàlà, bí kì í ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébùú. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kì í ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kì í ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébùú. Tí pé lásìkò ayé àwọn ọmọ Ísíráẹlì, bí kì í bá ṣe wípé a pa ọ̀dọ́ àgùntàn náà, wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá. Wò ó ní Kọ́rintì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Ó ní, nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristì robọ fún wa. Jẹ́ kí ó yẹ wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí, àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébùú. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá nínú àìsàn, tó gbà á lọ́wọ́ ìpọ́njú, tó gbà á lọ́wọ́ inúnibíni láti ọ̀dọ̀ èṣù, tó gbà á lọ́wọ́ wàhálà tí àbákọ́sí, tó sì gbà á lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá. Tó padà sí Exodu orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Exodu orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún, ó ní àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ohun tí Ọlọ́run béè lọ́wọ́ ọmọ Ísíráẹlì ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Egypt, wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù rárá. Èyí ń tọ́ka sí Jésù Kristì, nítorí pé Jésù Kristì ni ẹni náà tí ó wà ní àìlábùkù kankan.
bi o ba wo igbese aye.

ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtòkun ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì, ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíptì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebreu orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lè a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lè a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kun àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má bàa wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọlánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ború jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ. Bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ní ẹ̀jẹ̀ yóò wé ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus orí kejìlá ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ni kí wọn kí ó fi jẹ ẹ́. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọ́n ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi, ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù orí kìíní láti ẹsẹ̀ ìkíní. Lé àtètè kọ́ ṣe lé ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lé ó di ara, ó sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wa. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa, wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn, nítorí pé ó sọ ní orí kẹfà Yohánù ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta. Orí kẹfà ti Yohánù ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta, èmi ẹ̀mí ní ń sọ ní di ààyè,
ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristi, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ohun tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ń láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ń láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi sọ fún yín, ìyè ni, ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwo pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodo orí 12, a sì ti kà fún wa nínú Kọ́rintì kíní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ, láti jẹ àkàrà àìwo. Kọ́rintì kíní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje, nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí tí a ti fi ère kọjá wa àní Kristi robọ fún wa. Nítorí náà ẹ jẹ́ kí a ṣe àjọ náà kì í ṣe pẹ̀lú ìwókàrà àtijọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwókàrà àrankan àti ìwà búburú, bí kò ṣe pẹ̀lú àìwókàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ṣùgbọ́n ìwà búburú, èyí tí a ń pè ní ìwókàrà àtijọ́, ó wà ní ìgbésí ayé wọn. Àrán kan tàbí kí a máa hùwà tí kò bá Bíbélì, tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, èyí sì wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní, tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí, wípé a ní láti jẹ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wípé àìwókàrà, àrán kan, ìwà búburú, àgbèrè, panṣágà, olè, òfófó, ojúkòkòrò, àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa. Bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí, kí wá ni àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn? Ní kíákíá jẹ́ kí a wo Exodo orí 12 lẹ́ẹ̀kan sí i, láti ẹsẹ̀ 13, ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni. Ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa aṣọ funfun. Nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa kí a jẹ́ ẹlẹ́sìn lásán. Ó ní nígbà tí mo bá rí i wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé. Ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín. Nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì, ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó dàbí ẹni tí ó ń gbé ilé kan, ilé tí kò ní ilẹ̀kùn, ilé tí kò ní fèrèsé, ilé tí kò ní òrùlé. Kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí? Irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀. Ìkíní, ewu olè, nítorí wípé kò sí ilẹ̀kùn, kò sí fèrèsé, nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé. O jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi, olè tàbí apanirun ni, èyí tí a ń pè ní Sàtánì, yóò lè wọlé, yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ, yóò máa dà ọ́ láàmú, yóò máa pọ́n ọ lójú, nítorí pé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. O jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, tí kò ní fèrèsé, tàbí tí kò ní òrùlé. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀, àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò, wọ́n lè wọlé.
won se le se oloshe iru ani ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo laila eni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi abari eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni perese ti o je wipe awon eye awon eye ojo run yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe ejodo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o nja ni ile iru eni be bi arabasan ti o n gbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o n gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lo nka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je tire ikeji ni wipe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wipe idajo yi o ba awon omo Egypt wipe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je tire bi a se le bo lowo idajo Olorun ni pe ki a gba Jesu Christi gbo ki a ba le bo lowo ibinu Olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wipe nkan o tora won ni igbese aye won erede eyi ni wipe idajo Olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo Israeli ati ti Egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ese jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbese aye tire
ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le nini wipe ki o wa se abe abo ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan tin sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodo rike edogun ese ikerin din logbon o si wipe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba peti si opin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa ori Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogunlogo awon eniyan wonyi egberun lona egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbese aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa au pi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo we ninu eje naa ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba ti n je o ti o ti n kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje naa gbagbo ninu eje naa ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti n bo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo
àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ ọ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ̀. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́. Ìpọ́njú yóò rí ọ kọjá, wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

lẹ́yìn agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi. Bí ó bá jẹ́ pé a ní àìsàn ní àgọ́ ara wa, ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristi ni a mú wa lárada. Nítorí bẹ́ẹ̀, bí a bá wá sí ẹsẹ̀ àgbélébùú tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa, bí a bá gba Ọlọ́run gbọ́, ó dájú pé a ó mú wa lárada. Bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa, ohun gbogbo tí ó yẹ fún wa, ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristi fún olúkúlùkù wa nínú Filipi orí kẹrin ẹsẹ̀ 19. Ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. O ti a lè láti mọ̀ ní wípé ìbá ṣe ìgbàlà ni inú Kristi nìkan lè àti lè rí, tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí à ń fẹ́ ìwòsàn ni bí a bá gbàdúrà ní orúkọ Jésù a ó rí, tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ Kristi tàbí nínú Kristi. Ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo tí Ọlọ́run rí wípé a nílò nínú ayé àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú Kristi. Báwo ni kíkún yìí, báwo ni ó ṣe lè jẹ́ tiwa? Èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta. Kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí orí kejì ẹsẹ̀ 10. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà Kristi kò jẹ́ tiwọn. Síbẹ̀síbẹ̀, a ń fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀. Àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n kíkún nínú Kristi. Gbogbo ìbùkún àtọ̀run wá nínú Kristi kò jẹ́ tiwọn. Kí ni ṣe? Ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa. Wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá, tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ, wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà, tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò, tí a mú ẹ̀ṣẹ̀ kúrò, tí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà tí a mú kúrò, tí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi a ó fi wọ́n fún wa, nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ni ohun tí a lè fi èyí wé, tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀? Tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa. Báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà? Jẹ́ kí a wo Jòhánù 14 láti ẹsẹ̀ 13. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, ìbá ṣe ìgbàlà. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyẹ̀ àníkẹ̀kọ́ ni. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi ó ṣe, kí a lè yin bàbá lógo nínú ọmọ. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò tí ì sọ wá di mímọ́, a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ̀ ṣì wà níbẹ̀, síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá, ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san, ẹ̀mí àti gbẹ̀san, èrò àti gbẹ̀san, ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ó sọ wá di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀rí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, ó lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lé èmi ó ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹde nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlá ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ.

0: pé báyìí ni olúwa àwọn ọmọ ogun wí a ó máa fi rekún ìlú ńlá mi síbẹ olúwa yóò sì máa tu sioni nínú síbẹ yóò sì yan jerusalemu síbẹ mo sì gbé ojú mi sókè mo sì rí ti kíyèsí ìwo mẹrin mo sì sọ fún áńgẹlì tí ó bá mi sọrọ pé kí ni wọnyí ó sì dá mi lóhùn pé àwọn wọnyí ni ìwo tí ó ti tú júdà ìsírẹlì àti jerusalemu ká olúwa sì fi gbẹ̀nàgbẹ̀nà mẹrin kan hàn mí nígbà náà ni mo wí pé kí ni àwọn wọnyí wá ṣe ó sì sọ wí pé àwọn wọnyí ni ìwo tí ó ti tú júdà ká tó bẹẹ tí ẹnikẹni kò fi gbé orí rẹ sókè ṣùgbọn àwọn wọnyí wá láti dẹrùbà wọn láti lé ìwo àwọn orílẹèdè jáde tí wọn gbé ìwo wọn sórí ilẹ júdà láti tú ká sekaraya orí ìkejì mo sì tún gbé ojú mi sókè mo sì wò sí kíyèsí ọkùnrin kan tí òun ti okùn ìwọn lọwọ rẹ mo sì wí pé níbo ni ìwọ ń lọ ó sì wí fún mi pé láti wọn jerusalemu láti rí iye ìbú rẹ àti iye gígùn rẹ ti kíyèsí áńgẹlì tí ó bá mi sọrọ jáde lọ áńgẹlì mìíràn sì jáde lọ ìpàdé rẹ ó sì wí fún un pé sáré
1: sọ fún àwọn ọdọmọkùnrin yìí wípé
0: a ó gbé inú jerusalemu bí ìlú tí kò ní odi nítorí ọpọ ènìyàn àti ohun ọsìn inú rẹ olúwa wípé èmi ó sì jẹ odi iná fún un yíká èmi ó sì jẹ ògo láàrin rẹ sá kúrò ní ilẹ àríwá ni olúwa wí nítorí pé bí afẹfẹ mẹrin ọrun ni mo tú yín káàkiri ni olúwa wí sioni gbé ara rẹ là ìwọ tí ó ń bá ọmọbìnrin babiloni gbé nítorí báyìí ni olúwa àwọn ọmọ ogun wí lẹyìn ògo ni ó ti rán mi sí àwọn orílẹèdè tí ń kó yín nítorí ẹni tí ó tọ yín ó tọ ọmọ ojú rẹ nítorí kíyèsí èmi ó gbọn ọwọ mi sí orí wọn wọn ó sì jẹ ìkógun fún ìránṣẹ wọn ẹyin ó sì mọ pé olúwa àwọn ọmọ ogun ni ó rán mi kọrin kí o sì yọ ìwọ ọmọbìnrin sioni ṣàwó mo dé èmi ó sì gbé àárín rẹ ni olúwa wí ọpọlọpọ orílẹèdè ni yóò dàpọ mọ olúwa ní ọjọ náà wọn ó sì di ènìyàn mi èmi ó sì gbé àárín rẹ ìwọ ó sì mọ pé olúwa àwọn ọmọ ogun ni ó rán mi sí ọ olúwa ó sì jogún júdà ìní rẹ nílẹ mímọ yóò sì tún yan jerusalemu ẹ dákẹ gbogbo ẹran ara níwájú olúwa nítorí a jí láti ibùgbé mímọ rẹ wá.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Sekaraya, orí ìkẹta. Ó sì fi Joshua olórí àlùfáà hàn mí. Ó dúró níwájú áńgẹ́lì Olúwa. Sátani sì dúró lọ́wọ́ ọ̀tún rẹ̀ láti kọjú ìjà sí i. Olúwa sì wí fún Sátani pé Olúwa bá ọ wí ìwọ Sátani. Àní Olúwa tí ó ti yan Jerusalemu, ó bá ọ wí. Igi iná kó èyí tí a mú kúrò nínú iná. A sì wọ Joshua ní aṣọ ẹ̀rí. Ó sì dúró níwájú áńgẹ́lì náà ó sì dáhùn ó wí fún àwọn tí ó dúró níwájú rẹ pé kó aṣọ èrí ìní kúrò lé ara rẹ ó sì wí fún un pé wò ó mo mú kí àìṣedédé rẹ kúrò lọ́dọ̀ rẹ èmi ó sì wọ̀ ọ́ ní aṣọ ẹ̀yẹ mo sì wí pé jẹ́ kí wọ́n fi láwà ní mímọ́ wé e lé orí wọ́n sì fi láwà ní mímọ́ wé e lórí wọ́n sì fi aṣọ wọ̀ ọ́ áńgẹ́lì olúwa sì dúró tì í áńgẹ́lì olúwa sì tẹnu mọ́ fún Joshua pé báyìí ni olúwa àwọn ọmọ ogun wí bí ìwọ bá rìn lé ọ̀nà mi bí ìwọ bá sì pa àṣẹ mi mọ ìwọ sì ṣe ìdájọ ilé mi pẹlú ìwọ sì pa ààfin mi mọ pẹlú èmi ó sì fún ọ ní ààyè àti rìn láàrin àwọn tí ó dúró yìí gbọ́ná ìwọ Joshua olórí àlùfáà ìwọ àti àwọn ẹgbẹ́ rẹ tí ó jókòó níwájú rẹ nítorí ẹni ìyanu ni wọn nítorí kíyèsí èmi ó mú ìránṣẹ mi ẹ̀ka wá nítorí kíyèsí òkúta tí mo ti gbé kalẹ̀ níwájú Joshua lórí òkúta kan ni ojú méje ó wà kíyèsí èmi ó fi fífín rẹ ni olúwa àwọn ọmọ ogun wí èmi ó sì mú àìṣedédé ilẹ náà kúrò ní ìjọ kan olúwa àwọn ọmọ ogun wí pé ní ọjọ náà ni olúkúlùkù yóò pe ẹni kejì rẹ sábẹ igi àjàrà àti sábẹ igi ọ̀pọ̀tọ́. Sekaraya orí ìkẹrin áńgẹ́lì tí ó ń bá mi sọ̀rọ̀ sì tún dé ó sì jí mi
1: bí ọkùnrin tí a jí
0: láti ojú oorun rẹ ó sì wí fún mi pé kí ni ìwọ rí mo sì wí pé mo wò sí kíyèsí ọ̀pá fìtílà tí gbogbo rẹ̀ jẹ́ wúrà pẹ̀lú kòjó rẹ̀ lórí rẹ̀ pẹ̀lú fìtílà méje rẹ̀ lórí rẹ̀ àti àrọ méje fún fìtílà méjèèje tí ó wà lórí rẹ̀ igi olífì méjì sì wà létí rẹ̀ ọ̀kan lé apá ọ̀tún kòjó náà àti èkejì ní apá òsì rẹ̀ mo sì dáhùn mo sì wí fún áńgẹ́lì tí ó ń bá mi sọ̀rọ̀ pé kí ni ìwọ̀nyí olúwa mi áńgẹ́lì tí ó ń bá mi sọ̀rọ̀ dáhùn ó sì wí fún mi pé ìwọ kò mọ ohun tí àwọn wọ̀nyí já sí mo sì wí pé n kò mọ olúwa mi ó sì dáhùn ó sì wí fún mi pé èyí ni ọ̀rọ̀ olúwa sí Serubabel.

0: sí wípé kìí ṣe nípa ipá kìí ṣe nípa agbára bí kò ṣe nípa ẹ̀mí mi lolúwa àwọn ọmọ ogun wí. Ta ni ìwọ, ìwọ òkè ńlá, ìwọ ò di pẹ̀tẹ́lẹ̀ níwájú Serubabeli, òun ó sì fi ariwo mú òkúta téńtí orí rẹ̀ wá, yóò máa kígbe wípé oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́ sí i. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé ọwọ́ Serubabeli yóò pilẹ̀ eléyìí, ọwọ́ rẹ̀ ni yóò sì parí rẹ̀. Ìwọ ó sì mọ̀ pé Olúwa àwọn ọmọ ogun yóò rán mi sí yín. Ṣùgbọ́n ta ni akẹ́gàn ọjọ́ òun kékeré, nítorí wọn ó yọ̀, wọn ó sì rí ìwọ̀n lọ́wọ́ Serubabeli pẹ̀lú méje wọn ni. Àwọn ni ojú Olúwa tí ó ń sáré sí ń sọ̀hún ní gbogbo ayé. Mo sì dáhùn, mo sì sọ fún un pé kí ni àwọn igi ólífì méjì wọ̀nyí já sí tí ó wà lé apá ọ̀tún fìtílà àti ní apá òsì rẹ̀. Mo sì tún dáhùn, mo sì sọ fún un pé kí ni àwọn ẹ̀ka igi méjì ólífì wọ̀nyí já sí tí ń tú òróró wúrà jáde lórí wọn láti inú ìkòkò wúrà. Ó sì dáhùn, ó wí fún mi pé ìwọ kò mọ ohun tí àwọn wọ̀nyí já sí. Mo sì wí pé n kò mọ̀, Olúwa mi. Ó sì wí pé àwọn méjì wọ̀nyí ni àwọn tí a fi òróró yàn tí ó dúró ti Olúwa gbogbo ayé.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó fẹ́ wa, tí ó rán Jésù Kristì láti wá sí ayé yìí, láti kú fún ẹ̀ṣẹ̀ wa, ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀, tí kò fẹ́ kí a ṣègbé, ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú Jésù Kristì, kí a ba lè ní ìyà ní pẹ̀kun. A fi ògo, ìyìn àti ọlá fún orúkọ yín. Ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀. A dúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire. A dúpẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà. A dúpẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀la wàhálà tí ó wà nínú ayé. A dúpẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nígbà tí ayé ń bá wa jagun, nígbà tí ẹ̀ṣẹ̀ ń gbógun, nígbà tí èṣù pàápàá tí ó ń wá ẹni tí yóò pàjẹ. Ẹ pè wá sínú agbo, ẹ sì pè wá sí abẹ́ ààbò. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Láàrin ọdún yìí, ọ̀pọ̀lọpọ̀ àkókò ló wà àti ìgbà. Ìgbà rírí jẹ, ìgbà àìrí jẹ, ìgbà ayọ̀, ìgbà ẹkún, ìgbà omijé. Ṣùgbọ́n nínú gbogbo rẹ̀, ẹ jẹ́ kí a là á já. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Ní ìgbà ìní, ẹ pèsè fún wa. Ní ìgbà ìròbìnú jẹ́, ẹ tù wá lára, ẹ sì tù wá lọ́kàn pẹ̀lú. Ní gbogbo àwọn tí a là kọjá nínú ọdún yìí, ẹ súnmọ́ wa gẹ́gẹ́ bí bàbá ti máa súnmọ́ ọmọ. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Ǹjẹ́ bí a ti wà níhìn-ín lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ẹ fún wa lóore ọ̀fẹ́ sí i, wípé ohun gbogbo tí a ó ṣe, ìwà tí a ó hù, àti bí a ó ṣe kọrin ni, bí a ó ṣe gbàdúrà ni, ohun gbogbo tí a ó máa ṣe jẹ́ kí ó wà gẹ́gẹ́ bí ìbámu nínú ọ̀rọ̀ yín ní orúkọ Jésù. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ fún wa ní etí ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe ohun tí ẹ ń sọ fún wa láti ṣe. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. A sì bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí a ó ti máa gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, wípé ọ̀rọ̀ yìí yóò jẹ́ àǹfààní fún wa, yóò sì pèsè wa sílẹ̀ láti wà pẹ̀lú Ọlọ́run títí ní orúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìsìn ni a ti ń sọ, tí a sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run tí ó mú wa rí ìbẹ̀rẹ̀ ọdún yìí, ó tún ṣàánú fún wa láti jẹ́ kí a rí òpin rẹ̀. Ẹ̀bẹ̀ àti àdúrà wa síwájú sí i ni wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa wá mọ́, tí ó ti ṣe wá lóore, wípé ìwà wa, ìrìn wa, ọ̀rọ̀ ẹnu wa, ìṣe wa, wípé yóò máa fi ọpẹ́ fún Ọlọ́run ní ìgbà gbogbo. Gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ wípé a ti súnmọ́ òpin ọdún yìí, wípé kò tó ọjọ́ méjì tí odun ti a wa ninu re yi ti o fi di ogbologbo odun e ni wi pe ti o fi koja lo ti a o fi bo si odun titun oro iyanju ti a ni loni ninu iwaso wa ni ero nipa igbeyin eda ero nipa igbeyin eda ki a wo Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won e soro olorun yi ti o npe wa lati je ologbon ati ti o si npe wa lati ro ti igbehin wa oni a fi soro loni lori ero nipa igbehin eda olorun je ki o ye wa awa paapa gege be ni ti o foju sile ti a ri ohun ti o nlo ni ayika wa a mo we pe ko si ohun ti o ni ibere ninu aye ti a wa yi ti ko ni opin ohun ti a foju ri ohun ti o je bi ohun ini ohun ti o je bi aso ti a nwo bi ounje ti a nje bi ile ti a ngbe bi awon anfani ti a ni ninu aye ko si ohun ti a foju ri ti o ni ibere ti ko ni opin yala ohun dara dara yala ohun ti o ba ni ninu je a ma nso fun wa bi ekun pede ale kan wi pe ayo nbo lowuro bi atile nsunkun sibe a mo wi pe ekun sisun olopin ni idakeji bi anrerin bi anyo bi anjeun bi ansise bi ani awon kan dukia awon alumoni aye yi ko si ohun ti a ni laye ti ko lopin iba se ite tabi ijoba iba se ipo tabi anfani iba se ni akere tabi ninu ilu onkohun ti a le ni ti a le pe ni ti wa ninu aye yi bi o ti ni ibere be na ni o ni opin olorun je ki o ye wa gege bi apere tabi gege bi owe ti o ye ki a fokan waro we pe bi a ba ji laaro a ma nreti we pe ale yo de ojo kokan ninu aye bo ti ni ibere be lo lopin ose kokan ninu aye bo ti ni ibere be lo lopin ati osu kokan ati odun kokan wo nigba ti a wa ni osu kini odun yi o dabi eni we pe odun na ki yo lopin awon omo kekeke ati awon agba ti ko loye ni ibere odun yi won gbero won se ipinu won si ro we pe odun yi je odun yi to odun ti ogun lo ti koni si opin sugbon nihi la duro ti an wo iwaju ti a si mo we pe ni wakati die si tabi ni ojo kan abo si we pe odun ti a wa yi yo lo sopin o ye ki eyi ko wa logbon ki a si ro we pe gege bi ojo ati odun ti o ti ni opin be na ni igbesi aye ti a ngbe o ni opin ki se be ni kan aye ti a wa ninu re yi papa gege bi orilede ati ge gbogbo aye ti a mo o ni opin ohun kan ni ko ni opin eyi ni igbala olorun alaafia olorun ijoba olorun ohun kan ni ko ni opin awon ohun ti emi ti olorun fi fun wa nipasẹ Jesu Christi awon nkan wonyi ni ko ni opin nitori be bi a ba je ologbon a o ma ro ti igbeyin je kin ton ka ese yi lekan si iba se pe won gbon ki oye yi ki oye won won iba ro igbehin won je ki a wo nkan meta gege bi akori ninu iwaso ti oni ikini igbehin aye wa ikeji igbeyin aye iketa ijoba ti ko lopin ikini igbeyin aye wa eni wo pe gege bi eni kokan awa ti awa laaye loni bi Jesu ba pe die ki o to de bi o ba fa bibo re seyin o daju wi pe awon ti won je odo nisisin yi won o de arugbo ni gbo se awa ti asin dagba o daju wo pe a o fi aye sile nitori ko si awaye ma lo nitori be aye ti an gbe gege bi eni kokan o ni opin o ye ke asi ma ro le kokan ke ati le wo pe ke ma ro ni igba gbogbo igbehin aye wa gege bi eni kokan wo Isaiah ori keta dini adota Isaiah ori keta dini adota ese ikeje iwo si wi pe emi o ma je iyalode titi lai be ni iwo ko fi nkan wonyi si aya re be ni iwo ko ranti igbehin re awon odo won ma ro wi pe won o je odo titi nitori be no ma se so wi pe je kin jaye ori mi gege bi eni wi pe aye ko lopin awon elomiran ti won fara fun ijo jijo oti mimu irede oru won ma ro we pe gbati awon ni ewa gbati awon ni aso gbati awon ni owo gbati awon ni awon nkan aye yi won ko mo we pe aye n koja lo ati awon nkan ti o wa ninu re we pe aye ko duro ati we pe awa paapa gege bi eniyan won ma nso fun awe pe igbala ni awa ko lo laye o itumo re ni wipe akoko yi ti awa akoko yi ni ari ni o je ti wa ati wipe igbesi aye wa o nkoja lo eni yi ti akanihi ni o njalankato ni o nso wipe emi o ma je iyalode titi lai ero ti oni ni wipe ewa ti o ni gbajumo ti o ni dukia ti o ni ati alaafia ilera ti o ni wipe yo ma wa titi eni ti o ba je alailoye ni o ma huwa be ni o ma wo inu dingi be ni wipe ewa ti o ri nisinsiyi ilera ti o ni nisinsiyi agbara odomokunrin ti o ni nisinsiyi wipe awon nkan wonyi yo wa titi nitori be iru awon eniyan be ki ro ti igbehin won ko mo wipe aye ti a wa o lopin aye ti an gbe o lopin wipe bi olorun ba bokun wa bi olorun ba foju anu wo wa wipe ke a ma fi eso gbe igbe aye wa ki a ma se bi awon omogo bi awon ti ko lolorun ti won ro wipe awon oje alagbara titi awon elomiran won a fi awon ile ti an gbe tabi awon oju titi won a koruko ara won sibe awon miran ni adupo wa won a le oruko won mo be won a ro wipe awon o wa titi sugbon ara mi ko ri be nitori pe awon ti o ti je aye je ko je nigba ni awon ti o ti gbe igbese aye be ni pe aye o lopin tele tele awon na da nisinsiyi bi o ti le je wi pe awa ti a je omode a ko ti ipe laye popo sibe sibe a mo opolopo awon eniyan ti o je wi pe bi a soro olorun fun won ni o ti o awon o fe gbo yin nitori pe awon o ma je anfani aye yi titi titi awon o fe ro nipa torun nisinsiyi awon o fe ro nipa bibo Jesu Christi nisinsiyi nitori pe ki lawon tun wa kin de ta won gbadura kin de ti awon fe lo si ile isin kini won wi won ro wi pe awon o ma je iyalode titi lai sugbon awon na da a fe won ko ile ti lainu re o ti gbe won mi ari wi pe tele tele won wa laye won wa laye sugbon nisinsiyi a ti gbe won sin o ye ki awa paapa ki a ma ronu bi a ba ti ri awon ti an gbe lo si ite awon ti an gbe lo si sare be na ni o ye ki a ma mo wi pe iru awon eniyan wonyi won je eniyan eda bi ti wa wi pe awa paapa awon nkan yi won je apere fun wa ati owe fun wa wi pe awa na ki o wa laye titi ohun ti a n so ni wi pe gege bi ojo kookan ti o ti ma n lo sopin gege bi odun kookan ti o ti ma n lo sopin gege be ni igbesi aye wa kookan yo ma lo si opin je ke wo Heberu ori kesan Heberu ori kesan ese iketadinlogbon niwon bi a si ti fi lele fun gbogbo eniyan lati ku lekan soso sugbon lehin eyi idajo bi a ba n ronu wipe ojo idajo n bo au je ologbon sugbon asiwere niyan ni man ku wa ti man gbe igbese aye re be ni wo pe aye olopin be ni wo pe ko si ojo iku be ni wo pe ko si ojo idajo sugbon o daju pe gbogbo wa ti a wa laye ni a o si lowo ni a o si ni po pada yala iku ni yo pa ojo wa de ni tabi ipe Jesu Kristi nigba ti o ba pa awon eniyan mimo larada ti o gba won soke yala yi ni yo se wa lowo ise ti an se ninu aye ni tabi iku ni o daju pe okan yo mu aye tabi igbese aye wa wa si opin nitori be o ye ki a je ologbon o ye ki a je ele ti omo ki a si ma mura sile fun dide Jesu Kristi tabi fun ki kuro laye nitori pe a ko mo ojo tabi igba tabi akoko ti Olorun yo we pe eyi ti a se ninu aye ti to we pe ki a wa je ipe Olorun ti o je eleda wa ninu Jeremiah ori ketadinlogun Jeremiah ori ketadinlogun ese ikokanla bi aparo ti saba lori eyin ti ko yin be gege ni eni ti o ku oro jo sugbon ki se ni ododo yo fi sile lagbede meji ojo re ati ni opin re yo je asiwere nihi ni Olorun je ki oye wa we pe awon elomiran ti ma ku oro jo sugbon ti ki se pelu ododo pelu otito sugbon ti o man ja ile onile bo ti re leyin ti o nse iloni lowo gba tabi o njale yala o njale ninu ijo tabi o njale nibi ise tabi o njale ninu ile o da wa loju we pe ojo kan bo ti a o se lowo ti a o so fun wi pe ojo igbese aye re won de opin o tile so wi pe yo fi awon duke awon oro won yi sile lagbede meji ojo re ati ni opin akoko re ninu aye yo je asiwere e je wi pe iku yo pa ju re de sugbon yo fi ika abamo senu wi pe oun ko mura sile lati pade olowa ni igba ikehin ninu iwe owe ori kokandelogun ese ogun feti si imo ki o si gba eko ki iwo ki o le gbon ni igbehin re bi aba feti sile nisisin yi ti a si gba eko eko ihirere eko ironu po ada ati igbala ninu Jesu Kristi o daju wi pe ni kehin a o je ologbon awon elomiran won ma fi ojo igbala dola awon elomiran won ma so wi pe nigba ti awon si je odo nigba ti awon ni ilera nigba ti awon ni owo ati oro nigba ti awon ni ohun ini aye awon ko nilo oro igbala oro ironu po ada nitori be awon fe duro di ojo ogbo nigba ti awon ni anfani lati feti sile fun oro igbala ati oro atunse ati oro pe ki eje Jesu Kristi ki o weni mo ki o foni fun jobe snow lo sugbon iru awon eniyan be won ma kabamo ni kehin oro ogbon ti an so fun wa oro ologbon ti o ye ki a fi sokan ni we pe nisisin yi ti a ni ilera nisisin yi ti a ni anfani nisisin yi ti Olorun ba wa soro ni ki a feti si imo ki a gba eko ki a ba le je ologbon ni igbeyin aye wa o dabi eni we pe awon elomiran won ma ro we pe igba pe lo titi ati we pe awon o wa laye fun igba pipe sugbon bi a ba je ologbon o ye ki a mo we pe ko seni to mo la we pe ojo ola owo Olorun nikan lo wa oni nikan la ri nitori be o ye ki a se ologbon ki a se fi okan wa si oro Olorun bi a ko ba ti ni igbala ki a wa ojo Olorun titi a o fi ni igbala wo orin Dafidi ori kokandini ogoji orin Dafidi ori kokandini ogoji ese ikerin oluwa je ki emi ki o mo opin mi ati iwon ojo mi bi o ti ri ki emi ki o le mo igba ti mo ni nihin eyi ni adura oni samu o nso fun olorun we pe ki oluwa jo ninu anu re ki o je ki oni oye lati mo bi opin bi o se sumo to sisi o ye ki awa na papa ki a ma fiti sile ki a se fi ara bale bi emi olorun tin so fun wa loni we pe igba ti a ni laye ko pe mo we pe o sese ki Jesu Christi ki o de ni igba kugba si akoko yi o se sese ki o je we pe iku ni o pa oju enikeni ninu wa de sugbon ohun ti oni samu wi ni we pe igba kugba ti iba je ki olorun ki o fun ni ogbon lati mo igba ti o ni nihin ki on ba le mura sile fun dide olowa adura ti o ye ki o je ti wa ni adura ti o wa ni numeri ori ketalelogun ese ikewa numeri ori ketalelogun ese ikewa lati arin meji ese na je ki emi ki o ku iku olododo ki igbehin mi ki o si dabi etire ki adura yi ki o to le gba ani lati run ni kuada eni ti o ba fe ku iku olododo oni lati gbe igbesi aye olododo bi a ba fe ki a ku iku olododo ani lati ni ore ofe Jesu Christi ore ofe Jesu Christi yi ni o je ki a le gbe igbesi aye wa mimo igbesi aye olododo igbehin wa yo si dabi ti olododo je ki a lo si akori keji ninu iwaso wa eyi ni igbehin aye nje o je mo we pe aye ti a wa ninu re yi we pe o nlo sopin o si daju we pe lojo kan opin yo de ba ohun gbogbo eyi ni noa so fun awon ti o gbe ni akoko ti re ti o so fun won wi pe aye igba na o nlo sopin sugbon ko seni ti o gba gbo won ro wi pe bawo ni gbogbo ile ti o wa gbogbo awon ti o mere mere ti won fojuri bawo ni awon nkan won yi yo se lo sopin sugbon bibeli ninu majemu lai lai ati ninu majemu titun lati enu awon aposteli lati enu Jesu ati lati enu awon woli majemu lai lai gbogbo won ni won fi ohun sokan po ti won so fun a wi pe aye ti a wa ninu re yi yo lo sopin ati orile ede ati awon ile ati awon oyini ati ohun ti a fojuri ti o wa ninu aye wi pe gbogbo won ni won lo sopin ye ki a wo Peteru kini ori kerin ese ikeje Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura eni aposteli so fun wa pelu imisi emi olorun wi pe opin ohun gbogbo nlo sopin ohun gbogbo o ko si dede ati wi pe nitori na o ye ki a wa ni aire koja ki a kuro ninu ese ki a je ki ododo Jesu Christi ki o je ti wa ki a si ma sora ninu adura ninu Korinti kini ori keje lati ese ikokindinlogbon Korinti kini ori keje ese ikokindinlogbon sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati isinsin yi lo pe ki awon ti o le aya ki o dabi eni pe won ko ni ri ati awon tin sokun bi eni pe won ko sokun ri ati awon tin yo bi eni pe won ko yo ri ati awon ti mra bi eni pe won ko ni ri ati awon tin lo ohun aye yi bi eni ti ko saseju nitori asa aye yi nkoja lo aposteli je ki o di imo fun wa nihin wepe aye ti a wa ninu re yi wepe ni igba die si yo koja lo ati awon asa ati awon ohun ni ti o wa ninu aye wepe gbogbo won yo koja lo ati pe igba kokoro le ani lati lo nihin pe eni ti o ni aya ki o ma se je ki aya ki o di ohun lowo ki o mura sile fun ijoba orun ati eni ti o ni ohun ni aye yi ki o ma se aseju ki o ma je ki oro ati awon ohun ni aye ki o di ohun lowo ki a ma se je ki asa aye tin re koja lo ki a ma se je ki won ki o di wa lowo nipa ti ijoba orun ati eni tin sokun ki o ma se ba inu je gege bi eni pe o ro pe ibanuje ko lopin nitori be ki a tujuka ki a mo we pe igba kokoro ni ani lo ninu aye yi we pe opin ohun gbogbo o sumo to si ninu Matthew ni Jesu Christi ni o ti mu da wa loju we pe opin yo de ni toto Matthew ori kewa ese ikeji lelogun Matthew ori kewa ese ikeji lelogun gbogbo eniyan yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na ni a o gbala o so fun awe pe opin bo opin wa fun eni kokan wa opin si wa fun aye ti a wa ninu re yi aye ti a wa nisisin yi Matthew ori kerin le logun ese iketa bi o si ti joko lori oke olifi awon mehin re to wa ni ikoko we pe so fun wa nigba wo ni nkan won yi yo se kini yo se se ami wiwa re ati ti opin aye awon mehin mo we pe daju daju opin aye nbo we pe aye nlo sopin ohun ti won bere lowo Jesu ni wo pe kini awon ami ti a le fiye si ti a fi mo we pe aye o ti fe lo sopin o si fun ni awon amo won yi awon ti o ti ko eko science ati eko imo ijile nipa awon ero opolopo ni won je ki o di imo fun a wi pe awon ami ti won ri o dabi eni wo pe aye nlo sopin ki a pa ti won ti segbe kan awon ti Jesu Kristi so fun wa o je ki o da wa loju wi pe aye ti a wa ninu re wi pe o nlo sopin o sese igba ki yo pe mo ti a o fi ka ohun gbogbo kuro ti aye yi yo fi dopin ninu Matthew ori ketala ese kokandini ogoji Matthew ori ketala ese kokandinlogoji ota ni o fun ota ti o fun won li esu igbehin aye ni ikore awon angeli si li awon olukore nihin Jesu Kristi so nipa igbehin aye ye ki a wo Ezekiel ori keje ki a wo bi Olorun ti si woli yi loju ti o si ri wipe opin bo fun aye Ezekiel ori keje lati ese ikini oro Oluwa si to mi wa wipe iwo omo eniyan bayi le Oluwa Olorun wi pelu si ile Israeli opin de sori igun mererin ile eyi ni oro Oluwa ti o da wa loju ti o si je ki a mo wi pe opin bo ese ikefa opin de oji si o kiyesi o de bayi ni woli yi ni o je ki awon eniyan mo wi pe daju daju opin bo kini o ye ki o je ewa awon eniyan Olorun ewa eni ti o mo Jesu gege bi olugbala ewa eni tin sin Olorun nigba ti a mo wi pe opin aye yi o de tan ki a wo Peteru keji ori keta Peteru keji ori keta lati ese ikewa sugbon ojo oluwa nbo wa bi o le le oru ninu eyi ti awon orun yo koja lo ti awon ti ariwo nla ati awon imole oju orun yo si ti inu oru gbigbona gidigidi de yiyo aye ati awon ise ti o wa ninu re yo si jona lulu je bi gbogbo nkan wonyi yo ti yo yoni iru eniyan wo li eyin ibaje ninu iwa mimo gbogbo ati iwa bi olorun ki e ma reti ki e si ma mura gidi de ojo olorun nitori eyi ti awon orun yo gbena ti won yo si di yiyo ti awon imole re yo si ti inu oru gbigbona gidigidi di yiyo sugbon gege bi ileri re awa nreti awon orun titun ati aye titun ninu eyi ti ododo ngbe nitori na olufe bi eyin ti nreti iru nkan won ni emuragiri ki a le ba yin le alaafia li ailaba won ati li ailaboko li oju re nihi ni olorun je ki o ye wa ninu oro re we pe pelu ariwo pelu ina pelu oru ni aye yi yo koja lo we pe awa ti amo olorun awa ti ani ireti ninu jesu ani lati gbe igbesi aye ailaba won ailaboko ati aileri ni waju re ki a le ba wa le alaafia ninu jesu nigba ti ohun gbogbo yo lo sopin ati so nipa igbesi aye ti wa gege bi enikokan wepo lo sopin ati so nipa aye ti a wa nisisiyi wepe daju igbehin opin yo de nikehin iketa ni ijoba ti ko lopin ayo ti o je ti omo olorun ni we pe bi o ti le je pe aye ti a wa o nlo sopin ati igbesi aye wa gege bi enikokan o nlo sopin ayo ti a ni ninu olorun ni we pe ijoba jesu kristi o je ijoba ti ko lopin ninu isaiah ori kesan lati ese ikefa si ikeje nitori a bi omo kan fun wa a fi omokunrin kan fun wa ijoba yo se wa le ejika re a si ma pe oruko re ni iyanu oludamoran olorun alagbara baba ayeraye amo alade alaafia ijoba yo bi si alaafia ki yo si ni ipekun a nso nipa ijoba jesu kristi ati alaafia ti o wa ninu ijoba jesu kristi we pe alaafia ti ijoba re ki yo lopin eyi ni ayo awa omo olorun we pe bi aye ti le nkoja lo bi awon ti o wa ninu aye ti le nkoja lo bi aye yo ti le wa si opin ati bi a igbesi aye enikokan wa yo ti le lo si opin sibe a mo we pe ijoba jesu kristi ti a ti wonu re nipa didi atunbi we pe ijoba yi ko lopin eyi ni angeli le o so fun maria wundia nigba ti o so fun we pe a o bi jesu kristi ninu luku ori kini lati ese ogbon angeli na si we fun pe ma beru maria nitori iwo ti ri oju rere lodo olorun sa si kiyesi iwo loyun ninu re iwo o si bi omokunrin kan iwo o si pe oruko re ni jesu ohun o po omo oga ogoji lo li a o si ma pe oluwa olorun yo si fi ite dafidi baba re fun yo si joba ni ile jakobo titi aye ijoba re ki yo si ni ipekun ayo ti o je ti omo olorun ni we pe ijoba jesu kristi yo wa titi lai gbogbo ijoba ti o wa ninu aye ni yo kase kuro nile gbogbo ijoba ti o wa ninu aye ni o re koja lo nigba ti aye yi paapa ti o ba re koja lo a o si fi ijoba Jesu Kristi mule a o si ri wepe ijoba yi o wa titi lai ninu woli iwe woli Danieli ori keji ese ikerin lilogoji Danieli ori keji ese ikerin le logoji li ojo awon oba won yi le olorun orun yo gbe ijoba kan kale eyi ti a ki yo le parun titi lai a ki yo se fi ijoba na le orilede miran lowo yo se fo won tutu yo se pa gbogbo ijoba won yi run sugbon ohun oduro titi lai lai eyi ni ijoba Jesu Kristi ti an so nipa re we pe ijoba yi yo wa titi nitori ijoba Jesu o je ijoba ti ki yo lopin ninu Danieli ori keje Danieli ori keje ese ikerinla a se fi agbara ijoba fun ati ogo ati ijoba ki gbogbo eniyan ati orile ati ede ki o le ma sin agbara ijoba re si je agbara ijoba ainipekun eyi ti a ki yo re koja ati ijoba re eyi ti a ki yo le parun eyi nso nipa ijoba ti Jesu Kristi wo pe yo wa lai lai ese iketa dilogbon ati ijoba ati agbara ijoba ati ipa gbogbo ijoba ni gbogbo abe orun li a o se fi fun omo li a o se fi fun eniyan awon eniyan mimo ti oga ogo ijoba eni ti se ijoba eni pekun ati gbogbo awon alakoso ni yo ma sin ti won o si ma teriba fun iyi nso si waju si nipa ijoba Jesu Kristi bawo ni ijoba yi bawo lo se le je ti re bawo ni o se le wo ijoba orun eyi ti ko lopin ranti wo pe ohun gbogbo ti o ni ninu aye yo lo sopin igbese aye ti o ni papa yo lo sopin sugbon bi o ba wa ninu ijoba Jesu Kristi o wa titi lai ninu Johanu ori keta Johanu ori keta ese keta Jesu dahun o si we fun pe looto looto ni mo wi fun o bi ko se pe atu eniyan bi ohun ko le ri ijoba Olorun o ti oni lati se ni pe ki ronu po ada ki o si gbadura si Olorun ki o bere fun idariji ki o je ki eje Jesu Kristi ki o we okan re mo ki a so di otun ki o ni iye ni pekun ki a tun obi ki o si ma gbe igbese aye otun nipa ore ofe ti o wa ninu Jesu Kristi bi o ba se yi o daju we pe o wo ijoba orun ati bi o ti je omo eyin Jesu Kristi ti o si ni ipin ninu ijoba Olorun nihin o ni ipin ninu ijoba Olorun ti aye raye ninu Petero keji ori kini lati ese ikarun ati nitori eyi na papa e ma se asimi gbogbo e fi iwa rere kun igbagbo ati imo kun iwa rere bi o ti ni igbagbo ninu Jesu Kristi ti ati gba okan re la ti o ti di atunbi oni lati fi iwa rere kun igbagbo o ye ki ore ofe Olorun ki o yi igbese aye re pada bi o so wipo ti di atunbi o ye ki ore ofe Olorun ki o je ki imole re ki o ma tan ki o kuro ninu okunkun ki o ni iwa ododo iwa rere iwa ire koja ati imo kun iwa rere nigba gbogbo ni o ye ki iwo ti o je omo Olorun ti o n pese ara re sile fun bibo Jesu Kristi ni o ye ki o ma ni imo si ninu oro Olorun ese kefa ati ire koja kun imo ati suru kun ire koja ati iwa bi Olorun kun suru o ye ki ire koja ìwà òdodo, ìrìn òdodo, kí ó wà ní ìgbésí ayé rẹ àti sùúrù. Ó ń múra sílẹ̀ láti gbéyàwó ni, àbí o fẹ́ kọ́lé, àbí o fẹ́ ní nǹkan ayé yìí, kí o jẹ́ kí sùúrù kí ó wà nínú ìwà rẹ àti ìwà bí Ọlọ́run. Ìwà tí ó fi hàn wípé o jẹ́ ti Ọlọ́run àti ìfẹ́ ọmọnìkejì, èyí ni ẹsẹ̀ ìkeje, kún ìwà bí Ọlọ́run àti ìfẹ́ ni kún ìfẹ́ ọmọnìkejì. Wo ẹsẹ̀ ìkọkànlá, nítorí báyìí lẹ ó pèsè fún yín lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun tí Olúwa àti Olùgbàlà wa Jésù Kristì. Ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú Jésù, tí a ní ìwà rere, tí a ní ìmọ̀ Ọlọ́run, tí a ní àìrékọjá ìwà òdodo, tí a ní ìwà bí Ọlọ́run àti ìfẹ́ nínú wa sí ọmọnìkejì wa, gẹ́gẹ́ bí a ti fún wa ní oore ọ̀fẹ́, ó ní èyí ni yóò pèsè wa sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti ti Olùgbàlà wa Jésù Kristì. Lónìí ni a ti jẹ́ kí ó dá wa lójú pé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin. Gẹ́gẹ́ bí ọdún ti ń yí lu ọdún, tí ọjọ́ sì ń yí lu ọjọ́, tí ọjọ́ àti ọdún tí wọ́n ń ré kọjá lọ, bẹ́ẹ̀ ni a ń darúgbó ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé, a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ sàárè, tàbí a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ìpadàbọ̀ Jésù Kristì. Ó yẹ kí ó dá wa lójú nígbà náà wípé ọjọ́ ń lọ sópin, ayé wa ń lọ sópin. Ó yẹ kí a múra sílẹ̀ fún dìde Jésù Kristì, àti pé ayé tí a wà nínú rẹ̀ pàápàá ó fẹ́ẹ̀ di ògbólógbòó tán. Ayé yìí ó ń ré kọjá lọ, nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ohun tí ó wà nínú ayé kí ó fà wá kúrò nínú Ọlọ́run, kúrò nínú Jésù Kristì. Jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìgbọràn, pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, pẹ̀lú àtúnbí àti ìsọdi mímọ́ àti ìgbọràn sí gbogbo ẹ̀kọ́ tí a ń kọ́ wa. Jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ fún ìjọba Jésù Kristì tí kì yóò lópin. Jẹ́ kí a dìde dúró láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé bí a ti mọ̀ pé ayé ń ré kọjá lọ, wípé ayé yìí ń lọ sópin, wípé a fẹ́ wà nínú ìjọba Jésù Kristì tí kì yóò lópin. Kí a ní ìdánilójú wípé a ti ní ìgbàlà. Àwọn àtúnṣe tí ó wà lọ́nà wa wípé a ti ṣe wọ́n. Kí a má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó sopọ̀ pẹ̀lú ìgbésí ayé wa. Kí a fi òdodo àti oore ọ̀fẹ́ Ọlọ́run já àwọn ẹ̀ṣẹ̀ yìí kúrò. Kí a máa gbé ìgbésí ayé àìrékọjá, òdodo, ìwà bí Ọlọ́run, ìgbésí ayé ìwà mímọ́. Kí a ba lè múra wa sílẹ̀ fún dídé àti bíbọ̀ Jésù Kristì. Sọ fún Ọlọ́run pé ibi ayé yìí ti ń kọjá lọ, tí a sì ń súnmọ́ òpin ayé wa, kí Ọlọ́run pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ kí ó pèsè rẹ sílẹ̀, kí o bá lè jẹ́ alábàápín nínú ìjọba àìnípẹ̀kun ti Jésù Kristì.
3: Ọlọ́run aláàánú, bàbá wa nítòótọ́, a dúpẹ́ wípé a tún wá síwájú yín lónìí láti kọ́ ẹ̀kọ́ bíbélì. A mọ̀ wípé ọ̀rọ̀ yín jinlẹ̀, ó sì ga ju ọgbọ́n ẹ̀dá lọ, àti wípé ẹ̀mí yín nìkan ṣoṣo ni ó lè ṣe àwárí ìtumọ̀ ọ̀rọ̀ tí ẹ ti kọ sílẹ̀. Ẹ̀bẹ̀ wa ni pé bí a ti wá lónìí, ẹ ó fún wa ní ìrànwọ́ ẹ̀mí yín, kí ọ̀rọ̀ yìí kí ó ba lè yé wa, àti kí ọkàn wa kí ó ba lè gbà á, kí ó ba lè dì í mú, kí ó ba lè ṣàṣàrò lórí rẹ̀, kí ó ba lè fi ohun gbogbo tí à ń kọ́ sí ìṣe. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ bíbélì wa. A ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta, lati ese iketadinlogun Kolose ori keta ese iketadinlogun onkohun ti eyin ba se nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re ese oro kan soso yi ni ohun ti a nwo loni ninu oro Olorun nihin ni a ri ese iwe mimo kan ti o se akojopo awon ofin ti ijoba Olorun ni kukuru gege bi o ti ye eyi ni a fi pe akori ohun ti a nsoro lori re loni ni ase kari aye fun gbogbo onigbagbo ilana Olorun yi ni ofin kan ninu ni ofin kan ninu ti o ni se pelu ise wa oro enu wa ero okan wa ati gbogbo ayidayida wa ni gbolohun kokoru je kin la aye oba yi we pe a ri pe ofin Olorun bibeli o po e ti o nje itoni fun wa ni ohun to ye ki a se gege bi onigbagbo sugbon ki o ma ba le ki enikeni ki o ma ba le ni ariwisi oro Olorun we pe o ti poju ko ye ohun ohun o mo bi ohun se le se ohun gbogbo ti Olorun pa lase nitori pe ko se se fun ohun lati ranti awon ase Olorun ti o po to bayi e ni o fi je wi pe ninu majemu lai lai ni Olorun fun Mose ni ofin mewa ninu ofin mewa yi ofin merin akoko won ni se pelu ise wa si Olorun ofin ikarun si ikewa to je mefa ninu awon mewa won yi ni o ni se pelu ara wa pelu aladugbo wa pelu awon eniyan gege bi ti wa Olorun mu ki gbogbo awon ase re awon ilana re awon ofin re o mu wa si ofin mewa won yi ki o ba le sese lati ranti bi o ba si je eni tin ka bibeli eni tin ko eko bibeli daradara o ri wi pe gbogbo awon iwasu ati alaye ti awon omo lefi nse ti awon alufa nse ti awon woli nse tabi ti a fi nse idajo fun awon omo Israeli tabi ti a fi la won loye tabi ti a fi gba won ni iyanju awon eti ako ni gbogbo majemu lai lai won je awon itumo ati alaye lori awon ofin mewa ti ati fun won sugbon mo fe ki o ranti pe nigba ti Jesu Christi de o tun se akojopo gbogbo oro Olorun gbogbo ofin Olorun o se akojopo won si ofin meji pere bawo lo se so o so fun ni o ni meji ni awon ofin won yi ikini ni pe ki a fe Olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa bi a ba se be a o ri wi pe ofin kini ikeji iketa ikerin eni ti o ba fe Olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye pelu gbogbo agbara re a o ri wi pe awon ojuse re si Olorun o se nitori wi pe eni ti o ba fe Olorun ki yo pe oruko Oluwa lasan eni ti o ba fe Olorun ni tooto ki o ni Olorun miran pelu Olorun orun eni ti o ba fe Oluwa Olorun ni tooto ki yo ya ere kan fun ara re yala ti e ti o wa ni isale ile abi ni inu okun tabi ni ori oke tabi ni oju orun eni ti o ba fe Olorun ni tooto yo ran ti ojo isimi lati ya asimi mo yo ran ti wepe o ye ki asin Olorun o ye ki a bu ola fun Olorun eyi ni Jesu Christ fi so wepe ofin akoko ni wepe ki a fe Olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa o wa so fun wa wepe ikeji si dabi re nipa wepe a o fe eni keji wa gege bi ara wa eni keji wa ti a nwi yi o tumo si gbogbo eniyan iba se baba tabi iya bi a ba feran baba ati iya ni tooto ni ife ti o kun ti o peye a o bowo fun won a o teriba fun won a o gboran si ohun ti won so fun wa ti o wa gege bi oro Olorun bi a ba fe eni keji wa a o ni ja lole bí a bá fẹ́ ẹnìkejì wa a ò ní ṣe panṣágà pẹ̀lú ìyàwó rẹ̀ bí a bá fẹ́ ẹnìkejì wa a ò ní ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ọkọ rẹ̀ bí a bá fẹ́ ẹnìkejì wa a ò ní gbẹ̀mí rẹ̀ bí a bá fẹ́ ẹnìkejì wa a ò ní jẹ́rìí èké sí ẹni tí a fẹ́ràn bí a bá fẹ́ ẹnìkejì wa ní tòótọ́ a ò ní ṣe ojúkòkòrò ohunkóhun tí í ṣe ti ẹnìkejì wa èyí ni Jésù Kristì ni ó fi sọ fún wa wípé gbogbo òfin Ọlọ́run gbogbo àṣẹ Ọlọ́run a kó wọn jọ papọ̀ sí ọ̀nà méjì yìí ìkíní ìfẹ́ sí Ọlọ́run ìkejì ìfẹ́ sí ènìyàn gbogbo ṣùgbọ́n mo fẹ́ kí o fiyèsí wípé ọ̀rọ̀ kan wà nínú àkójọpọ̀ ìkíní ìfẹ́ sí Ọlọ́run tí ó tún wà nínú àkójọpọ̀ ìkejì ìfẹ́ sí ẹnìkejì wa ọ̀rọ̀ náà ni ìfẹ́ èyí jẹ́ wípé gbogbo òfin Ọlọ́run gbogbo máṣe Ọlọ́run gbogbo àṣẹ Ọlọ́run ni a kójọpọ̀ sí ojú kan ṣoṣo tí ó dádúró lórí ìfẹ́ níhìn-ín ní ẹsẹ̀ tí à ń kọ́ lónìí ni Paul apostoli bí ó tún jẹ́ kí ó yé wa wípé ohun gbogbo tí a ti ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ohun gbogbo tí ó jẹ́ ìlànà ohun gbogbo tí ó jẹ́ àṣẹ ohun gbogbo tí ó jẹ́ ohun tí a fi lélẹ̀ fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé kí a máa rìn nínú rẹ̀ wípé a lè mú gbogbo wọn wá sí ẹsẹ ọ̀rọ̀ ọlọ́run kan ṣoṣo jẹ́ kí n tó kà á sí ọ létí Kolose orí kẹta ẹsẹ ìkẹtàdínlógún ó ní bí ó bá jẹ́ wípé a ti kọ́ ẹ̀kọ́ kan bí a bá ti gbọ́ ìlànà kan láti inú bíbélì bí a bá ti rí àṣẹ kan láti ẹnu ọlọ́run bí a bá ti fún wa ní ìmọ́lẹ̀ ìhìnrere ó ní èyí ni àkójọpọ̀ ohun tí a ti ń sọ fún wa ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lí orúkọ lí ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn lí orúkọ Jésù Olúwa ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Baba nípasẹ̀ rẹ̀ gbà tí ó sọ fún wa wípé ohunkóhun gbọ́lọ́hun yìí ní í ṣe pẹ̀lú gbogbo àwọn tí ó wà nínú Kristi ẹni tí kò ní ìyípadà ọkàn kò lè ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe níhìn-ín a ní láti kọ́kọ́ ní ìyípadà ọkàn tí ó ṣe sàn-án kí ó tó lè ṣe é ṣe fún wa láti fi gbólóhùn tí a kàyé láti fi sí ìṣe o kò lè rìn bí onígbàgbọ́ nígbà tí o kò tí ì gbàgbọ́ ṣùgbọ́n nígbà tí o bá ti gba ìgbàlà nípa ìgbàgbọ́ nínú Kristi ìrìn rẹ gbọ́dọ̀ dúró lórí àṣẹ yìí wípé ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn lí orúkọ Jésù Olúwa ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Baba nípasẹ̀ rẹ̀ onígbàgbọ́ ní láti máa ṣe ohun gbogbo ní orúkọ Jésù Kristì kí wọ́n máa fi ọpẹ́ fún Ọlọ́run ní ojoojúmọ́ lé orúkọ Jésù Olúwa kí a máa gbàdúrà lé orúkọ àti ní àṣẹ Kristì àti ní abẹ́ ìlérí tí Kristì ti ṣe fún wa kí a máa fi àkókò àti ìsìn fún Ọlọ́run nítorí orúkọ Kristì bí ó bá ṣe é ṣe fún ẹnikẹ́ni láti fi ohun gbogbo tí ó ní gbogbo ohun ìní rẹ̀ ohunkóhun kí ó fi sílẹ̀ láì sí orúkọ Kristì nínú ayé irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo tí a fi sílẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ asán ó ní kí a máa ṣe ohun gbogbo lábẹ́ àṣẹ Kristì Kristì ni ọba fún onígbàgbọ́ fún kìrìsìtẹ́nì nítorí bẹ́ẹ̀ iṣẹ́ kìrìsìtẹ́nì láyé yìí kì í ṣe iṣẹ́ àdáṣe a jẹ́ ìríjú fún Kristì a sì gbọ́dọ̀ ṣe ohun gbogbo lábẹ́ ìfọwọ́sí Kristì gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ àpẹẹrẹ wa tí ó pé nítorí bẹ́ẹ̀ ẹni tí ó bá sọ wípé òun jẹ́ onígbàgbọ́ tàbí pé òun jẹ́ kìrìsìtẹ́nì ó gbọ́dọ̀ wà nínú ohun tí ó gbọ́dọ̀ ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ohun tí a kọ yìí kò gbọ́dọ̀ wà fún ara rẹ̀ nígbà tí a sọ wípé ohun gbogbo tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe kí a máa ṣe gbogbo wọn lí orúkọ Jésù Olúwa gbólóhùn yìí jẹ́ ìbáwí fún àwọn tí kìí ṣe nǹkan kan ní orúkọ Kristì àti fún àwọn tí máa ń ṣògo nínú orúkọ ènìyàn tàbí nínú ara nínú ẹran ara jẹ́ kí n ṣe àlàyé bí ẹ̀fọn nínú nípa ohun tí mo sọ yìí àwọn ẹlòmíràn bí wọ́n bá ń gbàdúrà tí wọ́n ronúpìwàdà bí o bá bi wọ́n wípé èé ṣe tí o fi ronúpìwàdà ani ijo lo ni kin ronu poada ani alufa oluso agutan ni oni kin ronu poada ko mo we pe bi a ba n wa si ronu poada a n wa si ronu poada li oruko Jesu Christi oluwa.

lòmíràn bí ó bá ń ṣe àtúnṣe ó ṣe é ṣe kí ó dá owó tí ó ti jí kí ó dá padà ó ṣe é ṣe kí ó bẹ̀bẹ̀ láti ọ̀dọ̀ ọkọ rẹ̀ wípé òun ti ń rẹ́ ọkọ òun jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣe é ṣe kí ó ṣe àtúnṣe lọ́nà kan tàbí lọ́nà míràn àwọn míràn tí wọn kò ní òye ọ̀rọ̀ ọlọ́run wọn a sọ wípé àwọn ń ṣe àtúnṣe nítorí wípé ìjọ dípà ó kan dandan gbọ̀n fún àwọn láti ṣe àtúnṣe èyí jẹ́ ọ̀rọ̀ tí ó múni ṣìnà nítorí pé kì í ṣe ìjọ ni ó rán ọ láti ṣe àtúnṣe ọ̀rọ̀ ọlọ́run òfin ọlọ́run ìfẹ́ ọlọ́run òun ni ó kan dandan gbọ̀n fún onígbàgbọ́ wípé a ní láti ṣe àtúnṣe ẹlòmíràn bóyá ó ti sọ ọ̀rọ̀ kan tí kò dára fún àwọn àna rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì ń fẹ́ lọbẹ̀ wọ́n ó ń fẹ́ ṣe àtúnṣe yóò lọ bá àwọn àna rẹ̀ yóò sọ wípé ẹ̀yin àna ẹ̀ dáríjì mí nítorí bí mo ti sọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ìṣe mi tẹ́lẹ̀ kò dára ṣùgbọ́n gbà tí mo ti dé ìjọ dípà wá ran mi nísinsìnyí wípé kí n ṣe àtúnṣe rárá ó mú wọn ṣìnà kò yí ọ nǹkan tí ó ń ṣe ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ ni wípé kí a ní ẹ̀rí ọkàn rere sí ọlọ́run àti sí ènìyàn nítorí bẹ́ẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ jésù olúwa ẹlòmíràn wọn wá bi léèrè wípé arábìnrin lágbájá ṣé kò sí nǹkan o bó bá sọ wípé kí ló dé tẹ sọ bẹ́ẹ̀ gba tí a ò rí kí o lo yẹtí yẹrùn wúrà àti ẹ̀gbà ọwọ́ àti ẹ̀gbà ọrùn àti wípé a ò rí kí o máa jó irun rẹ níná kí o máa ṣe nǹkan wọ̀nyí mọ́ ìjọ tí mo ń lọ nìyí ìjọ tí mo ń lọ ló kọ̀ fún mi láti má lo nǹkan báyìí láti má lo nǹkan báyìí rárá ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe aṣọ tí ẹ̀yin bá ń wọ̀ ìrìn tí ẹ̀yin bá ń rìn bóyá ò ń sọ wípé o fẹ́ wà ní ìwọ̀ntúnwọ̀nsì ni o fẹ́ lo àwọn nǹkan ọ̀ṣọ́ ayé wọ̀nyí nítorí kíni ó ní ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ jésù olúwa ìdáhùn tí ó yẹ kí á fún àwọn tí ó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ni wípé nítorí pé jésù kristo kọ fún wa jésù olúwa wa jésù ọba wa jésù ẹni tí ń ṣàkóso ìgbésí ayé wa jésù ẹni tí ń tọpasẹ̀ wa ẹni tí ń darí wa ohun tí ó yẹ kí a sọ ohun tí ó yẹ kí a ṣe ìrìn tí ó yẹ kí a rìn jésù kristi ẹni tí ó jẹ́ ọba àti olùgbàlà fún wa òun ló kọ̀ fún wa láti rin ìrìn aláìgbàgbọ́ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí èdè ẹnu wa kí ó yí padà ó yẹ kí ọ̀rọ̀ ẹnu wa kí ó yí padà ó yẹ kí a jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó ń béèrè lọ́wọ́ wa ìdí tí a fi ń ṣe ohun kan tàbí òmíràn kí a jẹ́ kí ó yé wọn wípé gbà tí a ti di onígbàgbọ́ gbà tí a ti di àtúnbí gbà tí a ti fi ayé wa sí ọwọ́ jésù kristi ohun gbogbo tí a ń ṣe ó wà lórí àṣẹ ọlọ́run ó wà lórí wípé a ń ṣe gbogbo wọn lé orúkọ olúwa àti fún ògo jésù kristi olúwa ọ̀rọ̀ tí a kà yìí nínú kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún ó jẹ́ kí a wo ẹ̀kọ́ wa òní ní ipa méjì ìkíní òfin tí ń ṣe amọ̀nà ojúṣe kristẹni òfin kan yìí ni ó kó gbogbo ojúṣe onígbàgbọ́ ni ó kó jarí ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá fẹ́ sọ ọ̀rọ̀ kan bí a bá fẹ́ wọ aṣọ kan bí a bá fẹ́ lọ sí ibikíbi bí a bá fẹ́ ṣe iṣẹ́kíṣẹ́ kan ohun gbogbo ohunkóhun tí a fẹ́ ṣe òfin kan ṣoṣo yìí ni ó ń ṣe amọ̀nà wa ìkejì fífi ìmoore hàn sí ọlọ́run nípasẹ̀ kristi jẹ́ kí a wo ìkíní òfin tí ń ṣe amọ̀nà ojúṣe kristẹni ojúṣe onígbàgbọ́ mo rò wípé o mọ ẹni tí a ń pè ní kristẹni ẹni tí a ń pè ní onígbàgbọ́ jẹ́ kí n tún ran ọ létí nínú kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkejìlá kí ó ba lè yí ọ àwọn tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ láti kólósè orí kẹta ẹsẹ̀ ìkejìlá nítorí náà bí àyànfẹ́ ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ ẹgbẹ́ ọkàn ìyọnú wọ̀ ìṣeun ìrẹ̀lẹ̀ inú tútù ìpamọ́ra níhìn-ín ni àwọn tí a bá sọ̀rọ̀ ni a ti ṣe àpèjúwe irú ènìyàn tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ a pè wọ́n ní àyànfẹ́ ọlọ́run bí a bá ń pe ẹnìkan ní ẹni tí a yàn fẹ́ ó yẹ kí a mọ̀ wípé àwọn wọ̀nyí ni a yàn tí a mú kúrò láti inú ayé ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n ń rìn gẹ́gẹ́ bí àwọn ènìyàn ẹlẹ́ran ara ẹ̀dá lásán-làsàn àwọn tí ó sì wà nínú

tàbí ìní lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n nígbà tí adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ tí a fà ọ́ sánmọ́ ọ̀dọ̀ ọlọ́run nípasẹ̀ ikú jésù kristi nígbà yìí gan ni o di alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Àwọn ènìyàn mímọ́ wo ni a ń sọ nípa rẹ̀? Àwọn tí a ti sọ wọ́n di ààyè, sọ wọ́n di ọ̀tún nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ jésù kristi. Rántí wípé ẹ̀jẹ̀ jésù yìí ni ó wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Wo Jọ́hánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, ṣe rántí wípé àwọn ènìyàn mímọ́ tí a ń sọ nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Àwọn wọ̀nyí lè pè ní ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá ń sọ nípa ìmọ́lẹ̀, ó yẹ kí ó yé wa pé ìmọ́lẹ̀ ni ìdàkejì òkùnkùn. Bí a bá sì ń sọ nípa òkùnkùn, nínú Bíbélì a fi òkùnkùn wé àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé. Bí ó bá jẹ́ wípé o wà nínú àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé yìí, o kìí ṣe ẹni tí ó jẹ́ ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, nítorí wípé o ń gbé nínú òkùnkùn síbẹ̀síbẹ̀. Bí o bá sì wà lábẹ́ ìsìnrú abẹ́ agbára èṣù, o wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀. Bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, o wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀. Ohun tí a ń sọ ni wípé bí a bá sọ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, lákọ̀ọ́kọ́ ó jẹ́ wípé òtítọ́ ìhìnrere, ìmọ́lẹ̀ ìhìnrere, ẹ̀kọ́ òdodo ìhìnrere ó ti farahàn fún wa. A sì ti gba òtítọ́ àti ẹ̀kọ́ ìhìnrere, èyí ti tan ìmọ́lẹ̀ sí ọkàn wa, nítorí wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ipa ẹsẹ̀ mi. Bí a bá ti gbọ́ ìhìnrere, tí a sì ti jẹ́wọ́ ìhìnrere yìí, tí a ti fi ara wa sí abẹ́ ìṣàkóso ẹ̀kọ́ ìhìnrere, èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí a bá ń fi ẹ̀ṣẹ̀ wé òkùnkùn, a ní láti máa fi ìwà mímọ́ wé ìmọ́lẹ̀. Bí ènìyàn bá wà nínú ìmọ́lẹ̀, ó jẹ́ wípé ó ti gba òtítọ́ òdodo ìhìnrere, ó sì jẹ́ wípé ó rìn nínú ìmọ́lẹ̀ ìwà mímọ́. Ka ẹsẹ̀ yìí, mo gbàgbọ́ wípé yóò yí ọjọ́ bẹ́ẹ̀ lọ nísinsìnyí. Ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá. Ẹni tí ó mú wa yẹ ajé aláìyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, nísinsìnyí ó ti dá ọ lójú bí a ṣe di ẹni tí ó yẹ, nítorí ikú Jésù Kristi fún wa. Ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ọmọ, nínú ogún àwọn ènìyàn mímọ́, nítorí wípé ogún kò sí fún ọ̀tá, ogún kò sí fún ẹni tí ó jìnà réré, ogún kò sí fún àwọn àlejò, ṣùgbọ́n ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Àwọn ènìyàn mímọ́ wọ̀nyí nìkan ṣoṣo ni ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú òtítọ́ ìhìnrere àti nínú ìwà mímọ́. Nípa ogún tí a jẹ́ alábápín nínú rẹ̀, jẹ́ kí a wo Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún. Ẹ̀mí tìkára rẹ̀ lè ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ẹ̀mí tìkára rẹ̀, èyí ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí tìkára rẹ̀ lè ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé lẹ́yìn ìgbà tí a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà pẹ̀lú ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run, lẹ́yìn ìgbà tí a ti ronúpìwàdà, tí a ti kọ ẹ̀yìn sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa, tí a ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, ẹ̀mí tìkára rẹ̀ lè ń bá ẹ̀mí wa jẹ́rìí láti ìgbà náà wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ǹjẹ́ bí a bá ti di ọmọ, wo ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ àjògún lè àwa, àjògún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristi, bí ó bá ṣe pé àwa bá a jìyà. Bí ó bá ṣe pé àwa bá a jìyà, èyí ni àwọn inúnibí ni tí yóò dìde sí wa, nítorí wípé a di ọmọ Ọlọ́run, ó ní kí a lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. A di àjùmọ̀jogún pẹ̀lú Kristi, nítorí wípé a ti di ọmọ Ọlọ́run. Rántí wípé gbà tí a sọ pé a di

0: Ọlọ́run, èyí jẹ́ wípé a ti ń rìn nínú ìmọ́lẹ̀ ìhìn rere. A ti ń gbé ìgbésí ayé ìwà mímọ́ èyí tí ó wu Ọlọ́run nínú Pétérù kíní orí kíní. Pétérù kíní orí kíní láti ẹsẹ̀ ìkẹta. Olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú. Wò ó ń sọ wípé ẹni tí ó tún wa bí. Ìbí titun yìí ni a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀, òun ni a ń pè ní ìgbàlà. Bí a ti tún wa bí, bí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, bí a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run nípa ikú Jésù Kristì fún wa lórí igi àgbélébùú, èyí ni ó jẹ́ kí a di ẹni tí ó ń jogún ohun iyebíye ìyà ẹni pẹ̀kun pẹ̀lú ọmọ Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrin, ó ní àtúnwàbí sínú ogún àìdébàjẹ́ àti àìlábàwọ́n àti èyí tí kìí ṣá tí a ti fi pamọ́ lé ọ̀run dèyìn ẹ̀yìn tí a ń pamọ́ nínú agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn. À ń sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ ogún ìní fún wa. Wo ẹsẹ̀ ìṣe àwọn àpọ́sítélì orí ogún. Ìṣe àwọn àpọ́sítélì orí ogún. Ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. Ǹjẹ́ nísinsìnyí ara, mo fi yín lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó lè gbé yín dúró, tí ó sì lè fún yín ní ìní. Èyí ni ogún láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́. Ó ṣe wá láàánú wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ní ibi gbogbo, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kò gba ìsọdi mímọ́, ìwà mímọ́, ìwà òdodo, ìwà ìrékọjá, wọn kò gba nǹkan wọ̀nyí gbọ́. Ṣùgbọ́n tí a ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà wọ̀nyí ni wípé àwọn ogún tí a ní lọ́dọ̀ Ọlọ́run, àwọn àǹfààní tí a ní lọ́dọ̀ Ọlọ́run, wọ́n jẹ́ ti àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, àwọn tí a ti mọ ẹ̀ṣẹ̀ wọn kúrò, àwọn tí a ti yí ìgbésí ayé wọn padà, àwọn tí wọ́n ti di mímọ́. Ó sọ wípé tí ó sì lè fún wa ní ìní láàrin gbogbo àwọn tí a ti sọ di mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí o bá jẹ́ ẹni tí ó ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò tí ì dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, o tí ì bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, ohun tí ó yẹ kí o ṣe ní kíákíá ni wípé kí o sátọ Ọlọ́run lọ, kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ. Bí Ọlọ́run bá ti ń dáríjì ọ́, bẹ́ẹ̀ ni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ, yóò sì ṣeéṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀, yóò ṣeéṣe fún ọ láti wà ní mímọ́, láti wà ní pípé níwájú Ọlọ́run. Bí a bá ń sọ nípa àwọn ogún ìní, bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí Pọ́ọ̀lù ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀, ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí. Nínú Kọ́ríntì kíní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án. Kọ́ríntì kíní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ Ọba, àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ Bàbá. Ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn àjèjì kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má ṣe tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójú kòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ẹsẹ̀ wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹ̀ lẹ́sẹ̀, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ Ọlọ́run, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀. Ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan, ó sọ nípa àwọn aláìṣòótọ́, àwọn àgbèrè, àwọn abọ̀rìṣà, àwọn panṣágà. Mo gbàgbọ́ wípé àwọn èdè tí Bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára. Ó ń sọ nípa àwọn aláìlera, èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára. o n so nipa awon tin fi okunrin ba ara won je o n so nipa awon tin rede oru o n so nipa awon ti won rin irin kunrin awon ti won ni ife kufe ife gbogbona si awon aya elomiran tabi si awon odomobirin o n so nipa awon aloni lowo gba pelu o n so nipa awon ole o n so nipa awon loju kokoro awon omu ti ati awon elegan ati opolopo bebe lo wipe awon wonyi won ko ni ipin ninu awon ogun awon eniyan mimo kisi ni awon ogun ti an so nipa re kini ogun ini awon ti yo wa pelu olorun awon ti won jogun pelu jesu christi nitori ise ti o se ni ori igi agbelebo ikini iya ni pekun ikeji gbogbo awon ileri olorun ti a se ninu bibeli iketa ohun gbogbo le aso fun awe pe won o jire re won o si jogun re lati odo olorun eje ki a lo si ohun ikeji ti o ye fun ope lodo olorun ki a pada si kolose ori kini lati ese ikeji la ki a ma dupe lowo olorun nitori kini nitori we pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dupe lodo olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun bi a ba nso nipa agbara okunkun lese kese ti adamu ati epa ti won ti se si olorun be ni agbara okunkun ti njoba lori gbogbo eniyan ti a bi saye nitori wipe ko si enikeni ninu ara ti o le bo lowo isu lowo agbara okunkun funra re eni a fi ma ri wipe gbogbo elese pata ni won wa labe agbara isu agbara okunkun o seese ki awon emewa awon onise isu awon omo ogun re won ki o ma se wahala tabi ki o ma fitina enikan eyi ni wipe awon eniyan wonyi ko ti iba jesu christi pade awon eniyan wonyi a ko daabo bo won nipa eje jesu christi awon eniyan wonyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si sese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti ka re nikan bi ko se wipe olorun nikan soso le o ni agbara lati da wa sile wo jeremiah ori kokanlelogbon ese kokanla nitori oluwa ti tu jacob sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye wipe agbara okunkun je agbara ti o koja agbara eniyan wipe ko si enikeni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati ati se wahala titi nigbati ati gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko sese fun wa nigbaye gan le aran jesu christi eni ti o ku fun wa nigbaye gan le aran jesu christi eni ti o fi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igba yi gan ni anfani ije ti wa nitori oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o le agbara ju o lo bi a ba wo isaiah ori kokan din ni adota isaiah ori kokan din ni adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le olowa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o n ba oja li emi o ba aja eni ti emi o si gba awon omo re la nigbati a ni igbala nigbati adari ese wa je wa nigbayi gan le agba wa kuro labe agbara okunkun a so fun a wipe ko sese ni ese ikerin le logun yi fún agbára ẹ̀dá tàbí agbára àwa tìkára wa láti gbára wa sílẹ̀ kúrò lọ́wọ́ ẹni tí a tọ́ fún. Ẹni tí a tọ́ fún nítorí ẹ̀ṣẹ̀ wa ní èṣù. Ẹni tí a tọ́ fún ni ẹni yìí tó ń jẹ gàba lórí wa. Ṣùgbọ́n kò ṣeé ṣe fún wa láti bọ́ kúrò lábẹ́ agbára rẹ̀. Ṣùgbọ́n nítorí Jésù Kristì tí ó kó fún wa. Nítorí wípé òun ni ó ní agbára ju èṣù, ju ikú tàbí ohunkóhun lọ. Ó gbà wá kúrò lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó ń jẹ gàba lórí wa. Wípé a gbà wá sílẹ̀ kúrò lábẹ́ agbára òkùnkùn. Nínú ìṣe àwọn apọ́stélì orí 24. Ìṣe àwọn apọ́stélì orí 24 ẹsẹ̀ 12 láti làwọn lé ojú. Kí wọn kí ó lè yí padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára sàtánì sí Ọlọ́run. Kí wọn kí ó lè gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú Jésù, ìgbàgbọ́ nínú mi. Ó ń sọ fún wa níhìn wípé bí ìrètí ń wọlé, bẹ́ẹ̀ ni a ń là wá lójú, bẹ́ẹ̀ ni òkùnkùn ń fò lọ, bẹ́ẹ̀ ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú Ọlọ́run. Ó ní kí a lè là wọ́n lójú, ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára sàtánì sí Ọlọ́run. Ó yẹ kí ó yí ọ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí a bá ti fún ọ ní ìgbàlà látòkè wá, bí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì bá ti ń jọba nínú rẹ, wípé a ti dá ọ ní ìdè, a sì ti gbà ọ kúrò lábẹ́ agbára sàtánì. Bí a bá wo Hebrew 2:2, ó ń sọ nípa nǹkan kan náà fún wa, nípa ìdáǹdè, nípa ìgbàlà, nípa ìtúsílẹ̀ tí a ní. Hebrew 2:14. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀, mo tún fẹ́ràn létí lẹ́ẹ̀kan sí i, èyí kò sí fún àwọn ẹrú ẹ̀ṣẹ̀, èyí kò sí fún àwọn àjèjì, àwọn tí wọ́n jẹ́ àjèjì sí Kristì, àjèjì sí Ọlọ́run, èyí kò sí fún àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀. Síbẹ̀síbẹ̀ ó ń sọ àwọn ohun ìní, àwọn ogún ìní, àwọn ohun tí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ṣe àjọpín rẹ̀. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ lè òun pẹ̀lú ti ṣe alábàápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú, pa ẹni tí ó ní agbára ikú run, èyí ni ní èṣù. À ń sọ fún wa wípé pẹ̀lú ikú tí Jésù Kristì kú lórí igi àgbélébó, wípé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó fi ara rẹ̀ rúbọ fún wa. Ẹbọ tí Ọlọ́run gbà sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye, wípé nípa ẹbọ yìí, nípa ohun tí Jésù Kristì ṣe fún wa yìí, ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù, kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú, nítorí wípé ó ti pa agbára rẹ̀ run. Nínú ẹsẹ̀ 15, kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Àwọn mìíràn, wọ́n ti fi ara wọn di, wọ́n ti sọ ara wọn di ẹrú èṣù nípa wípé wọ́n ti dá májẹ̀mú pẹ̀lú àwọn ogun èṣù, pẹ̀lú àwọn agbára èṣù. Ṣùgbọ́n sọ wípé bí o bá sá sábẹ́ agbára Ọlọ́run, bí o bá sá sí abẹ́ ààbò tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nítorí ohun tí ó ṣe ní orí igi àgbélébó, wípé yóò gbà ọ́ kúrò nínú àwọn nǹkan tí o ti jẹ́jẹ́, wípé bóyá títí ayé, bóyá títí ikú, wípé o wà lábẹ́ agbára sàtánì. Nítorí wípé àwọn tí wọ́n ti ní ìdáǹdè, àwọn tí wọ́n ti ní ìgbàlà, àwọn ni a gbà pátápátá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Láti ní ìdáǹdè túmọ̀ sí wípé kí a yọ wá kúrò nínú ewu. Ó sì túmọ̀ sí wípé bí a ti ń yọ wá kúrò nínú ewu yìí, kí a fà wá mọ́ ọ̀dọ̀ ara Jésù Kristì. Nípa ìjìyà àti ikú Kristì, a ti já gbà kúrò lọ́wọ́ agbára òkùnkùn àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn. Nígbà tí a di àtúnbí, ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí. Báyìí, a ní láti mọ ẹ̀tọ́ wa, kí a sì dúró lórí ẹ̀tọ́ wa, kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun. ati wo ohun meji ti o ye fun idupe ikini ni wipe ani ogun ini pelu Jesu Kristi ikeji ni wipe ati gba wa kuro lowo agbara okunkun iketa wo Kolose ori kini pakeji ese iketala ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re o si wa nipo kuro ninu ijoba isu wa si ijoba ayanfe omo re ranti wipe nigbati a je eru ese eru isu a wa ninu aginju a npe ninu aginju a npe ninu ibi ti bibeli pe ni ile iyo ti enikeni ki gbe nigbati a wa ninu ese a wa labe satani sugbon nisinsin ti a ti mo olorun a se wa nipo amu wa kuro ninu aginju amu wa si ile amu wa kuro ninu ilu ti o jina rere ilu ti a ko ti ni alaafia amu wa sinu ijoba olorun ijoba ayanfe omo re amu wa kuro ninu wahala ti a ti ni tele tele idalebi ti a ti ni tele tele amu wa si odo Jesu Kristi nitori wo pe ati so wa di omo eyi ye fun idupe nitori na ni Paul apostle fi so we pe o ye ki a ma dupe lowo Olorun baba nitori wo pe o ti si wa ni ipo kuro ninu ijoba okunkun o si ti mu wa wa si ijoba ayanfe omo re ninu Thessalonica kini ori keji ese keji la ki eyin ki o le ma rin ni yiye Olorun ni yiye Olorun eni ti o npe yin sinu ijoba ati ogo o ti kara re o ye ki o ye wa wepe bi a ba tin di omo Olorun be ni an ko egbe okunkun sile nitori kini nitori wepe ati se wa nipo kuro ninu okunkun sinu imole bi a ba tin di omo Olorun be ni an ko egbe awon omoti sile nitori kini nitori pe a se wa nipo amu wa kuro ninu aginju amu wa si ile bi a ba tin di omo Olorun be ni an fi iwa kiwa be ni an fi sile nitori kini nitori pe a ti yo wa kuro ninu egbe awon ti o je ajiji si Olorun ati ajiji si Kristi ati so wa di omo Olorun a si ni alaafia pelu re oni eni ti n pe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu Korinti keji ori kefa ese iketadinlogun si ese ikejidinlogun eni ojuse ti wa bi Olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginju si ile ati kuro ninu egbe awon ajiji ti a ti di omo Olorun eyi ni ojuse wa Korinti keji ori kefa lati ese iketadinlogun nitori na e jade kuro laarin won nitori na e jade kuro ni laarin awon aborisa nitori na e jade kuro laarin awon tin fi okunrin ba ara won je nitori na e jade kuro ninu awon tin se afe aye nitori na e jade kuro ninu awon elese laarin awon elese ke si yara yin si oto le Oluwa wi ke ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le Oluwa Olodumare wi ninu Peteru kini ori keji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri sugbon nisisin yi eyin di eniyan Olorun eyin ti ko ri anugba ri sugbon nisisiyi e ti ri anugba olofe mo beyin bi alejo ati bi ero lati fa seyin kuro ninu ife kufe ara ti n ba okan jagun lati fa kuro ninu ife kufe ara ti n ba okan jagun o so wipe nigba kan ri a ki se eniyan Olorun sugbon nisisiyi a ti se wa nipo pada a ti di eniyan Olorun nigba kan ri a ko ri anugba sugbon nisisiyi nitori pe a ti dari ese wa je wa nitori pe a ti gba Jesu Kristi gbo nítorí pé a ti di ẹni ìgbàlà àti ṣí wa nípò padà nísinsìnyí bí a kò tilẹ̀ rí ànúgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí àti rí ànúgbà nísinsìnyí. Ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run wẹ́sẹ̀ ìkẹsàn-án, ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn, olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ẹni ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn àti ṣe wà nípò padà, kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí. Ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́ tí Paul apostoli tí ó fẹnu kàn nínú ẹ̀kọ́ wa Kolosi orí kìíní wà ní Kolosi orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Èyí ni a ń pè ní ìràpadà. Àti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bí a bá ń sọ nípa ìràpadà, ó yẹ kí a mọ̀ wípé èyí mú ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bákan náà. Ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jìyà fún, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí ó rán wa lọ sí ọ̀run ìgbé, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a máa ṣiṣẹ́ lórí rẹ̀ nítorí àwọn ohun tí a ṣe tí ó bí Ọlọ́run nínú. A ti dáríjì wá, a ti rà wá padà, a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run fúnra rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Nínú Títù orí kejì ẹsẹ̀ kẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ́ àti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kí ó wà ní ìgbésí ayé wa. Kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojúkòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú, tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ́ àti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni tí ó ra, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú tuntun dáradára, wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kìíní orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án, ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, a kò tí ì ṣí nípò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ síbẹ̀, ó jẹ́ wípé a kò tí ì ṣí nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn, agbára èṣù, sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ̀ṣẹ̀ síbẹ̀ tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi, ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà, kò tí ì ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ẹnikẹ́ni tí ìbáà jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan. ni o ma nso wi pe ohun dese sibe bibeli so wi pe enikeni ibaji alufa ti o ndese ti esu ni o sese ki o je oni wasu ihere kan ni aba pade ti o so wi pe ko si enikeni ti o le bo lowo ese wi pe ojojumo ni o ma njewo ese ti o nda ki a so fun iru eni be wi pe bibeli wi pe eni ti o ba ndese ti esu ni o sese ki o je enikan ti o ro wi pe o nje osise ninu ijo tabi ohun ti le ti di atunbi le o si nje wo ese lojojumo ti o so wi pe ese aimo ese baba ese koko ese iya ese baba ese ti a ko mo nipa re ese ti o le mo wa ese ti ko le mo wa iru eni be o je wi pe ko ti ni igbala ni kikun ni toto eni ti o ba ndese titani ti esu ni nitori lati atete ko se li esu ti ndese nitori eyi li omo olorun se farahan ki o le pa ise esurun wo ese ikesan o ye ki eyi ki o je iriri tire gege bi onigbagbo gege bi omo olorun enikeni ti ati pa olorun obi enikeni ti ati tunbi enikeni ti o ti ni igbala olorun enikeni ti ati sinopo pada kuro ninu okunkun sinu ijoba ayanfe omo re enikeni ti ati pa olorun obi ki dese nitori iru re ngbe inu re ko si le dese nitori pe ati pa olorun obi bi abati di atunbi bi abati yi wa pada bi abati ra wa pada ko ye ki a tun ma jewo ise lojojumo o ye ki a ti le jewo awon ise won ni lekan ki a ti ni idariji ki a si ni isegun lori awon ese ti ati da tele tele nitori we pe bi olorun ba ti dariji wa ki tun mu awon ese won yi wa si iranti bi olorun ko ba si iranti awon ese won yi ko ye fun wa lati ma ranti won lehin igba ti ati dariji wa nitori a so fun ninu Heberu ori kejo lati ese ikewa nitori eyi ni majemu mi ti emi o ba ile Israeli da le ojo won ni le Olowa wi emi o fi ofin mi sinu won emi o si ko si won li okan emi o si ma je olorun won o si ma je eniyan mi olukuluku ki yo si ma ko ara ilu re ati olukuluku arakunrin re we pe mo Olowa nitori we pe gbogbo won mi yo mo mi lati kekere de agba nitori emi o sanu fun gbogbo asododo won ati ese won ati asedede won ni emi ki yo si ranti mo nitori be bi a ba ti di eni igbala o daju we pe a ki yo je eni tin jewo ese eni tin ranti ese eni tin ni idalebi ese lojojumo tabi ni ojojo isimi je ki a wo Kolose lekan si ki a wo awon ti Paul apostle so fun awe pe o ye ki o fi emi ope emi ore emi imori han lati inu okan awon onigbagbo tooto Kolose ori kini lati ese ikejila o ni ki a ma dope ati se alaye fun awe pe o ye ki adura wa ki o je lakoko adura ope ki a si ni isepe ni waju Olorun kini awon ohun ti an dupe fun iwa Olorun an dupe wipe Olorun je olooto an dupe wipe Olorun ki seke an dupe pe bi Olorun ba wi be o ma nse be an dupe pe Olorun ki yi pada atun dupe wipe nipa ise asepe Jesu Kristi lori igi agbelebo asin dupe wipe ati je eni igbala asitun dupe wipe awon elomiran won ni itesewaju ninu emi ati ninu ara an dupe fun gbogbo sugbon o merin ototo ni Paul so fun anihin we pe o ye ki a dupe fun ikini nitori pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki o wo awon ore ti Olorun se fun bi o ba je wo pe ati dari ese re jio bi o ba je wo pe ati mu oye iwo ti o je alaiye tele tele ati ti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dupe lowo Olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wipe nigbati a ti di eni igbala esu ati awon omo ogun re àti agbára òkùnkùn wọn kò ní ipá lórí wa mọ́. Ìkẹta, nítorí wípé a ti ṣe wà nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là, a ti mọ wá sí ìjọba Ọlọ́run, a ti mọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, nínú ẹni tí àwa ní ìdáǹde, nínú ẹni tí àwa ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí o bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́, o sì ti di ẹni ìgbàlà, o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ Ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere, o yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sì sọ fún Ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí ń ṣe, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kì í ṣe àjèjì nínú ilé Ọlọ́run? Ṣé a ti gba ọkàn rẹ là? Ṣé o ti ní ogún ìní pẹ̀lú àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀? O yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti dá ọ ní ìdè? Ṣé a ti gbà ọ́ kúrò lọ́wọ́ agbára òkùnkùn? Ṣé Olúwa jẹ́ Olúwa fún ọ? Ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ. Ó jẹ́ agbára rẹ, ó jẹ́ ipá rẹ. O yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú aginjù? O ti wá sínú ilé Ọlọ́run, o ti wà nínú ìjọba Ọlọ́run. O yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀? O yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà? O ti kúrò láàrin àwọn àjèjì, o ti di ọmọ nínú ilé. O yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Kí a tó bẹ̀rẹ̀ lónìí, mo fẹ́ mọ̀ bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ wá lásán ní àṣálẹ́ yìí. Ṣé ó wà? Mo gbàgbọ́ wípé a fẹ́ mú nǹkan kan lọ sílé, àbí kìí ṣe bẹ́ẹ̀? Ní àwọn ibi ilé ìsìn káàkiri àti ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ bíbélì, tí ohun tí a fẹ́ sọ ní àṣálẹ́ yìí kò bá yí wọn dáradára, bí wọ́n ti lọ bẹ́ẹ̀ náà máa ń padà. Wọn kì í rí ohunkóhun mú bọ̀ bí ohun tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run láti ibi tí wọ́n lọ. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ́ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti ire tí Ọlọ́run fẹ́ fún ọ, o fẹ́ kí èṣù kí ó fẹ́ dànù lọ́wọ́ rẹ. Torí bẹ́ẹ̀, kò ní ṣe ọ́ láǹfààní bí o bá ń sùn, tàbí bí o bá ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọn kí ó jẹ́ ohun ìdíwọ́ tàbí ìdènà fún ọ. Yóò ṣe ọ́ láǹfààní bí o bá ti ń bọ̀ ní ọjọ́ ìṣẹ́gun, ní àyà ọjọ́ òní, kí o gbé bíbélì rẹ lọ́wọ́. Iye àwa tí a ní bíbélì lọ́wọ́, mo fẹ́ kí o nà án sókè kí n rí i. Ẹ ṣé púpọ̀. A ṣe dáradára ní ti wípé a gbé bíbélì wá wá. Ìwọ tí ó jẹ́ bíbélì òyìnbó lé ó wà lọ́wọ́ rẹ, nà án sókè kí n rí i. Irú àwa bẹ́ẹ̀ a ṣe dáradára tó. Ó jẹ́ wípé àwọn olóyìnbó bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀, wọ́n á sọ wípé a fẹ́ẹ̀lì. Torí wípé ohun àkọ́kọ́ tí ó yẹ láti mú lọ́wọ́, a ò mú lọ́wọ́. Bí o bá ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì ti Yorùbá, irú bíbélì wo ló yẹ ká gbé dání? Yorùbá. awon bi abanjo bi abati joko tan a ri wi pe awon kan dire duro awon yi ni adena won je ojise olorun laarin wa bi won ba so pe ki asun ani lati sun nile olorun a ki ja a ki jiyan a ki so wi pe mo ti gbe bibeli mi sibe lati joko sibe ni ile olorun je ibi ti o lowo abi be ko nitori be ki e ma je ki adi awon ti Jesu ti a fi pasan idajo ti a fi le jade bi a ba ti wa ibi ti won ba so wi pe ki a joko si a ki binu fun a ki binu si awon ojise olorun pelu towo towo ati irele a joko si ibi ti won ni ki a joko si bi a ba si n so oro olorun lo ko sanfani ko si tona ki a ma ba ara wa soro tabi ki a ma sun bi o ba ri eni ti o sun wa fowo to eru eni be ki o le se ti sile lati gbo on ti a nso se o ye wa on ti a nwe e je ki a dije wa lati gbadura baba wa ti nbe le orun baba Jesu Kristi oluwa wa iwo ti o da aye sugbon ti enikeni ko da iwo ti o wa ki aye ki o to wa iwo ipilese ati opin olorun baba olorun omo olorun emi mimo a fi ogo fun oruko yin a si fi iyin fun oruko yin gba ope ati iyin wa ni oruko Jesu adupe lowo re wipe awa ni orile ede awon eniyan dudu awa ti a o mo olorun ni igba kan ri awon ti baba wa fi pa itan fun wa wipe enikan wa ti o nje olorun baba Jesu Kristi sugbon awa ti o se ni olori ire lati je ki a se alarin ba pade irere baba gba pe ati wa ni oruko Jesu ninu itan ninu isedale wa ni ati gbo wipe awon obi wa awon baba nla wa won ma npa eniyan se ebo ni iwe mimo ti a npe ni bibeli won ori ri won o se pa ni tan fun wi pe olugbala wa ati wi pe eje Jesu Kristi ni ma we ni mo kuro ninu ese gbogbo sugbon bi o se ti wa ni awa ni o se ni olori ire ti o je ki a je alabajopin ninu ihirere ati igbala ti Jesu wa pese re sile fun wa baba gba pe ati wa ni oruko Jesu sugbon mo wi pe awon opolopo ni won wa ni akoko ti wa yi ti o je wi pe bi o tile je pe won gbe bibeli won ka won lo si ile isin sibe sibe esu ota wa ni olorun aye yi o fo won loju o ra won ni iye ko je ki won ki o mo otun si osi iwa kuwa kuro lowo won iwa ise kuro ni owo won sugbon sibe sibe won ke pe o won o si mo baba ambe o a fe ki ti wa ki o ri be a fe se ase danu a o si fe wa lasan ambe o wi pe awon igi ti o di wa leti awon ti o ra wa niye awon ti o fo wa loju ba wa yo kuro ni oruko Jesu nje je ni ti Jesu ta sile ni oreke Calvary e ti o wi pe yi le eje mi ti ma je mu titu fun imukuro ese opolopo ambe wi pe gbogbo awon ese ti o si wa ti o le mo ni tabi ti o nsa pa mo ni igbesi aye wa e ti ko je ki oju wa ki o ri igbala olorun ba wa yo won kuro ni oruko Jesu shanu fun wa o ni igba na ni ikeyin aye ni igba ti ipalarada awon eniyan mimo yo sele ni igba ti o mo kan ti o fi ekeji sile ni igba ti pe yo dun baba anbe o se waye ni oruko Jesu nje bi o tin kilo fun wa leoni ti o si n je ki oro re ki o ye wa sanu fun wa egbe kegbe ti ki je ki agboran yo wa kuro laarin won ni oruko Jesu awon ti won ba awon elomiran wa ti won wa wo ran ti won gbo pe a lo si oluwa ti awon na nbo sugbon ti on ti an ko ti ko ye won baba si won leti ni oruko Jesu shanu fo wa je ki ore ki o ye wa je ki eni kokan wa ki o le ni oruko ninu iwe iye ni oruko Jesu Kristi oluwa wa e je ki a joko loni anye iwe mimo wo ni ori eko pataki ti o se iyebiye eyi ni wipe elesin ni o tabi onigbagbo ni opolopo ibi ti a tin pe oruko oluwa opolopo ibi ti a tin gbe bibeli ni iyato ti o wa laarin elesin ati onigbagbo ti ko ye dara dara be ba si nfi elesin pe onigbagbo ti an fi onigbagbo pe elesin ede ayede yo wa nitori aimokan ti o wa ninu okan wa opolopo ni won ti le dabi eni wi pe won si oluwa sugbon ti o je wi pe agabagebe ati afarase lo poju ti won o si mo wi pe ko si ohun ko ohun ti elesin le ri gba lowo olorun bi ko se iya idajo ati ibinu olorun ti o gbona popo popo sugbon nitori aimokan ati ede ayede ti o wa ni opolopo ibi ti a ti ma nlo ni o sese pataki loni bi a ba ti n pe awon ori oro olorun ki o ma se je ki ohunkohun ki o di o lowo bi o ba mo bi a ti kowe ki o gbegege re bi mo ba ti n pe awon ori ese wonyi ki o ma ko won sile bi o ba ti n dele ki o tun ma ye wo lati je ki o le da oloju iyato ti o wa laarin elesin ati onigbagbo lati isedale aye lati igba ti awon eniyan tin kepe olorun ni o dabi eni wipe ati epo ati alikama ni won wa ninu aye lati igba ti awon eniyan ti a tin fi oruko olorun pe won ni awon onigbagbo tooto ati awon agabagebe elesin awon ti won fi enu sunmo oluwa sugbon ti okan won jina rere si olorun ni won ti wa o wa ni ilu okere leyin okun o si wa ni ile ti wa nihiyi o ti le dabi eni wipe awon elesin ni won po ju onigbagbo lo bi iwo na ba ti wo yikakiri bi o ba de oko gege bi agbe awon epo ti o ma nku lai je wipe ati owo agbe gbin won awon ni o ma npo ju awon ohun ti agbin ti o lere ti o ma mu eso wa awon epo ni o ma npo ju alikama lo be na ni ile isin gbogbo awon ti won ma nwa sugbon ti ki se lati je onigbagbo tooto awon elesin awon ti won ma gbe bibeli awon ti won pe oruko olorun ma ara won sugbon ti olorun o mo won ni eniyan ti re awon ni won poju awon omo imole lo o si sese a o ni feku laarin wa ni asale yi ti a joko ti aro wipe onigbagbo to to ni wa sugbon ti o je wipe bi ojo ikeyin ba de ba o lai ni yi pada si iru ipo ti o wa nisisiyi eka abamo olorun ma je ki a fi hanu nitori pe ni ojo ni ti o nbo wa ojo idajo ojo ti onikaluku yo ri ara re gege bi olorun ti ri ekun ati ose ati abamo yo po le ojo na mo si gbagbo wipe iwo ti o wa nihin loni nitori pe o fe tan ara re je ohun lo se wa abi be ko nitori be o se pataki bi olorun ba fi ohan gege bi elesin koni se anfani lati ba olorun jiyan eni ti o ba ba eleda re jiyan iparun ojiji ni o de ba iru eni be bi olorun ba fi esun sun o wipe o je elesin alafarase eni ti ko mo olorun eni to ro wipe ohun lo si ijoba orun nigba ti o wa ninu okunkun sibe sibe bi olorun ba tin fi ohan bi o ba le se bi dafiri ti o wipe ni tooto elese ni mi ati elesin lasan o daju wipe idajo yo kuro anu yo si tele ni iwe woli Isaiah ni o ti nte mo wa leti ti o si nje ki a mo apejuwe awon elesin ti won ki se onigbagbo iwe woli Isaiah ori ikeji din ni ogota 58 lati ese ikini kerara ma se dasi gbe ohun re soke bi pe ki o si fi ire koja awon eniyan mi han won ati ile Jakobu ese won o ati nbere ninu okan re boya o ti ka iwe ti anka yi ori ese yi boya o ti ka ri kini se ti olorun lati ma so fun ojise re oni waasu ti an pe ni woli Isaiah wipe kerara kini se ti o wipe so ni ohun jeje so pele pele fun awon eniyan mi nitori wipe bi o ba nba agbo magba alagidi okan eni ti o nfi ara re pe eni ti ko je bi o ba nba iru eni be soro oni lati gbe ohun re soke bi o ba ti npe eniyan ni igba kugba ti o ti so wipe lagbaja ti o ni dahun bi o ba nba iru eni be soro oni lati ke rara eyi je wipe awon eniyan wonyi je agbo magba asetinu eni olori kunkun nitori wipe ki se akoko ti olorun yo ke si won ti o si ba won soro sugbon nitori agidi okan won nitori pe won fi mimo se aimo nitori wipe won lo ni ona aigboran olorun lati so fun oni waasu yi wipe ki o ke rara iwo na si mo ni awon ibi ti a ti njosin wipe bi won ba fe so oro ese won ki ke rara won ki kigbe soke won a so ni ohun jeje ati pele pele awon yoruba si ma so fun a wipe a ki fi boro gba omo lowo ikuro se ati gbo be ri eni ti o ti jinle ninu ese ki se pe a ma fowo ra ni ori a ma fowo kole orun a ma reni pelu re wipe ah ese oda ko da ko se be bi eyan ba se be idajo olorun wa bo ba so be ko ni gbo ke rara ma se dasi kini itumo wipe ma se dasi o nso fun awe pe lati ori de ile lati oba titi de awon ijoye titi de awon ologbon titi de awon mekunu ti o wa ni orile ede na ni won je elese o si so fun aloni wi pe ati agba ati ewe ati okunrin ati obirin ko si enikan ti a le ri dasi ko se eni ti a le ri yo sile oni ke rara ma si se dasi o gbe ohun re soke bi pe ko si fi re koja awon eniyan mi awon ko so wi pe ki a fi re koja eniyan mi han awon elomiran oni eni ti o ndese eni ti o wa ni iwa ti o lodi si ti olorun awon ni ki a fi re koja awon yi han wo ese ikeji ki o wo iwa awon ti a npe ni elesin bi won ti dese toni bi won ti je agbomagba toni bi won si ti je ase tinu eni toni be ni won so fun ani ese ikeji sugbon won wa mi lojojumo won o ye lo si lesin won o ye ka bibeli won o ye lo lati gba omi adura won o ye ka samu won o si ye lo si lesin ni ojojo isimi o nso fun a wi pe sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede tin se ododo ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni lowo mi won si ma se inu didun ati sumo olorun an so fun wa iwa elesin elesin je eni ti bi o ba de ile re o se se ki oju bibeli kan ni o ma ri ni ori tabili bi o ba de ile re ki o to jeun a so wi pe e je ki a gbadura bi o ba si de ile re ti o nbere wi pe ah ohun ti o fe da wole ni ba o lo se le sese ah ani mo gbekele oluwa ni oluwa yo pese o se se ki o tile ko ile re ki o so wi pe Jehovah Jireh oluwa lo pese tabi ki o ra moto ki o ko seyin re oluwa le oluso agutan mi sugbon sibe sibe o ti oye run lenu e o elesin o sese ko ti fa iyawo ko ti o sese ko ma tile ti san owo ori iyawo ni sugbon ki won ti bi omo meji abi meta ki o wa di leyin omo meji abi meta ki won tun gba ile isin lo ki won so fun alufa we pe a fe se igbeyawo awon na tun lo se waju pepe won tun won tun woso won awon tun pin awon iwe pelebe pelebe wi pe a nse ti igbeyawo won tun peran won fi ile pon won fi ona pon awon omo si wale rebe rebe sugbon sibe sibe won sese fe se igbeyawo awon elesin bo ba tin ri won won osoro mo iru awon eniyan be ni o sese ki won ma lo awon egba owo ti orun ti oruka ti oruka gbogbo won akoko ra sugbon bi won ba tin bo ni elesin won se apamo omo apamo won ko sinu e tori pe won fe guregeje ni waju oluwa bọ́n bá tún ti ń jáde bí wọ́n bá ti ń tún fẹ́ wọ ọkọ̀ èrò wọ́n tún ṣí àpamọ́wọ́ wọ́n tún kò sétí wọ́n tún kò sọ́rùn àwọn ẹlẹ̀sìn là ń pè bẹ́ẹ̀ ó ń sọ fún wa wípé ṣùgbọ́n bí ìwà wọn ti burú tó nì wípé lójoojúmọ́ ni wọ́n ń wá mi ẹsẹ̀ ìkẹta ó tún sọ fún wa wípé wọ́n jẹ́ ẹni tí ń gbàdúrà àwọn ni bó bá di òru bí àlàkalà bá dé tí wọ́n làágùn wá láti ojú oorun wá gbọ́ jésù gbà mí jésù gbà mí jésù gbà mí dáríjì mí dáríjì mí dáríjì mí ẹ̀ṣẹ̀ tó dásùn lálẹ́ àná òjúlẹ̀ ológbò tàbí èkúté tàbí adìyẹ wọn ò yé lé e lójú oorun bó bá sì ti ń jí bẹ́ẹ̀ ló ń wá sáàmù tí ó kà bẹ́ẹ̀ ló ń gbàdúrà sí omi nínú ìgò tí ó mu omi tí ó ń sọ pé àjẹ́ kúrò lẹ́yìn mi àjẹ́ ẹ̀ bá ti kúrò lẹ́yìn ẹ̀ ti pẹ́ ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ ẹ̀ nì torí àwọn tẹ́ṣẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ awon ti iwa kiwa irinkirin to ba wa lowo won awon la je leka kiri ṣugbọn bo se ti awon nigbagbo to to ni awon ti won ti bo lowo ese awon ti a fe je Jesu Christi ra pada awon ti a ko ruko won sinu iwe ye le orun ba je nri won o nsa ni bo so nri won o nsa ni esu papa

o si sese lasiko awe ni ko je memo ko je moti ko je musiga awon alarede ti won wa nita awon ti won rent ile fun nita awon a wa nbe ni gbogbo goje ojo ni won ma gba awe won ma se sera ni bi ogoje ojo ba ti koja o pari o tun pada sinu ebi e sinu oti e o di ko ma sun gota ṣùgbọ́n bó wá dọjọ́ Sunday o a ń láti rí nínú ilé ìsìn ó sì ṣeéṣe kó tiẹ̀ máa ṣiṣẹ́ pàápàá nínú ilé ìsìn àwọn wọ̀nyí ni bíbélì ń jẹ́ kó yé wa wípé ẹlẹ̀sìn lásán ni wọ́n bí ikú bá pa ojú wọn dé nírú ipò bẹ́ẹ̀ ó dájú wípé ọ̀run àpáàdì ni. Ní ẹsẹ̀ ìkẹta ni ó ń sọ pé ṣùgbọ́n ẹsẹ̀ ìkẹta nítorí kí ni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn a gbàdúrà lásán wọn a wá sí ẹ̀kọ́ bíbélì lásán wọn a gbà àwẹ̀ lásán ìwọ náà lọ béèrè lọ́wọ́ wọn ó sàmọ̀ wọn wọn wà létí òkun bí wọn ti ń gbàdúrà tóní tí wọn sì ń gbà àwẹ̀ tóní àjẹ́ òjù wọn lẹ̀ àwọn ni wọn ń gbọ́ tán sọ pé ẹyẹ ń ké bó ṣe tàwọn tán ní ìgbàlà ni àwọn tí a ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì pátápátá bẹ́yẹ ké ó kàn ké dànù ni ṣùgbọ́n bó jẹ́ tẹni tí ò tí ní ìgbàlà ẹni tí a ò tí dárí ẹ̀ṣẹ̀ ẹ̀jì bó lógbó rìn lóru bó bá rí ojú ológbò ni wọ́n dé o kò ní lè sùn bó gbọ́ ti ẹsẹ̀ àwọn kan tí wọ́n ń rìn níta kò ní lè sùn ibikíbi tó wà kò sí bí bẹ́ẹ̀dì tó ń sùn lé lórí kò sí bó ṣe lè níye lórí tó ó ṣeéṣe kó jẹ́ pé ṣe ni wọ́n mú bẹ́ẹ̀dì nì ṣe ni wọ́n gbé e wá láti òkè òkun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní lè rorun sùn bó kọ́lé sílẹ̀ àwọn oṣó àti àjẹ́ wọn níjẹ́ gbé inú ẹ̀ ó lè kọ́lé sílẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n wà nínú rẹ̀ ṣùgbọ́n kí òun kó tún lọ wá iyàrá kan níta kó máa dágbé irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn náà ò tó bẹ́ẹ̀ láti lọ lé láti kó èrè oko lọ sílé wọn ò tó bẹ́ẹ̀ nítorí bí àwọn èèyàn inú ayé bí wọ́n bá rí wọn kí wọn fọwọ́ bà wọ́n nítorí kíni nítorí pé wọn ò mọ ojú ọlọ́run wọn ò mọ bí a ti sin ọlọ́run wọ́n jẹ́ ẹlẹ̀sìn lásán ṣùgbọ́n wọn kì í ṣe onígbàgbọ́ bí wọ́n bá sì gbààwẹ̀ ọlọ́run kì í rí i òun ni ó ṣe sọ wípé nítorí kí ni àwa ṣe ń gbààwẹ̀ tí ìwọ kò sì rí i nítorí kí ni àwa jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀ kíyèsí lè ọjọ́ àwẹ̀ yín ẹ̀yin ṣe afẹ́ ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín kí ni bíbélì ń pè ní wípé ẹ̀yin ń ṣe afẹ́ Aísáyà orí kẹta mo ń kà á láti ẹsẹ̀ ìkẹrìndínlógún èyí jẹ́ ohun tí ó ba orílẹ̀-èdè wa jẹ́ ó wà láàrin àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ó sì wà láàrin àwọn tí wọn kò tiẹ̀ gbọ́ kankan rárá ó wà láàrin àwọn ọ̀mọ̀wé ó sì wà láàrin àwọn púrúǹtù tí wọn ò mọ nǹkan kan afẹ́ ó ba ìgbésí ayé wọn jẹ́ pátápátá wọn a sì náwó wọn fowó ṣòfò láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ní Aísá orí kẹta pẹ̀lú olúwa wípé mo fẹ́ kí o fiyèsí dáradára kò sọ wípé oníwàásù wípé àwọn ẹlòmíràn bí a bá bí wọn tí a bá sọ wípé ṣé bí o gbọ́ wípé àna rẹ̀ ń yí ẹ̀yìn òkú padà ó ṣe lọ a ní ṣọ́ọ̀ṣì wa ni àwọn ẹlẹ̀sìn nìyẹn kò mọ̀ wípé olúwa wípé a sọ pé ṣọ́ọ̀ṣì wa ni bí ọ̀rẹ́ bá dé tó sọ pé mo dé o wá fi ọtí ṣe mí lálejò a ní ṣọ́ọ̀ṣì wa ọgbà fún wa bẹ́ẹ̀ àwọn ẹlẹ̀sìn nìyẹn àwọn tí kì í ṣe onígbàgbọ́ àwọn tí wọn ò ní ìdánilójú ohun tí wọ́n gbà wọ́n á sọ wípé bó bá sọ wípé ìyàwó ẹ̀ ò sì bímọ ó sì dákẹ́ bẹ́ẹ̀ bó bá dákẹ́ tara ẹ̀ àbá ẹ̀ dákẹ́ ò lọ́wọ́ àkejì kò mú

àwọn kejì látàbúlé ẹ bóyá ó ṣe é ṣe kó lè bímọ a ní ṣọ́ọ̀ṣì wọ ọ̀jẹ́ gbà á mi má ṣe bẹ́ẹ̀ wọ́n á lé mi jáde àbí ká sọ fún wọn pé obìnrin ṣá ni ìyàwó ẹ ń fi ọmọ bí èkínní ìkejì ìkẹta obìnrin bó o bá bí ọkùnrin o ò ní rẹni tá ṣe àròlé ẹ o ò ní rẹni tá dúró sílé tó bá kù o ṣe fẹ́ kejì bí wọn bá gbà fún yín ní ṣọ́ọ̀ṣì yìí o ṣe fẹ́ síta a ní wọn mọ bá ṣe mọ àwọn ẹlẹ́sìn nìyẹn wọn ò ní ìdánilójú kí ni ọ̀rọ̀ ọlọ́run wí wọn ò mọ̀ wípé olúwa wípé bóde àsìkò kérésìmesì nínú ilé ìsìn wọn àbí àsìkò ìsà àjínde tó bá sọ pé ó sì wá bẹ́ẹ̀ ni wípé ó ń ṣọ̀fọ̀ ó sì múra gẹ́gẹ́ bí ẹni pé ọkùnrin ni ó ò mọ bọ́ ti ń ṣe ni bá ọ̀nà ti ń ṣe wọn kò sétí nì wọn sì máa ń kó sọ́rùn yádílé gbogbo à sì fipájú à sì dàbí eégún níta obìnrin á wọ aṣọ tó pọn kanlẹ̀ látòkè bó bá tiri tó ti yọ lókèrè wá ní àwọn náà ń bọ̀ yẹn àwọn ẹlẹ́sìn nìyẹn ṣùgbọ́n wọn ò sì mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run kọ̀ fún wọn bẹ́ẹ̀ wọn ò mọ̀ túmọ̀ wípé olúwa wípé bí wọn ò bá ṣe é wọn á sọ pé a ṣẹ̀ṣẹ̀ rí ẹ̀kọ́ bíbélì kan o wọ́n sọ fún wa bẹ́ẹ̀ wípé ká má jalè o òmẹ́ tí ò fẹ́ kó jalè ni wọ́n ní àgbọ̀dọ̀ gba rìbá o pé owó ẹ̀yìn ó burú o ṣé wọ́n wí ni ìwọ orí kà nínú ìwé ọ̀rọ̀ ọlọ́run ó ní pẹ̀lú ta ló wípé olúwa wípé nítorí àwọn ọmọbìnrin sí òní gbéraga tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga ò jẹ́ mọ̀ èyí tí a ń pè ní afẹ́ ìrìn tó ń rìn lẹ́sẹ̀ bó ṣe yan tí ó ń fi ìfẹ́kùfẹ́ rìn láti pe àwọn ọkùnrin láti bá ọ ṣe ìfẹ́kùfẹ́ ojú ọlọ́run rí ọ abájọ tó gbàdúrà tọlọ́run ò gbọ́ abájọ tó gba àwẹ̀ títí ṣùgbọ́n tí wàhálà rẹ tí ò fi ọ sílẹ̀ ó ní àti pẹ̀lú ojú ìfẹ́kùfẹ́ èwo la ń pè lójú ìfẹ́kùfẹ́ bó bá rójú wàá mọ tìrò àti èyí tí wọ́n fi ń kún ètè wàá sì rí tán máa ṣojú règbèrègbè bẹni tó fẹ́ ṣe àgbèrè ojú ìfẹ́kùfẹ́ nìyẹn àwọn náà ń jẹ́ kí àwọn pásítọ̀ olùṣọ́ àgùntàn àwọn náà ń jẹ́ kí wọ́n dẹ́ṣẹ́ bó bá gbọ́ pé pásítọ̀ ó tún ti bímọ kan o tí a mọ̀ nípa ẹ o àwọn olójú àgbèrè náà fà wọ́n sì kúnlé sìn káàkiri ó sì sọ fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́ tí wọ́n rìn tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn rówóró wọ́n á fi ṣàwòrò sí ẹsẹ̀ àwọn ọmọ èṣù là ń fi sí lẹ́sẹ̀ àwọn tí yorùbá bá mọ̀ wípé wọ́n ti ń wá tí wọn sì mọ̀nà ọlọ́run tó ń sọ pé ìwọ ọmọ yìí má lọ mọ́ wọ́n wá kó nǹkan sí wọn lẹ́sẹ̀ èyí tí wọ́n ń kó sí àwọn àbíkú lẹ́sẹ̀ nìwọ náà tún kó sẹ́sẹ̀ tó kó sọ́wọ́ tó kó sétí tó yan èṣù ló kó nǹkan sí ọ létí èṣù ló sì kó sí ọ lọ́wọ́ béṣù bá sì ti ń rí ọ nígboro ó ti mọ̀ pé ìkannú wọn nìyẹn àwọn ènìyàn rẹ̀ kò sì yé fi làkúrè gbé dá irú àwọn ènìyàn bẹ́ẹ̀ lọ́lá àìsàn jù wọ́n sílẹ̀ rungurungun kò jù wọ́n sílẹ̀ orí yíyí ń kọ́ bó bá lọ sílé ọgbà tán ti ń wo àwọn tó rí wọn yí wàá rí wọn bẹ́ẹ̀ wọn ò sì mọ̀ ó mà ṣe o kí ẹnìkan kí ó lè sọ fún wọn pé ohun tí ó sún wọn débẹ̀ ni irú ìwà tí wọ́n hù èyí ni ọlọ́run kò fi gbọ́ tí wọ́n ṣùgbọ́n bí ó ṣe àwa tí ọlọ́run ṣí létí tó sì jẹ́ kí ojú wa kí ó là mo gbàgbọ́ wípé bí a bá jáde a máa kìlọ̀ fún wọn ó ń sọ ní ẹsẹ̀ ìkẹtàdínníogún wípé nítorí náà olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin sí òní ó yà mí lẹ́nu bó bá rí àwọn obìnrin tó ń parí olúwa ló lù wọ́n ní àtàrí ìdájọ́ ọlọ́run ni olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin sí òní
won si kun igboro gbogbo irun ti lo tan patapata eyi ti run e o lo ina o kuro nbe opolopo itiju ni aso nbo mora eyi ti won ba si bo itiju won mora won tun ko aso oniho won tun wo gbogbo nkan tan wo yin bo se o ti je won ni ara tan patapata a o ti gbe won si won para won won ku laaye Oluya Oluwa yo si fi ho won han wi fun mi je won kirin ni o nsinsin yi won rin ni oho obirin onile olona o le ni moto ayokele sugbon sibe sibe atun mu iro e ase si meji wa ma ri ho enta won ni tijumo bo ba ri won lejo bo ri won nibi ti won tin wo cinema kakiri bo ri won legbe titi iwo na we fun bi o ba je wi pe opolo opolo won pe nkan nkan papa o tun tin sele nbe a fi moto si egbe titi onile olona a ma jo ni gboro bo ba je ni to nwa moto wa ni ejo eja far eje ka koja eni to nsi esu oju won ki riran Olorun si so fun wa wi pe awon elesin ni won se be ko si mo se le se be to ni ojo Saturday bo ba ti jo di ojo Sunday won tun gbe bibeli kurukere won lo si lesin nkan ton sin ka oye won bo ba si jade to so pe kini won so ni lesin a lo nkan lo na ni ohun gbo kina so ni ese ekeji ni dogun le ojo na Oluwa yo mu ogo saworo won kuro ati oso won ati iweri won bi osupa mo ba lo si ile isin ni igba miran gele ti elomi awe oni ri oni wasu wa se ma garun leyin obirin alafe aye ki lo si ko sinu e paper lo ko sinu e se iwa ologbon niyan abi omugo ka tun woso ka wegele ka ma je kari oni waasu ka ma je ki agbo oro olorun elomi wa joko segbe orun ni patapata latoke dele ati ewon ati jufu ati iboju ati akete ati oso ese ati oja ori ati ago olorun didun ati oruka eti se orin ninu bibeli ti e abi bibeli temi yato tori awon elomi won so pe ngba to de tin lo si eko bibeli won ma ti fi ofin de e kale won o ka bibeli awon ti won ki se onigbagbo ko ye won ona olorun o ye won ona awa omo olorun papa ko ye won aboye won rara oruka ati oso imu iparo aso wiwo ati aso ileke ati ibo iborun ati apo ati awojiji ati aso ogbo daradara ati ibori ati iboju yo si se pe orun buburu yo dipo orun didun ti won ba ti jo irun ti ti won ti fi nkan wora ti awon de arugbo kale ko ti pe ogbon odun ati de arugbo bo ba woju e wa nkan lo nbe idajo olorun niyan awon elesin ni an so yi sugbon sibe won aka bibeli won agbadura won agbawe abajo to olorun o gbo olorun ki gbo ti agabagebe yo si se pe orun buburu yo wa dipo orun didun akisa yo si dipo amure o ye ke awo won daradara awon ton wa ninu aye o si sese ki wo na papa ko ti sonu sinu aye bo ba wo awon omokunrin mi won adaso eti aso won won tun ja welewele won fe wo akisa laye atijọ bi aso eyan ba ya die ni eti aya gbe lo si odo awon ti won ranso pe e ba mi ran ko fe wo akisa sugbon ni sisin yi fun ra won won tun te blade abe won tun te bo
won tun ja eti e wele wele bo ba ri ni apa won won tun ja wele wele ki lo de gboro awon elesin ni won ti kode bi won na ba gba lowo won odi ara won odi ko gbadura ko olorun ma gbo odi ko gba we ko olorun so pe won ori o odi ko wo wahala ko olorun so pe ko ma nikan daran kan e yo si se pe orun buburu yo dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa yo si dipo irun didi dara dara awon obirin l'Olorun soro e nihi tori awon obirin lo ma ndiri abi be ko oni ori pipa ni yo si dipo irun didi iwo lo wo awon elesin gbogbo nkan ti an ka nihi ni o je ipin won sisan aso ofo dipo igbaya ijona ijona yo si dipo ewa won ti jo ara won si ti jo irun eyi ti je ki o di mo fun a wi pe awon won yi won je elesin lasan lasan oni olorun o se gbo ti won je ki n tun wo si ni ibi ti an ka tele tele Isaiah ori ikeji din ni ogota ese ikerin kiyesi eyin gba awe fun ija ati agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ti ojo yi ke le gbo ohun yi le oke eyin so fun apo lati ronuko ada bi ki ba se be ilekun orun rere yo ti mo iru eni be sugbon bi o ba je ronuko ada ti o so fun olorun wi pe o mo wi pe o je elesin tele tele sugbon nisisin yi o n fe je onigbagbo toto yo fi ojo anu re wo mo fe ki o wo awon oba ori iketa din ni ogun 17 awon oba keji ori iketa din ni ogun ki o tun wo iwa awon elesin ti won ki se onigbagbo bi mo tin pe ni ki o ma ko sile ki o si ma si bibeli re nitori pe mo fe ki awon nkan won yi ki o da oloju ki o le mo pe ki se aheso awon eni ti ko mo kan eyi je oro mimo olorun ti o nkilo fun wa ti o nso fun wa wi pe ki a koja jije elesin ki a je onigbagbo toto awon oba keji ori iketadinlogun mo nka lati ese ikeji le ni ogbon won bẹru oluwa pelu won si se alufa ibi giga won ni fun ara won ninu awon eniyan lasan ti n rubo fun won ni ile ibi giga won ni wo ese keta le ni ogbon won bẹru oluwa won si se orisa won bẹru oluwa bi ara ba san ni oju orun wa so pe olorun mi o bọ́n bá rí ẹ̀jẹ̀ àbá mọ́tò wọn agbárí wọn ní jésù wọn bẹ̀rù olúwa ṣùgbọ́n òrìṣà kúrò nílé wọn ìwọ tó fi òrìṣà sílẹ̀ nílé tó wá débi tó ń gbé wa lẹ́nujó tó ń sọ pé ẹgbàdúrà fún mi ẹgbàdúrà fún mi òrìṣà ò ní jẹ́ kádúrà tá ń gbà fún ọ kò ní jẹ́ kó gbà eré ìbejì ni tàbí èyí tó ń tapo sí nínú ilé ẹ pe ki o le ni ko le ni ere ni ibi ise to si debi to dabi angeli to joko jejeje to si de to so pe a mo ni wahala ni orisa to wa nle lo ko wahala ba o se o mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si n gbe bibeli o si so pe o bẹru oluwa wo nkan ti won so fun wa ni ese iketa le ni ogbon won bẹru oluwa won si si orisa won si orisa won gege bi ise awon orile ede ti won ko lati ibe lo awon ti won bẹru oluwa sugbon sibe sibe ti won dese awon ni a so fun wa wi pe elesin lasan ni won o nje ohun to si se wa laanu ni wi pe awa ti a ma n kaakiri
en gbadura fun mi gbadura fun mi gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun lo to lo ngba we se won na ri paso e npon imo to to ye eni to je ni eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi to birin se olorun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon ilasi lo nba leti okun e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi ama wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri to po ti o ti e moruko won ton asi lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na san pe lati ojo ta won alagba won ti gbadura wahala o kuro nle e agba na okuro ko gbo ko gba si ajade apo ko kuro bi wo funra ara re bo ba ko ese sile sumo to so pe o beru oluwa to so pe ah lati igba ti won tin se eko bibeli ni ojo isegun mi o pa je ri o to lo pa je o pa ese na je ojojumo lo ndese to mu ese bi eni momi to nje ese bi eni je sugbon sibe sibe to sin wa bọ́n pe èrò ìjọba ọlọ́run wà sọ pé mi náà wà ń bẹ̀ ó jẹ́ ronúpòwàdà nítorí ìdájọ́ ń bọ̀ wá jẹ́ kí n sọ tó ṣẹlẹ̀ sí àwọn ará bíi fún ọ èyí á sì jẹ́ ìkìlọ̀ fún ọ wo ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó sì ṣe lé àtètè kọ́gbé ibẹ̀ wọn wọn kò bẹ̀rù olúwa nítorí náà ni olúwa ṣe rán àwọn kìnìún sáárín wọn tí wọ́n sì pa nínú wọn àwọn tí wọ́n ń dẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ àwọn tí wọ́n ń farapamọ́ ṣùgbọ́n tí wọ́n ń dẹ̀ṣẹ̀ nítorí èyí ni wọ́n sọ fún wa ní ẹsẹ̀ ìkẹsàn-án àwọn ọmọ ísírẹ́lì sì ṣe ohun ìkọ̀kọ̀ tí kò tọ́ sí olúwa ọlọ́run wọn wọ́n sì kọ́ ibi gíga fún ara wọn ní gbogbo ìlú wọn láti ilé ìṣọ́ tí àwọn olùṣọ́ títí dé ìlú olódi ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n wa ń sọ fún wa wípé nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀ tí wọ́n ń dá òun ni ọlọ́run ṣe rán kìnìún sáárín wọn tí ó sì ń pa wọ́n ṣé ìwọ náà ṣe ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀ bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀ ìdájọ́ ń bọ̀ o ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpòwàdà tí ó sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí mo gba ẹ̀rí ọlọ́run jẹ́ wípé bí o bá ronúpòwàdà jinlẹ̀ jinlẹ̀ tí o ronúpòwàdà tọkàn tọkàn yóò dáríjì ọ́ wo ìwé wòlíì Isaiah orí ìkíní ìwé wòlíì Isaiah orí ìkíní láti ẹsẹ̀ ìkọkànlá olúwa ní kíni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ yín já sí fún mi èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálùú tàbí sí ti ọ̀dọ́ àgùntàn àti sí ti òbúkọ àwọn ẹlòmíràn wà lónìí ní àwọn ilé ìsìn káàkiri tí wọ́n sì ń pẹran síbẹ̀ fún ìrúbọ àwọn ẹlòmíràn àtilẹ̀ gbé ó ṣeéṣe kí ó jẹ́ orí ẹran yìí lọ sí ìkóríta mẹ́ta èṣù ni wọ́n ń sìn o wọn ò sin olúwa àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ ti àbẹ́là tàbí ti tùràrí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ti pa ìlànà ọlọ́run dà èyí ni wàhálà ò ṣe kúrò ní ilé wọn bí o bá sì ń lọ sí irú ilé ìsìn bẹ́ẹ̀ ọlọ́run sọ fún ọ wípé lónìí bí o bá ti ń gbọ́ ohun rẹ̀ kí o ronúpìwàdà kí o ké pe olúwa ní ẹsẹ̀ ìkejìlá nígbà tí ẹ̀yìn wá láti fi hàn níwájú mi ta ló bèrè yìí lé ọwọ́ yín láti tẹ àgbàlá mi nítorí wọn ò jẹ́ onígbàgbọ́ tòótọ́ wọn ò jẹ́ ọmọ ọlọ́run wọn ò jẹ́ ẹni tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ jésù kristi èyí ni ọlọ́run ṣe ń lé wọn kúrò ní àgbàlá rẹ̀ ẹ má mú ọ̀rẹ́ asán wa mọ̀ èwo ni ọ̀rẹ́ asán ìdámẹ́wàá ẹlẹ́ṣẹ̀ ọ̀rẹ́ asán ni
eni to lo se firewo eni to lo lu awon elomiran ni jibiti eni to njale eni to nta oti eni to nta siga lati owo siga owo ipaniyan owo oti owo ipaniyan owo mu ida mewa nu e oni mo wa fun oluwa o o ba se bo ba si di ojo ojo isimi iru awon eniyan be won a jo wa si waju pepe ni won a so wipe oluwa bukun mi mo si wa fi ori olorun o ore ore olorun eni to nta oti to nta siga elomiran ise agbere lo se kaakiri ti awon okunrin ti won ba se iwa ibaje ti won se fun lowo lati inu owo iwa agbere atunmu ida mewa wa si waju oluwa ani mo wa mo ore oluwa ni o oluwa to da mi si o da si lati se agbere o da si lati se ife ku fe oluwa to da mi si to si fun mi to fun mi ni ise se ise niyan da mi lohun se ise niyan a si mo wo e wa si waju oluwa ore asan ni tabi eni to nlu awon elomiran ni jibiti awon to je wipe won gba ise lowo ijoba o se se ko je contract sugbon ki ise to bo si lowo o na mo iru omi to nda sile ko le tele tutu owo to fi ndi awon eniyan lenu sugbon sibe sibe gba ti owo iba tun jade atun mu ida mewa wa awon ti won si je oniwaasu ti awon paapa je elesin won so wipe eri apere lagbaja ni awon ni opo mure lo ni ile isin awon ni igi leyin oba awon ni baba isale fun wa olorun o mo won oni wahala se npo to be sugbon mo gbagbo pe awa ti a wa loni a fe tesiwaju ni iru iwa elesin be abi a fe tesiwaju be e ma mu ore asan wa mo turari ja si ohun irira fun mi ile isin ti mo nlo ni ojo pupo seyin gege ni bi ogun odun seyin kin to mo ona igbala gba ti mo si je elesin a wo aso funfun inu wa dudu ju kini lo ewa ika ibinu ija aran kan sisonu agidi ote ko kuro ninu wa bi a ba ti woso funfun a gbagbe pe ara ta woso funfun si o dudu inu ta si woso funfun si papa o dudu ju nkan mi lo a ni aye igbani afiyan sinu bo se wa odun marun odun meje odun mewa o wa nu wa sibe mo je kan ninu awon to lulu fun won nigba na alakala o kuro nbe o sugbon baba tin lulu ni awon eyan jo ni won fo soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olohun ki yi yan mole a ko tun lo sile isin kemi olohun ko tun do ti aso e ko to de kan ni mbo lo tin bo o lo ja ni abe o lo lo se a ko ni emi olohun ni emi olohun ko yi ni awon ti wa nbe tele bí n bá ti ń lùlù àtàwọn tí wọ́n ń ṣe àgbèrè tí wọ́n ń ṣe panṣágà àti àwọn tí wọ́n kó obìnrin jọ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wọn ni wọ́n ń fi oríru bẹ́ǹchì nínú léèsìn mo rí ni o kì í ṣe tí wọ́n pa nítàn fún mi mo jókòó sáàrin wọn ni àjọ ń gbọ́ àwẹ̀ ni àjọ ń ka sáàmù aago méjìlá aago mẹ́sàn-án lóru la ń gbàdúrà a lọ ń ṣe iṣẹ́ ooru pàápàá àjẹwọ́ bàtà bí ìṣó bá gun ẹlẹ́sẹ̀ bó bá kú o lọ sọ́run àpáàdì wo ẹsẹ ìkẹta làwọn sọ fún wa pé tùràrí já sí ohun ìríra fún mi oṣù titun àti ọjọ ìsinmi ìpè àjọ èmi kò lè rọjú gbà á ẹṣẹ ni àní àpéjọpọ ọwọ ni oṣù titun yín àti àjọ ìdásílẹ yín ọkàn mi kórira wọn já sí ìyọlẹnu fún mi gbà tó ń gbàdúrà tó lọ́n sọ pé yé yọ mí lẹ́nu o mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ tó ń gbàdúrà tọ́lọ́ sọ pé ta ló ń yọ mí lẹ́nu yẹn ọmọ onínàkúnà wo ni ẹ tí ò padà wálé tó ń gbàdúrà tó ránṣẹ́ látòkèrè sílé wípé òun fẹ́ àlàáfíà òun fẹ́ ìlera òun fẹ́ ìwòsàn yé yọ mí lẹ́nu bí ọlọ́run bá ka àdúrà ẹ sí ìyọlẹ́nu ó parí fún ẹ ṣùgbọ́n bó bá lè ronú pọ̀ padà
bo ba so fun olorun wi pe saanu fun mi emi o to se elese olorun a saanu fun o nitori alaanu ni olorun bo ba jo ara re loju ni ipo elesin ti o wa ti o so fun olorun wi pe o gbagbo pe jesu ku lati ku ese re lo bi o ba si ti ku ese lo be ni o nju ese sile patapata to je ko sumo sakani re mo ni ese kerinla o so wi pe osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si iyo lenu fun mi o sun mi lati gba won ni igba ti eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ni tooto ni igba ti eyin ba gba adura popo ki se die o adura ka ma gba ka ma lami loju adura ka ma gba ka ma mi gbogbo ara adura ka ma laagun o ni bo ti e gbadura to laagun to da omi loju bo ba ju ese sile o so wi pe emi ki o gbo owo yin kun fun eje sugbon olorun wa fi wa sile be sori olorun wa alaanu ni bi omo onina kuna bo ti le rin jina si ile be ni okan olorun lo n pe wa wi pe ma duro sibe sa sala fun emi re pada wale ye fi ara re sise ye fi ara re jiya mo so fun o wi pe mo wa ni egbe awon ti won ma n wo aso funfun tele awon woli ti mo mo awon ti o mo ise ni ise eto isin la n pe be awon ti o mo wi pe bi o ba la la bayi ko wa si wojo ko so pe mo la la o bayi lori o kan ma tun ma la fun wa kan so fun wa pe ala eyen a gba samu bayi lowo e wa se ka ni igba meje tabi o lati ni iyara eni soto ati isera eni fun ojo meje gbogbo e lati se sugbon ni gbogbo igba yen aye ri oso ati aje aye so pe awon aje won sa adura wa je a ma n so pe a o te ori oso mole a o te ori aje mole awon na kokun te wa mole ngba na aisan woli wa papa aisan ojule toro ba kobo lowo e ki woli eni to je tolorun ko tun ma toro je bo ba n sise polo olorun a toju e a o se di ologbon ka so funra wi pe eyi ta se ninu esin o to a fe sin oluwa le emi ati ni otito sugbon mo je so fun o nsin oju odun bi mejidinlogun seyin leni kan so fun mi lo so pe ko sona nbi to wa yi ko koko ye mi mo ro wi pe o n fi mi se eleya ni oni arakunrin wa ti o n dari awon akorin wa nisinsin yi o pe o ni ki n wa gbo yin rere mo eyi ta wa na ni yi kan na ni irere na ni agbara papa wa lowo wa baba tin gbadura ta n gba awe ta n fosoke ta n lulu be ni emi n ba le wa asin la la ngba na mo ni awon iwe ti mo n ko ala si ni bi n ba ti ji laaro mi o je ki e kin to ko ala mi ile tori mo le lo gbagbe mi o je ki enikeni ki o fo okan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo ihin rere bo tile je wipe ori mi koko kan mo so pe o ti o turari mi abela mi o je file emi ti mo ti mo ba se lo saamu emi to ku die kin di woli bi n ba n gba awe laye ojohun o je ma se mi tori pe bebi ba pami inu ma n kan mi ni sugbon inu ifoju yi ni mo wa lenikan so fun pe ona irere wa pe eyan ma ni igbala ni to ti n bo lowo ese awa omo kan bo lowo ese pe keyan bo lowo ota la wa n ro sugbon olorun to je alaanu to si ni suru to be ge lo fi ipe yi fun mi lo so fun mi pe ki n kuro ninu isina ti mo wa mo bere si ni ba won lo mo koko gbo ko ye mi mo so pe awon eleyo mamadura agba atori pe mo ba n gbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fosoke emi o gbe won mo ni ewo lawon eleyin se alakobe lawon eleyin ni emi o farahan bi sugbon
gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobirin jo okuro lowo won lemi na wa danu ara mi ro pe ko ma ye keyan ku bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo nbe olorun wi pe ki on ton gbo lale ko le se o lanfani ni ale ojo yi gan bi won tin soro irere yi ton ni o be si ni gbadura yato si tele tele la tele tele bi n ba wa ninu oko mama mira ni emi ni o bi n ba si wa ni lesin mo soro bo n waasu ma ti ma sori bayi tori kina ati ma tamin pa ko ma ti ma so pe we emi n de niyan asin lati jura le fun emi sugbon ojo yi adura ti mo gba njo na yato mo so fun olorun wi pe osu mi tori awon oso kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan ko ke a fi eyan sinu nko mo ni oto mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fe je jesu wo inu okan mi o je mo olooto le olorun awon ileri re ko yi pada mo wa ri wi pe ayo kan wa sinu okan mi awon ese to wu mi da tele tele awon ti mo ti ma n baja ti mi o kin ki nkan na wa na kan mi lati ma ki won lati dariji won mo abe si ni ko orin ere orin aye ati jo pe baba fosoke a wo ri esu mole wom wom mo ju gbo ele mo yi pada patapata woli ba wa mi wale o ba so pe ah o ri mi mo ah mo lo le ri mi mo yi kuro ni waju oju mi da wo duro lati se buburo ko lati se rere wa idajo no awon eni ti ani lara lowo se idajo alaini baba iyen so pe se eto fun won gba ejo po wi oluwa wi pe wa nisisin yi olako o ma fi ojo igbala re dola wa nisisin yi ke si je ke aso asoye po bi ese yin ba ri bi ododo won o fun bi ojo didi bi won si bi won pon bi alari won o dabi irun agutan bi eyin ba fe ti e se gboran eyin o je ire ile na e dide ke je ke agbadura bo ba fe duro nipo elesin awon ti ko mo oluwa and awon ti won tesiwaju ninu ese sibe sibe o ku sowo e o sugbon bo ba je ko ese sile patapata to di onigbagba ni te a fi eje Jesu Christi we

0: Oluwa yo tewo gba o ti fe to ti reti e ma se joko ni ko lsc en ti o kan ba won wa sha ke pe oluwa je ke o dariji o bi o ba je to ni o ti ronupo ada bi o tin dele gbogbo awon ero esu to wa nile re o di ori atan ere orisa ni tabi oruka ti owo oruka ogun tabi ohun awon ogun ti won ti se fun awon ogun dudu abi irun agutan to n gbe sori kaakiri ti o n pe ni afe aye tabi eyi ti o n pe ni yeti oruka ti eti ti owo tabi ti egba owo tabi ti ewon orun eyi ti awon esu fi mo awon omo ti re yo ba so pe o ti ko esu ati ese sile ati awon aye ati irira inu re awon ohun ti o je ohun ti n fi ohan tele gege bi omo esu ati eni ese ati elesin lasan o di ki o ko won sonu aso ti o di akisa mo lara eyi ti won ti lu osi lati ile ise aso ki won to kole olowo esu lo ra won niye ti won fi ra akisa bi aso oruko to won ni won le pe ni lesi akisa na ni bi o ba mo pe o ti di ti olorun o di ki o mo wipe oluwa wipe bi o ba si je omo olorun o di dandan lati gboran si olorun lenu gba ti esu ba ri wipe eru ohun kuro ni ile re ko ni le fi ile re se ibugbe mo ko si ni le fi aisan kankan mo si ago ara re mo gba wipe gbogbo awa ti a wa ni asale yi ni a fe kuro ni ipo elesin lati di onigbagbo a fe kuro ni aye awon agabagebe awon ti won bere oluwa ti won sin orisa bi o ba je be ileri olorun daju pe enikeni ti o ba ke koruko oluwa le ogbala ati pe bi awon eniyan mi ti a n pe oruko mi mo ba ri ara won sile ti won si wo oju mi ti won si ko ese won sile o ni emi o dariji won emi o si wo ile won san o ni e wo oluwa nigba ti e le ri e ke pe nigba ti o wa nitosi ye ke eniyan buburu ki o ko ona re sile ati ile ke elese ki o ko ironu re sile ki o si ke pe oluwa ki o si wo oluwa o ni a o si dari ese re je a o si fi ji lopolopo o ni bi awa ba jewo ese wa olooto ati olododo li ohun lati dariji wa ati lati wewanu kuro ninu asododo gbogbo eni ti a ba n bawe ti o ba n warun oke yio parun lojiji le asi atunse o ni sugbon bi a ba jewo ese wa ti a si ko sile o ni a o ri anu gba baba wa a dupe lowo re wipe ife re o po si wa jojo a dupe pe eti wa odi oju wa osi fo o je ki a ri ka ninu oro re o je ki a gbo si eti wa o ti kilo fun wa o ti ba wa soro o ti ni e ka sa kuro ninu awon iwa ibi awon iwa ese oni ki a yipada ki a si ke pe o lasale yi oluwa ati ke pe o afe je ti re abi o wipe awon ti won sese n wa egbala lotun je ki a yo egbala eri pe a ti so won di omo olorun je ki o farahan ni igbesi aye won ni oruko jesu gbogbo iwa atijo gbogbo ese gbogbo irin atijo yo kuro ni okan won ni oruko jesu awon ti o n fi won han tele gege bi omo esu gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán lásán. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, bá wa wẹ̀ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run. A fi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orígi àgbélébù, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kókọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí ayọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ìyá ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́. Fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ìyá ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ́sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn kan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tòótọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ìyá ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kìí padà sínú èébì, ẹ̀mí tí kìí padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́ nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán lásán. Má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a ń sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìn ṣàmọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ̀ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè,
1: Baba da won sile.
0: Abe o. Wo pe nigba te o ri o ni ojo ikehin. Gbogbo on to nje ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa. Bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo. Be la fe ri ni kokko. A fe ma de se ni kokko. Nigba ti o se enikeni nigba ti o se alufa. A o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se. Baba nbe o, ohun ti o kin fe de se. Ohun to korira ese. Ohun to sa fun ese. Baba fi sinu okan won ni oruko Jesu. Ni bi ki bi ta le wa ni bi ise ni tabi ni abule wa tabi pelu awon ebi wa tabi pelu awon alejo baba ma je kese kese ki o wa ni owo wa se wa ni omo olorun toto oro enu wa se ni oro otito iwa owo wa se ni iwa mimo ero enu okan wa je ki o je mimo adupe po ti gbo awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni bi ni asale yi wo won ton ni oruko Jesu o so fun a wi pe aya yi o pa won alejo wo si fi eru sajade ni bi kolo fi won nje apase fun yeyin aisan ni bi ki bi tele wa e jade ni oruko Jesu nitori aduro ni abe ase Olorun Olodumare ati ni abe ojije Olodumare aduro ni inu ase je Jesu Kristi pelu oro Olorun ati ileri re pelu eje ti a fi ra wa pada ni apase fun gbogbo esan pata pata eje de ni oruko Jesu
1: baba
0: fi owo kan awon eniyan re lati ori de ese de inu egungun de inu ora ni gbogbo ara awon eniyan re le esan jade ni oruko Jesu
1: ambe o omo imole ni wa aje ori wa gbese oso ori wa mo awon elebologun omo ti wa se ambe wo olorun ba se wa ninu imole ti oso le sumo ti aje o le farakan ti elebologun ti o le foju kan baba so wa di eru loju awon ologun abe wi pe ni bi ki bi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti e sogun aba agbara re je ni oruko Jesu adupe po ti so wa di ominira aisan lo

inú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀? Ṣé panṣágà wà ń bẹ́ẹ̀? Ojú kòkòrò ń kọ́, ìwà ayé ń kọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmògọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeéṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá ọ lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun, ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run. Ẹnikẹ́ni tí ìbáàjẹ́, ìbáàjẹ́ wòlíì létí òkun, ìbáàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe, kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀, jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú, ẹlẹ́ṣẹ̀, apẹ̀yìndà, àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀, à ń sọ fún wa wípé wọn kì yóò lọ láì jìyà. Bí o bá wo àwọn ìwé oníwàásù, ìwé oníwàásù orí 8 ẹsẹ 11, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti ṣe, láti hùwà ibi. Bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀, wọ́n rò wípé Ọlọ́run kò rí wọn. Ṣé orun ti Dáfídì? Ó rí Báṣébà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i, ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí? Wọ́n sọ fún un, ó ránṣẹ́ sí. Nígbà tí ó ránṣẹ́ sí Báṣébà, ó dàbí ẹni wípé bóyá Ọlọ́run ń sùn, bóyá Ọlọ́run ò rí i, nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà. Ṣùgbọ́n ó lóyún, ó bímọ. Orí gbogbo lè ṣe tí Dáfídì ṣe, gbogbo ìwàkuwà, ìwà ìbàjẹ́, ìpànìyàn tí Dáfídì ṣe, ṣùgbọ́n Ọlọ́run rí i. Ó rán Nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni, ó ṣe ní ìkọ̀kọ̀, ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba. Bí o bá wo ìgbésí ayé Dáfídì láti ìgbà náà lọ, ìdà kò sinmi láti máa lé Dáfídì, ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀, àti wàhálà nínú ẹbí rẹ̀. Nítorí kíni? Nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ ní ọjọ́ Olúwa. Bákan náà ni ìwà Ọlọ́run lónìí. Má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ní oṣù tí ó kọjá, kí o rò wípé kò sí ìdájọ́. Ìdájọ́ wà, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú. Nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi. Wo ẹsẹ 13, ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú. Èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Kì yóò dára fún ènìyàn búburú, béèrè lọ́wọ́ Judas Iscariot, yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú, béèrè lọ́wọ́ Sọ́ọ̀lù, ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Ísíráẹlì, yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú, béèrè lọ́wọ́ Farao tàbí Nebukadnessari tàbí Herodu. Ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn. Ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn. Ó ní bẹ́ẹ̀ ni

fa ojo re gun ti o da bi ojiji nitori ti ko beru niwaju olorun o le ma so we pe awon ese ti a ka won yi won je ti majemo lai lai ki o ma ro we pe nisisin yi a wa ni akoko ore ofe nitori be a le se onkun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma ntan ara won je be ta ma so we pe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisin yi ni ro wi pe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida olorun loju won le re koja ofin olorun won le dese bi won ba ti fe ye ka wo majemo titun ni korinti kini ori kewa korinti kini ori kewa lati ese ikefa nkan won yi si je si apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun boboru gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni jokan eyin kin wa nilo we pe bi atile wa ni akoko ori ofe bi o tile je we pe Jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun wa we pe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida olorun loju o daju we pe ibinu olorun idajo olorun yo wa sori ese bakan na wo hebero ori kewa hebero ori kewa ese ikokan le logbon ohun eru ni lati subo si owo olorun alaye ohun eru ni lati subo si owo olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti nje eni ti o ngbe igbe aye ailofin igbe aye ti ko mo oro olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma nse ohun ti ko to ti o si mo wi pe idajo olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo olorun wo danieli ori kerin danieli ori kerin lati ese iketa di logbon danieli ori kerin lati ese ikerin le logun segara fara fun mi danieli ori kerin ese ikerin le logun nitori na oba je ki imoran mi ki o je itewogba lodo re ki o si fi ododo ja ese re kuro ati aisedede re nipa fifi anu fun awon talaka bi yo le mu alaafia re pe nitori na oba nitori na okunrin obinrin ijoye enikeni ti a le je je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti Daniel nso fun oba nihin ni we pe ki o ronu pe wada ki o ko ese sile nitori pe bi a tile fi owo so owo po bi elese ko ba ronu pe wada bi asako apeyinda ti o n sa isansa kuro lodo oluwa bi ko ba pada wale bi omo onina kuna bi ko ba mo we pe ibi ti o n wa ile ajeji ti o n wa we pe bi o n ba n lo bi ohun ti n se nibe we pe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju we pe idajo olorun ni yo je ti re nje bi o ba n sa fun idajo olorun nje bi o ba mo we pe o ye ki o sa asala fun emi re ki o si le kuro labe ibinu olorun ti o gbona jojo kini o ye ki o se irunupo adani we pe ki o fi ododo ja
ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a ń sọ níhìn ni ó pé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run. Kí o mọ̀ wípé àgbèrè, panṣágà máa ń fa ìbínú Ọlọ́run. Kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kì í ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ ni, ní abólé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run ń rí ọ, ojú Ọlọ́run ń wò ọ, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún. Ó nípa èyí wọn ni tì, kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀. Bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí, bí òbí ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gbọ́ àìṣedédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jákọ́bù, Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wí pé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? Ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara rẹ̀ ní olódodo, agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà, ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwo, kò sẹ́ṣẹ̀, kò sí àṣedédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ẹni tí Ọlọ́run pè ní ẹlẹ́ṣẹ̀ àti àpẹ̀yìndà, ṣùgbọ́n tí ó wá síwájú Ọlọ́run, tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ó ní Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà, ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn, o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún, ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀, o sì jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bóyá o lè ní ìwà tirẹ, ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan, bí o bá rí, ó hè é. Ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo? Èyí jẹ́ nípa ìrònúpìwàdà àti àtúnṣe. Ó ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyè méjì, kí inú yín kí ó bàjẹ́, kí ẹ sì gbà àwẹ̀. Èyí jẹ́ wípé kí a kàánú, àti ó ń sọ pé kí a gbà àwẹ̀. Ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa, kí a ní ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run, kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá, ó jẹ́ ohun tí ó burú níwájú Olúwa. Ó ní kí a sì sọkún, kí a sọkún. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí, wọ́n a máa wò fẹ́ẹ́fẹ́, kò síbí, kò sọ́hún. Aka bíbélì, wọn ò ní wo bíbélì. Akọrin, wọn ò ní kọrin. Bí a bá sì sọ nípa ẹ̀ṣẹ̀, ẹ̀rín la máa rí lẹ́nu wọn. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ, tí a ń fẹ́ ojú rere Ọlọ́run, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín. Kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì, tí ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún. Ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di ààwẹ̀.
kí ó di ìbànújẹ́, kí ó di ẹkún sísun, àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú. Ẹ̀rọ yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí. Ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run. Wípé bí a bá jẹ́ ọ̀ṣẹ́ wa, tí a tún bá níwájú Olúwa, tí a kó ẹ̀ṣẹ́ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga, yóò dáríjì wa, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí? Ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run. Ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ? Ṣé ojú apẹ̀yìndà? Àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fojú, wípé Ọlọ́run ò rí ọ, ó rí ọ, ó mọ ìgbésí ayé rẹ? Ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni pé kí o lè ronú pọ̀wàdà, kí o lè sọ fún Ọlọ́run wípé ẹ̀ṣẹ́ wà ní àgọ́ rẹ, ẹ̀ṣẹ́ wà ní ọkàn rẹ, ẹ̀ṣẹ́ wà ní ìgbésí ayé rẹ. Ó sì fẹ́ jẹ́ ti Ọlọ́run, ó fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó ń fẹ́ ké pe Ọlọ́run, ó ń fẹ́ sọkún kíkorò, ó sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Dìde dúró, sọ fún Ọlọ́run kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá. Kí o sọ fún Ọlọ́run wípé o ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin, àìwà bí Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ, wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run pátápátá. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ìbínú Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ. Ṣùgbọ́n bí o bá lè sọ fún Ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ronú pọ̀wàdà, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run, o dájú wípé yóò gbọ́, yóò dáríjì ọ́, yóò fún ọ ní ìgbàlà tòótọ́, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ, kí o má sì dẹ́ṣẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ kì í ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀, tí a ń láti wọ ojú Ọlọ́run, tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo. Kí ìwà àìlọ́lọ́run, ìwà àìwà bí Ọlọ́run, ìwà àìlófin tí ó wà lọ́wọ́ wa, kí a lè kọ̀ wọ́n sílẹ̀, kí a lè jẹ́ olóòótọ́, olódodo, ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo.
àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. Ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà.

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàídà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàídà, àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ, kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára, tí ó rìn káàkiri ara rẹ, kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́, gba Olúwa gbọ́, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan, àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé ti Ọlọ́run lè ẹ̀yin ṣe, àti ẹni tí ń gbé inú yìí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba, ìwọ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

Sikaraya, orí ìkẹsàn-án, ọ̀rọ̀ ìmọ̀, ọ̀rọ̀ olúwa ní ilẹ̀ Hadraki, Damasku ni ó sì jẹ́ ibi ìsinmi rẹ̀, nítorí ojú olúwa ń bẹ lára ènìyàn.

0: èmi ó sì ké ìríra àwọn Filistini kúrò, èmi ó sì mú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò lé ẹnu rẹ̀, àti ohun ìríra rẹ̀ wọn ni kúrò láàrin eyín rẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó kù, àní òun náà yóò jẹ́ ti Ọlọ́run wa, yóò sì jẹ́ bíi Baálẹ̀ kan ní Júdà, àti Ekroni bíi Jebusi.
1: Èmi ó sì dóyí ilẹ̀ níká
0: nítorí ogun, nítorí ẹni tí ń kọjá lọ, àti nítorí ẹni tí ń padà bọ̀, kò sí aninilára tí yóò là wọ́n já mọ́, nítorí ní ìsinsìnyí ni mo fi ojú mi rí. Yọ gidigidi ìwọ ọmọbìnrin Sioni, kó ìwọ ọmọbìnrin Jerusalemu, kíyèsí ọba rẹ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ, òdodo ni òun, ó sì ní ìgbàlà, ó ní ìrẹ̀lẹ̀, ó sì ń gun kẹ́tẹ́kẹ́tẹ́, àní ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Èmi ó sì ké kẹ̀kẹ́ kúrò ní Efraimu, àti ẹṣin kúrò ní Jerusalemu, a ó sì ké ọrun ogun kúrò, yóò sì sọ̀rọ̀ àlàáfíà sí àwọn kèfèrí, ìjọba rẹ̀ yóò sì jẹ́ láti òkun dé òkun, àti láti odò títí dé òpin ayé. Ní tìrẹ pẹ̀lú, èmi ó fi ẹ̀jẹ̀ májẹ̀mú rẹ rán àwọn ìgbèkùn rẹ jáde kúrò nínú ihò tí kò lé omi. Ẹ padà sí òde agbára, ẹ̀yin òǹdè ìrètí, àní lónìí yìí èmi sọ pé èmi ó san án fún ọ ní ìgbà méjì. Nítorí mo fa Júdà lé bí ọrùn mi, mo sì fi Efraimu kún un, mo sì gbé àwọn ọmọ rẹ ọkùnrin dìde, ìwọ Sioni, sí àwọn ọmọ rẹ ọkùnrin, ìwọ ilẹ̀ Gíríkì, mo ṣe ọ́ bí ìdá alágbára. Olúwa yóò sì fi ara rẹ̀ hàn lórí wọn, ọfà rẹ̀ yóò sì jáde lọ bí mọ̀nàmọ́ná. Olúwa Ọlọ́run yóò sì fún ìpè, yóò sì lọ tí ohun ti ààjà gúúsù. Olúwa àwọn ọmọ ogun yóò dáàbò bò wọ́n, wọn ó sì jẹnirun, wọn ó sì tẹ òkúta kànàkànà mọ́lẹ̀, wọn ó sì mu, wọn ó sì pariwo bí nípa ọtí wáìnì, wọn ó sì kún bí ọpọ́n àti bí àwọn egun pẹpẹ. Olúwa Ọlọ́run wọn yóò sì gbà wọ́n là lé ọjọ́ náà bí agbo ènìyàn rẹ̀, nítorí wọn ó dàbí àwọn òkúta adé tí a gbé sókè bí àmì lórí ilẹ̀ rẹ̀. Nítorí oore rẹ̀ ti tóbi tó, ẹwà rẹ̀ sì ti pọ̀ tó, ọkà yóò mú ọ̀dọ́mọkùnrin dárayá, àti ọtí wáìnì tuntun yóò mú àwọn ọ̀dọ́mọbìnrin ṣe bẹ́ẹ̀ pẹ̀lú.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé a tún péjọ lónìí níwájú yín. Ẹ ti ṣe wá ní ẹni ìbùkún, ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún dá wa lọ́lá. Oore ọ̀fẹ́ yín, àánú yín, agbára yín, ìtànṣán ìmọ́lẹ̀ yín rere, gbogbo nǹkan wọ̀nyí ni ó ti farahàn ní ìgbésí ayé wa. Nítorí àánú yín lórí wa àti nítorí ìfẹ́ yín fún ọkàn wa tí ẹ kò fẹ́ kí a ṣègbé, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìyè. Adúpẹ́ bàbá, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Adúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tí ẹ ti dà wá lé wa lórí. Adúpẹ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹ ṣe ní ìgbésí ayé wa. Kí a tó ní ìpàdé ti àgọ́ àjọ àti láti ìgbà náà ni ìbùkún yín ni ó ti ń ṣàn lórí wa. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Adúpẹ́ wípé ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Adúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire láti lè gbàdúrà àgbáyọrí sí ìgbàlà. Adúpẹ́ fún ìyípadà ọkàn. Adúpẹ́ fún ìdánilójú ọ̀run rere. Adúpẹ́ wípé bí a bá fi ayé yìí sílẹ̀ nígbò ṣe wípé a ó rí yín, a ó sì wà pẹ̀lú yín. Adúpẹ́ fún àwọn ohun tí ẹ ti ń jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù. Adúpẹ́ fún ìpéjọpọ̀ wa lónìí. Adúpẹ́ pé ẹ ti bá wa bẹ̀rẹ̀. Adúpẹ́ fún àwọn ohun tí a ń gbọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí, gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ìyanu tí ẹ ń ṣe. Adúpẹ́, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lónìí. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó là wá lójú, ẹ ó kọ́ wa, yóò sì lè yé wa dáradára bí ẹ ó ti pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ ní ìgbésí ayé wa. Adúpẹ́ wípé ẹ ti gbọ́ àdúrà wa. À ń fẹ́ ìfarahàn yín ju bẹ́ẹ̀ lọ láàrin wa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́. Adúpẹ́ fún àwọn iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn, iṣẹ́ ìyanu ti ìdánilójú ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé wa, iṣẹ́ ìyanu ìsọdimímọ́, iṣẹ́ ìyanu ìfiagbára ẹ̀mí mọ́kúni, iṣẹ́ ìyanu ìwòsàn àti ìdáǹdè àti ìtúnisílẹ̀ kúrò nínú túbú èṣù. Adúpẹ́ fún ìpèsè Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́, àwọn ẹ̀rí tí ó ń tó wa létí láti ẹkùn kọ̀ọ̀kan àti láti ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ṣe ìpàgọ́ ní oṣù kejìlá ọdún tí ó kọjá. A ní ọkàn ọpẹ́ àti ìyìn sí Ọlọ́run fún àwọn nǹkan tí ó ń ṣe àti àwọn nǹkan tí a gbàgbọ́ wípé yóò máa tẹ̀síwájú láti ṣe ní ìgbésí ayé wa. Lónìí, ohun tí ó dára fún wa láti gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run, òun ni bí a ó ṣe pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ nínú ọkàn wa, nínú ayé wa, ní ìdílé wa àti nínú ìjọ. Ó yẹ kí a lè wo inú ìwé mímọ́, kí a lè rí ọ̀nà kí a ó fi pa ìbùkún Ọlọ́run mọ́. Èyí ni a fi ń bá wa sọ̀rọ̀ lónìí lórí àkòrí yìí, ẹni ìbùkún. Ẹni ìbùkún, èyí jẹ́ ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbà, lọkùnrin lóbìnrin. Bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run àti bí àwọn ìbùkún wọ̀nyí tí ó fi lè bá wa kálẹ́, èyí jẹ́ pé kí ó lè jẹ́ àjẹmọ́nú fún wa, kí ó lè jẹ́ ìbùkún tí a ní lónìí, tí ó sì wà títí pẹ̀lú wa títí a ó fi rí Jésù lójúkojú. Ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ní ìbùkún Ọlọ́run. Ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́, yálà ní àsìkò Kérésìmesì tàbí ní

ọmọ Israeli àti ní ìgbésí ayé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi àti ní ìgbésí ayé àwọn tí ó gba Ọlọ́run gbọ́, àwọn tí wọ́n gba Jésù Kristi gbọ́, tí a sì gbá ọkàn wọn là nínú májẹ̀mú titun. Gbogbo àwọn ìránṣẹ́ tí Ọlọ́run rán sí àwọn ènìyàn rẹ̀ bí wòlíì nínú májẹ̀mú láéláé, bí àwọn apostoli nínú májẹ̀mú titun, àti Jésù Kristi ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo pàápàá, gbogbo wọn ni wọ́n sọ fún wa bí a ṣe lè ní ìbùkún ní ìgbésí ayé wa, àti bí a ṣe lè pa àwọn ìbùkún wọ̀nyí mọ́. Jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú Deuteronomy orí 30 láti ẹsẹ̀ 21. Èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èmi fi iyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ. Nítorí náà yan iyè kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Kí a dúró níhìn-ín, kí a wo ohun tí Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísíráẹlì, kí a sì mọ̀ wípé Ọlọ́run wa ò yí padà. Bákan náà ni lánàá, lónìí àti títí láé, ìfẹ́ inú rẹ̀ wípé kí àwọn ọmọ Ísíráẹlì kí ó ní ìbùkún, kí ìbùkún yìí kí ó wà pẹ̀lú wọn títí wọn ó fi fi ayé sílẹ̀, tí wọn ó fi wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìfẹ́ inú rẹ̀ yìí kan náà ó wà títí di òní fún àwọn ọmọ Ọlọ́run, fún àwọn tí ó ti bá a làjà nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi, nípa kíkọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nípa wíwá ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run, nípa níní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, nípa iṣẹ́ Jésù Kristi lórí igi àgbélébùú. Àwọn tí wọ́n ti bá Ọlọ́run làjà, tí wọ́n ti di ọmọ Ọlọ́run, tí wọ́n jẹ́ ẹni ìgbàlà, ó jẹ́ ìfẹ́ Ọlọ́run. Bákan náà lónìí wípé kí a ní iyè, kí a ní ìbùkún, kí a ní àlàáfíà, kí àlàáfíà yìí kí ó sì wà pẹ̀lú wa títí a ó fi fi ayé sílẹ̀. Nínú ẹsẹ̀ 21 yìí ni Ọlọ́run ti ń sọ fún wọn, ó sì ń sọ fún àwa náà wípé èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èmi fi iyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ. Nítorí náà yan iyè kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Ṣé gbogbo wa ni a mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó dàgbà díẹ̀, ẹni tó tójú bọ́, ẹni tó ti wà ní ayé yìí fún ìgbà díẹ̀, wípé bí a bá fẹ́ sọ̀rọ̀, tí a rí wípé ọ̀rọ̀ yìí jẹ́ òtítọ́, a máa ń pe àwọn ẹlẹ́rìí sí ọ̀rọ̀ yìí, a máa ń sọ wípé mo pe lágbájá àti tẹ̀mẹ̀dù jẹ́rìí ọ̀rọ̀ yìí. Àwọn ọ̀rọ̀ tí a bá fẹ́ fìdí rẹ̀ múlẹ̀, bí ọ̀rọ̀ wọ̀nyí bí ó bá ṣe nípọn tó, bí ó bá ṣe jẹ́ òtítọ́ tó, bí ó bá ṣe ṣe pàtàkì tó, ni àwọn ẹni tí a pè jẹ́rìí ni wọ́n máa ń ṣe pàtàkì bákan náà. Níhìn-ín ni Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó rò wípé kì í ṣe òtítọ́, ọ̀rọ̀ tí yóò dúró títí ọ̀run àti ayé yóò fi kọjá lọ. Èyí ni Ọlọ́run fi pe àwọn ẹlẹ́rìí tí ó tóbi, àwọn ẹlẹ́rìí tí kò sí fún ìgbà díẹ̀. Ó sọ fún Ísíráẹlì òní ẹ̀gbọ́, ó ní mo pe ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé. Èyí jẹ́ kí ó yé wa wípé ohun tí Ọlọ́run ń sọ ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀, tí ó fi ń fi ọ̀run àti ilẹ̀ jẹ́rìí gẹ́gẹ́ bí ẹlẹ́dàá ọ̀run òun ayé. Ó pe gbogbo ọ̀run àti gbogbo ayé, ó fi wọ́n ṣe ẹlẹ́rìí òtítọ́ tí ó ń fi ìdí rẹ̀ múlẹ̀. Níhìn-ín jẹ́ kí ó yé ọ nígbà náà wípé ohun tí Ọlọ́run sọ fún wa níhìn-ín ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Ó sọ fún àwọn wọ̀nyí, ó sì sọ fún wa wípé òun fi iyè àti ìbùkún síwájú wa. Ó sì ń sọ fún wa ohun tí ó yẹ kí a yàn. Ó jẹ́ kí ó yé wa wípé ìgbà tí òun dá ènìyàn, ó dá wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè yan ohun tí ó dára, ẹni tí ó lè yan ọ̀nà tí a fẹ́ rìn, ọ̀nà tí a fẹ́ tọ̀. Àwọn ẹlòmíràn ní àìlẹ́kọ̀ọ́ ìhìnrere tí wọ́n jẹ́, ní àìní òye ohun tí a ń pè ní ìhìnrere Jésù Kristi, tàbí àìlẹ́kọ̀ọ́

gbọ̀ngbọ̀n láti máa ṣe ohun tí kò dára. Ọlọ Jésù wa ń sọ wípé fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, àwọn tí ó ń ṣe ọlọ́nà, àwọn tí ó ń kọ ẹ ní ẹ̀kọ́ èké wípé kí o máa tọ̀mí lẹ́yìn, kí o bá lè máa rìn nínú ìmọ́lẹ̀, kí o má bàa rìn nínú òkùnkùn. Jẹ́ kí a tún wo Bíbélì, kí a wo ohun tí ó yẹ kí a máa tẹ̀lé lẹ́yìn, kí a wo ẹni tí ó yẹ kí a máa tẹ̀lé lẹ́yìn, kí a wo ìwà tí ó yẹ fún ìgbésí ayé ẹni tí ń tọ Jésù Kristì lẹ́yìn. Wo Tẹsalónika kínní orí karùn-ún ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Tẹsalónika kínní orí karùn-ún ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹ kíyè sí i, kí ẹnikẹ́ni kí ó má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni, ṣùgbọ́n ẹ máa lépa èyí tí ṣe rere nígbà gbogbo láàrin ara yín àti láàrin gbogbo ènìyàn. Ẹ máa lépa, èjẹ́ pé kí a máa tẹ̀lé, kí a fi ṣe ìwàhù. Bí a bá ń tẹ̀lé Jésù, ó ní kí a máa lépa iṣẹ́ rere nígbà gbogbo. Ṣé o mọ̀ wípé a kò gbọ́ ọ̀rọ̀ búburú kan lẹ́nu rẹ̀ rí? A kò rí ìṣe búburú kan lọ́wọ́ rẹ̀ rí? A kò rí ìwà ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ rẹ̀ rí? Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fi àwọn ìwà búburú sílẹ̀, kí a má fi búburú san búburú fún ẹnikẹ́ni. Bí a bá sọ wípé a ti ronúpọ̀ àdá, bí a bá sọ wípé a ti ní ìrètí ọ̀run, a sì ti kọ orúkọ wa nínú ìwé ìyè lọ́run, a sì ti ní oore ọ̀fẹ́ láti jẹ́ ọmọ ẹ̀yìn Kristì ní tòótọ́, ó ní kí a fi búburú ṣe, kí a fi sílẹ̀, kí a sì máa lépa, kí a máa tẹ̀lé iṣẹ́ rere ní ìgbà gbogbo àti sí ènìyàn gbogbo. Nínú Timothy kínní orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá, Timothy kínní orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá, ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run, sá fún nǹkan wọ̀nyí, kí o sì máa lépa òdodo, ìwà bí Ọlọ́run, ìgbàgbọ́, ìfẹ́, sùúrù, ìwà tútù. Ohun tí Ọlọ́run jẹ́ kí ó yé wa nìyí ni wípé kí a tó mọ Ọlọ́run, kí a tó bá Jésù pàdé, a kún fún àìwà bí Ọlọ́run, a kún fún àìṣòdodo, a kún fún àìgbàgbọ́, a kún fún àìnífẹ̀ẹ́, àìnísùúrù àti ìwà jàgídíjàgan, ìwà àìní, ìwà tútù. Ṣùgbọ́n ó sọ wípé kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀, kí a sá fún wọn, kí a ronúpọ̀ àdá, kí a rọ̀ mọ́ Jésù Kristì, kí a wá sí ẹsẹ̀ àgbélébò, kí a gbàdúrà, kí ó dárí àwọn ohun tí ó ti kọjá, kí ó dárí àwọn ẹ̀ṣẹ̀ wa wọ̀nyí jì wá. Lẹ́yìn ìgbà náà tí a bá sọ wípé à ń tẹ̀lé Jésù, kí a máa tẹ̀lé ìwà òdodo, ìwà bí Ọlọ́run, ìgbàgbọ́, kí a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ṣé o mọ̀ wípé kí a tó bá Jésù pàdé, a ò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ò ní ìgbàgbọ́ nínú Jésù? Bí a tilẹ̀ ka Bíbélì, a ò ní ìgbàgbọ́ nínú ohun tí a ń kà, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a ò ní ìgbàgbọ́ nínú ẹnikẹ́ni, a kìí fọkàn tán ẹnikẹ́ni, a ò tilẹ̀ gbára ọgbọ́ pàápàá. Bí a bá sọ pé a ó ṣe báyìí, a ó ṣe báyìí, a ò fọkàn tán ara wa, débi tí a ò fi ọkàn tán ẹlòmíràn. Ó ní nísinsìnyí tí a sọ pé a ń tẹ̀lé Jésù, ó ní kí a máa rìn pẹ̀lú ìgbàgbọ́, kí a gba Ọlọ́run gbọ́, kí a gba ìwé mímọ́ gbọ́, kí a gba Jésù Kristì Olúwa wa gbọ́, kí a sì ní ìfọkàntán, kí a fọkàntán ara wa. Ó ní kí a máa rìn nínú ìfẹ́, kí a ní sùúrù, kí a sì ní ìwà tútù. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé bí a bá ń tẹ̀lé Jésù, a máa tẹ̀lé ìwà òdodo àti iṣẹ́ rere wọ̀nyí. Nínú Hebrew orí kejìlá, Hebrew orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlá, ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, kí a tó mọ Ọlọ́run, kí a tó mọ Jésù Kristì. Ìjà ni lójoojúmọ́, bí ẹlẹ́ṣẹ̀ bójí láàárọ̀, láì jẹ́ pé ẹnikẹ́ni ṣẹ́, ìbínú la máa rí nínú ọ̀rọ̀ rẹ̀, ìbínú ni a máa rí lójú rẹ̀. Ìyàwó ò lè gbádùn, ọkọ ò lè gbádùn, àwọn ọmọ ò lè gbádùn, nítorí wípé kò sí àlàáfíà nínú ẹlẹ́ṣẹ̀. Ó ní ṣùgbọ́n nísinsìnyí, bí a bá ti bá ọmọ aládé àlàáfíà pàdé, bí a bá ti bá Jésù Kristì pàdé, ó ń sọ fún wa wípé kí a máa lépa ìwà òdodo, kí a máa rin ìrìn òdodo, àti wípé kí a máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Rántí o, pẹ̀lú gbogbo ènìyàn. Ó ṣeéṣe bóyá ń tajà ní ìsọ̀rẹ, kí ẹnìkan kí ó wá ra ìrẹsì tàbí gàrí tàbí aṣọ tàbí ohunkóhun tí ó ń tà, kí ó sọ ọ̀rọ̀ sí ọ tí o rò wípé kò yẹ kí ó sọ, tàbí kí ó máa dúnadúrà ohun tí ó fẹ́ rà lọ́wọ́ rẹ, kí oye tí ó pe ohun tí ó fẹ́ rà kí ó dàbí ẹni wípé kò tẹ́ Ọlọ́run. Ó ní kí a rántí wípé àwa tí a ń tẹ̀lé Jésù, a ń tẹ̀lé ọmọ aládé àlàáfíà, kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ó ṣeéṣe bóyá ń gbé nínú ilé, ó sì ń dáná níbi ìdáná pẹ̀lú àwọn tẹ́jọ ń gbé nínú ilé. Ó ṣeéṣe wípé bóyá gbọ́n mi.

lórí Ọlọ́run àfẹ́rí Jésù Kristì lójúkojú. Èéṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rúfẹ́ àti gbogbo ìdálẹ́bi àti mú kúrò, bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ní ọ̀rọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ni ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni láti ní ìsọ̀dí mímọ́, èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa, tí ó sọ wá jí, tí ó fi iná ẹ̀mí, tí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa, tí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára láti dúró tiri nínú inú níbí ni, agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́. Bí a bá rí wípé a jẹ́ aláìlágbára, a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì, pé a kò ní ìtara tí ó yẹ kí a ní, tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá, gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ, gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ, àti wípé gbogbo àìlè dúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa, èéṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára Ọlọ́run, à ń fi agbára Ọlọ́run. Bí a bá ti gba ọkàn wa là, bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára ìfikúnni agbára Ọlọ́run, èéṣe tí a kò fi béèrè, ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ 22, ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe, tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kìí ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọ̀dí mímọ́ ni, ọ̀fẹ́ ni. Òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ, ọ̀fẹ́ ni. Òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọ jí, kí ó wá sọ ọ jí, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Òun fẹ́ ìwòsàn ni, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùn tí ó na olóró, ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ, lòun fẹ́ ni. Ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, òun kì yóò ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristì lọ́fẹ̀ẹ́. Ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà. Ó sì wé fún mi pé ó parí. Ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò? Òun la tún sọ níhìn-ín: èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ó sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́, rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọ̀dí mímọ́, ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí. À ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristì. Ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè 2:10, wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá Jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú Kristì wò. Bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọ̀rí mọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́.

ìgbígbòòrò ìfẹ́ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó ti máa tọ́ kíkún nínú Kristi, a máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Tí a bá ti ń fún ní agbára ẹ̀mí Ọlọ́run, a ó ti máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdà, tí a bá rí Jésù Kristi lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run, nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòòrò àti gíga àti ìbú, ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristi, èyí ṣe tí a fi ń ṣe bí tálákà, èyí ṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run, èyí ṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún láti òkè wá, èyí ṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọ̀dímọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́. Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébò wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni, bí o bá lè béèrè. Òun fẹ́ ìsọ̀dímọ́ ni, tirẹ́ ni, bí o bá lè gbàdúrà. Òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ̀ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni, bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí yóò fi sọ kalẹ̀. Òun fẹ́ ìbùkún àtọ̀run wá. Òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ìbá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́, kí a bí ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà, ó dájú wípé yóò gbọ́ ti wa.

wà pẹ̀lú wa, òun ni ó wá láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ gba Ọlọ́run gbọ́, bí o bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, o ní láti kọ òrìṣà sílẹ̀. O ní láti kọ iṣẹ́ ọwọ́ ti ara rẹ sílẹ̀. O ní láti kọ àwọn ẹ̀sìn èké sílẹ̀. O ní láti kọ àwọn ẹ̀kọ́ èké sílẹ̀. O ní láti kọ àwọn nǹkan mìíràn tí o fi fẹ́ rọ́pò Jésù. O ní láti kọ wọ́n sílẹ̀. O ní láti kọ ẹ̀kọ́ ìṣìnà tí ó wà nínú ayé. O ní láti kọ wọ́n sílẹ̀ kí o sì rọ̀ mọ́ Jésù Kristì nìkan ṣoṣo. Nítorí wípé òun ni ẹlẹ́dà ohun gbogbo. Òun ni àwòrán Ọlọ́run tí a kò rí. Òun ni olórí ìjọ. Òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè ṣe wá pé. Òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè mú wa láti ayé yìí lọ sí ọ̀run rere. Òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè darí ẹ̀ṣẹ̀ wa jù wá. Ẹni tí ó lè mú wa kúrò bọ́ lọ́wọ́ ìdájọ́. Òun ni ẹni tí a fi fún wa tí ó lè mú wa wá sí ọ̀dọ̀ Bàbá. Nítorí bẹ́ẹ̀ ké pe Ọlọ́run kí o sì fi ìgbàgbọ́ rẹ nínú Jésù Kristì kí o fi hàn. Nítorí pé Jésù Kristì ni ẹlẹ́dàá ohun gbogbo. Nípasẹ̀ agbára rẹ̀ ni a fi kó àwọn nǹkan ṣọ̀kan papọ̀ títí ìdísinsìnyí. Bí o kò bá tí ní ìgbàlà sọ fún Ọlọ́run wípé o gba Jésù Kristì gbọ́. O gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn gẹ́gẹ́ bí ẹlẹ́dàá, olùgbàlà, olùdánisílẹ̀, olùdáǹdè. Àti onídàájọ́ tí ó dájọ́ gbogbo ayé ní ìkẹyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Nínú ìsìrẹsì Ọlọ́run, má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ láti máa fi ohun mìíràn kún ìsìn Ọlọ́run. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé Jésù Kristì kò tó gẹ́gẹ́ bí olùgbàlà. Gẹ́gẹ́ bí olùdáǹdè, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí olùfúnni ní iyè. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé ẹni láti tún máa wá àwọn áńgẹ́lì káàkiri. Wípé ọgbọ́n ìjìnlẹ̀ tó wà níbì kan yàtọ̀ sí nínú Jésù Kristì Olúwa àti olùgbàlà wa. Nínú Jésù ni ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo nǹkan tí ó wà nínú Ọlọ́run ni ó pé sí. Ó ní a fi fún wa láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti láti dì wá mú títí dé òpin láti mú wa lọ sọ́dọ̀ Ọlọ́run níkẹyìn. Jésù Kristì yìí kan náà ni a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó fún wa lóore ọ̀fẹ́ àti agbára láti jẹ olóòótọ́ títí dé òpin. Bí o bá ṣàrọ̀ rẹ̀ tì nísinsìnyí tí o kọ̀ ọ́ sílẹ̀, rántí pé Jésù yìí kan náà ni yóò jẹ́ onídàájọ́ ní ọjọ́ ìkẹyìn. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí ó wà nínú Jésù Kristì, Olúwa, Olùràpadà, Olùgbàlà wa.

Sikaraya, orí ìkọkànlá, ṣí ilẹ̀kùn rẹ̀ wọ́n ní sílẹ̀ ìwọ̀ Lẹ́bánónì, kí iná ba lè jẹ igi kédàrí rẹ̀ run. Hú, igi fèrè, nítorí igi kédàrí ṣubú, nítorí tí a ba àwọn alágbára jẹ́. Hú, ẹ̀yin igi wákù ti báṣánì, nítorí a ké igbó àjàrà lulẹ̀. Ohun igbe àwọn olùṣọ́ àgùntàn, nítorí ògo wọn bàjẹ́. Ohun bíbú àwọn ọmọ kìnìún, nítorí ògo Jọ́dánì bàjẹ́. Báyìí ni Olúwa Ọlọ́run mi wí, kó ọ̀wọ́ ẹran àbọ́pa, tí àwọn olúwa wọn ń pa wọ́n, tí wọn kò sì ka ara wọn sí pé wọ́n jẹ̀bi, àti àwọn tí ń tà wọ́n wí pé ìbùkún ni fún Olúwa, nítorí tí mo di ọlọ́rọ̀, àwọn olùṣọ́ àgùntàn wọn kò sì ṣàánú wọn, nítorí èmi kì yóò ṣàánú fún àwọn ará ilẹ̀ náà mọ́, ni Olúwa wí. Sì kíyèsí, èmi ó fi olúkúlùkù ènìyàn lé aládùúgbò rẹ̀ lọ́wọ́, àti lé ọwọ́ ọba rẹ̀, wọn ó sì fọ ilẹ̀ náà, èmi kì yóò sì gbà wọ́n lọ́wọ́ wọn, èmi ó sì bọ́ ẹran àbọ́pa, àní ẹ̀yin òtòṣì nínú ọ̀wọ́ ẹran, mo sì mú ọ̀pá méjì sọ́dọ̀, mo pe ọ̀kan ní ẹwà, mo sì pe èkejì ní àmùrè, mo sì bọ́ ọ̀wọ́ ẹran náà, olùṣọ́ àgùntàn mẹ́ta ni mo sì ké kúrò ní oṣù kan, ọkàn mi sì kórira wọn, ọkàn wọn pẹ̀lú sì kórira mi, mo sì wí pé

ó sọ ọkàn tí a ti wẹ̀ mọ́, ọkàn tí a ti sọ di ọ̀tún, tí kò ní ìkórira tàbí ìṣọ̀tẹ̀ tàbí ọ̀tá sí ẹnikẹ́ni. Wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́. Ẹsẹ̀ ìkarùn-ún, ó sọ nípa ìrètí tí wọ́n ní, wípé nígbà tí wọ́n ti bá Jésù pàdé, èyí fún wọn ní ìrètí ayérayé, wípé bí wọ́n bá kú, yóò ṣeéṣe fún wọn láti lọ sí ọ̀run. Ó sì sọ nípa ti ọ̀rọ̀ òtítọ́ ìhìn rere tí wọ́n ti dìmú, tí wọ́n gbẹ́kẹ̀lé, tí wọn kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó gbà lọ́wọ́ wọn. Ní ẹsẹ̀ ìkẹfà ni ó ń sọ wípé ìhìn rere tí wọ́n ti gbọ́, ó ti so èso ní ìgbésí ayé wọn. Irú èso wo ni ìhìn rere so ní ìgbésí ayé wọn? Èso ìrònúpìwàdà, èso òdodo. Ó sì ń sọ fún wọn wípé ní ẹsẹ̀ ìkẹfà kan náà, wọ́n ti ní oore ọ̀fẹ́ ti Ọlọ́run nínú ọkàn wọn. Ní ẹsẹ̀ ìkẹjọ, ó tún sọ ti ìfẹ́ tí wọ́n ní, kìí ṣe ìfẹ́ nípa ti ara ṣùgbọ́n ìfẹ́ nípa ti ẹ̀mí. Àwọn wọ̀nyí ni Paul wá ń sọ wípé òun gbàdúrà fún wọn láìsinmi àti láìṣàárẹ̀. Wo ẹsẹ̀ kẹsàn-án nísinsìnyí. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́ kíni, tí àwa ti gbọ́ wípé wọ́n gba Jésù Kristì gbọ́, tí àwa ti gbọ́ wípé wọ́n di olóòótọ́ àti ènìyàn mímọ́, tí àwa ti gbọ́ wípé wọ́n ti jẹ́ alábápín nínú oore ọ̀fẹ́ àti àlàáfíà tí ó ti paṣẹ Jésù Kristì wá. Láti ọjọ́ tí àwa ti gbọ́ wípé wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́, tí wọ́n sì ní ìrètí tí a fi pamọ́ fún wọn lé ọ̀run, tí wọ́n sì ti ń so èso ẹ̀mí, èso ìrònúpìwàdà àti èso òdodo, wípé láti ọjọ́ tí àwa ti gbọ́ nǹkan wọ̀nyí, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín. Ẹ̀kọ́ tí a kọ́ nìyí ni wípé ó yẹ kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ àti àwọn ènìyàn mímọ́, àwọn tí wọ́n jẹ́ arákùnrin tàbí arábìnrin nínú Kristì. Ọ̀pọ̀ ìgbà ni a máa ń sábà dojú àdúrà wa kọ àwọn tí ó wà nínú ìdààmú, ó sì yẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tí a sọ nípa ni wípé ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni àwọn ẹlòmíràn máa ń gbàdúrà fún àwọn tí ó lágbára nípa ti ẹ̀mí, tí wọ́n sì jẹ́ olóòótọ́, nígbà tí ó jẹ́ wípé wọn a máa dojú àdúrà ẹ̀bẹ̀ wọn kọ kìkì àwọn tí wọ́n jẹ́ aláìlera yálà nípa ti ẹ̀mí tàbí aláìsàn nípa ti ara. Ó yẹ kí a gbàdúrà fún irú àwọn wọ̀nyí, ṣùgbọ́n kò yẹ kí àdúrà wa kí ó dúró lórí àwọn aláìlera tàbí àwọn aláìsàn nìkan ṣoṣo. A rí wípé àwọn tí ó wà ní Kólósè, wọn kì í ṣe aláìlera nípa ti ẹ̀mí, kì í ṣe wípé wọ́n ṣàìsàn. Wọ́n jẹ́ àwọn tí ó dúró ṣinṣin, wọ́n jẹ́ àwọn tí ó ní àlàáfíà Ọlọ́run àti ìyè Ọlọ́run ní ìgbésí ayé wọn. Wọ́n jẹ́ àwọn tí ó ní oore ọ̀fẹ́ ní ìgbésí ayé wọn. Wọ́n jẹ́ àwọn tí ó ń gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀, àìléèrí tàbí àìlẹ́gàn níwájú Ọlọ́run. Síbẹ̀síbẹ̀, bí wọ́n tilẹ̀ jẹ́ àwọn tí ó dúró ṣinṣin, síbẹ̀síbẹ̀ ni Paul ìránṣẹ́ Ọlọ́run ni ó ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Ẹ jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run, kí a wo àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Galatia orí kẹrin ẹsẹ̀ 21. Ẹ̀yin ọmọ mi kékèké, ẹ̀yin tí mo tún rọbí títí a ó fi ṣe ẹ̀dá Kristì nínú yín. Nígbà tí Paul apostle gbọ́ nípa àwọn ará Galatia tí ó dàbí ẹni wípé wọ́n fẹ́ ní ìlọ́wọ́ọ́wọ́ nípa ìgbàgbọ́ wọn, tàbí wọ́n fẹ́ rẹ̀wẹ̀sì, wọn kò tẹ̀síwájú dáadáa nípa ìgbàgbọ́ wọn nínú Kristì, kò máa káàkiri kí ó máa bo ẹnu àtẹ́ lù wọ́n, ṣùgbọ́n ó gbàdúrà fún wọn. Bí o bá rí ẹnikẹ́ni tí ó jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé ó ń rẹ̀wẹ̀sì, kì í ṣe tiwa láti máa fi ojú tẹ́ḿbẹ́lú wọn, kì í ṣe tiwa láti máa sọ̀rọ̀ kò bákùngbé fún wọn sí wọn, ṣùgbọ́n ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ìṣe àwọn apostẹ́lì orí 12 ẹsẹ 5. Ìṣe àwọn apostẹ́lì orí 12 ẹsẹ 5. Nítorí náà wọ́n pa Pétérù.

nínú túbú, ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Bí a bá rí àwọn onígbàgbọ́ tàbí àwọn òjíṣẹ́ olówa tí ó wà nínú inúnibíni àwọn aláìgbàgbọ́, ohun tí àwọn ìjọ tí wọ́n ṣe ní Jerusalem ni ó yẹ kí àwa pàápàá kí a ṣe, kí a máa gbàdúrà fún irú àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ní Timothy 1, orí kejì, ẹsẹ̀ 1 àti 2 ni a tún sọ fún wa irú àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún ní ìgbà gbogbo. Timothy 1, orí kejì láti ẹsẹ̀ 1, nítorí náà, mo gbà yín ní ìyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn, ọkọ rẹ, aya rẹ, àwọn ọmọ rẹ, àwọn òbí rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn abániṣiṣẹ́, yálà o gbà wọ́n síṣẹ́ tàbí àwọn ni ó gbà ọ́ síṣẹ́ tàbí wọ́n gbà yín síṣẹ́ papọ̀, a ń sọ fún wa wípé kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn. Ní ẹsẹ̀ 2, fún àwọn ọba, fún gbogbo àwọn tí ó wà ní ipò gíga, kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà. Ohun tí a ń sọ ni wípé gbogbo àwọn ènìyàn ni ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Luke orí 22, ẹsẹ̀ 21. Olúwa sì wípé, Simoni, sàwò, èṣù ń fẹ́ láti ní ọ́, kí ó lè kù ọ́ bí àlìkámà, ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ̀. Bí àti ìwọ, nígbà tí ìwọ bá sì yí padà, mú àwọn arákùnrin rẹ lé ọkàn le. Nígbà tí Jésù Kristì Olúwa wa tí ó rí wàhálà tí ó wà níwájú Pétérù, ìdánwò tí ó ju agbára rẹ̀ lọ, ìdánwò tí ó ju oore ọ̀fẹ́ tí ó ti ní lọ, ìdánwò tí ó ń bọ̀ ní iwájú rẹ̀, tí ó sì rí wípé Pétérù yìí jẹ́ aláìkíyèsára, ó sọ fún un wípé òun ti ń gbàdúrà fún. Bí a bá rí àwọn arákùnrin, ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọn kò kíyèsára tó, a sì rí wípé èṣù ń dọdẹ wọn, wọ́n sì ní ìdánwò tí ó ń dé bá wọn tí wa ní láti máa gbàdúrà fún wọn. Ní Rómù orí 10 láti ẹsẹ̀ 1, bí a ti ń pe àwọn orí ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí ni kí a máa ṣe kíákíá. Ara, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísíráẹlì ni fún ìgbàlà wọn. Bí a bá rí àwọn ẹlẹ̀sìn tí wọ́n gbé ẹ̀sìn kárí, ṣùgbọ́n tí wọn kò mọ̀ nípa ìgbàlà Ọlọ́run, tí ó jẹ́ wípé wọ́n jáfáfá nínú iṣẹ́ ẹ̀sìn tàbí iṣẹ́ ìrúbọ, tí wọ́n sì ń jálánkátò wípé pẹ̀lú iṣẹ́ ẹ̀sìn wọn yóò ṣeéṣe fún wọn láti rí ojú Olúwa láì gba Jésù Kristì gbọ́ fún ìgbàlà wọn àti fún àṣepé wọn, ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Òun ni Paul ṣe ń sọ fún àwọn ará Rómù wípé, ara nínú Olúwa, ìfẹ́ ọkàn mi, ìgbóná ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n sinmi lé ẹ̀sìn ṣùgbọ́n tí wọn kò gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Paul ń sọ wípé ìfẹ́ ọkàn ni wípé òun sì ń gbàdúrà fún wọn kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a lọ wò ó nísinsìnyí wípé àdúrà tí Paul ń gbà kìí ṣe fún àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn aláàárẹ̀ nìkan, kìí ṣe fún àwọn tí kò ṣe déédé, àwọn tí ó lọ́wọ́ọ́wọ́ tàbí wọ́n ní ìrẹ̀wẹ̀sì nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn tí wọ́n ní ìdánwò tàbí ìdẹ̀wò èṣù nìkan ṣoṣo, kìí sì ṣe fún àwọn ẹlẹ̀sìn Ísíráẹlì nìkan, ṣùgbọ́n ó tún ń gbàdúrà pẹ̀lú fún àwọn ará nínú Olúwa tí ó wà ní Kólósè, tí wọ́n sì jẹ́ ènìyàn mímọ́ àti olóòótọ́. Èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa wípé bí a bá rí àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, tí a sì rí àwọn tí wọ́n jẹ́ ènìyàn mímọ́,
àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ ọlọ́run, àwọn tí wọ́n ń sá irú èje tí a gbé ka iwájú wọn, àwọn tí kò bójú wẹ̀yìn, àwọn tí wọ́n múra sí iṣẹ́ ọlọ́run, ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún wọn pẹ̀lú kí a má ṣe rò wí pé àdúrà wa wà fún àwọn aláìlera nìkan ṣoṣo. Ẹ jẹ́ kí a wo Yohánù orí 17, Yohánù orí 17 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án. Èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ fi fún mi láti inú ayé wá. Tìrẹ ni wọ́n ti jẹ́ rí, ìwọ sì ti fi wọ́n fún mi, wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́. Wo ìgbésí ayé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì wọ̀nyí. Jésù ń sọ nípa wọn, ó ń jẹ́rìí gbè wọ́n níwájú Olúwa wípé wọ́n ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ní ẹsẹ̀ ìkeje nísinsìnyí, wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, èmi ti fi fún wọn, wọ́n sì ti gbà á. Àwọn tí a ń sọ nípa rẹ̀ wọ̀nyí ni àwọn tí Jésù Kristì ti sọ ọ̀rọ̀ ìrònú pèwàdà fún nígbà tí wọ́n gbọ́, wọ́n gbà á. Ó ti sọ fún nípa ọ̀rọ̀ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn tí o sì rántí wípé arákùnrin rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ, wípé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ, kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lajà. Wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, nípa ìwẹ̀nùmọ́ tí ó wà nínú gbígba Jésù Kristì gbọ́, gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ikú àti àjínde rẹ̀, wọ́n sì gbàgbọ́ pẹ̀lú. Ó sọ fún wọn nípa ìgbéyàwó wípé ọkọ kan aya kan. Bí Jésù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Wo ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, oníwàásù púpọ̀ ni ó wà tí Ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn. Ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ ìgbàlà, tàbí ọ̀rọ̀ ìsọdimímọ́, tàbí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n wàásù. Wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n Jésù ń sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ ti fi fún mi, èmi ti fi fún wọn. Wo ìjólóòtọ́ Jésù Kristì wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí Ọlọ́run ti fi fún, kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí Bàbá ti fi fún. Ó wípé ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, láì yọ kúrò nínú rẹ̀, láì ṣe àbùlá rẹ̀, tàbí láì fi ohunkóhun kún, ó ní èyí ni èmi fi fún wọn. Sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí Jésù fi fún wọn. Ó ní wọ́n sì ti gbà á, wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá. Wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Ẹsẹ̀ ìkẹsàn-án, èmi ń gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ níyìí ni wípé àwọn wọ̀nyí jẹ́ olóòótọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Wọ́n di ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, ènìyàn olóòótọ́. Síbẹ̀síbẹ̀, Jésù ń gbàdúrà fún wọn. Èyí jẹ́ àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá bí a bá rí àwọn olóòótọ́ ènìyàn, bí a bá rí àwọn tí ó ti gbàgbọ́ nínú Kristì, bí a bá rí àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, bí a bá rí àwọn tí ó ń tẹ̀síwájú, bí a bá rí àwọn tí ó ń ṣiṣẹ́ fún Ọlọ́run, bí a bá rí àwọn tí ó gba gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ṣísẹ̀ntẹ̀lé, ó yẹ kí àwa pàápàá kí a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Láti ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn, ayé sì ti kórira wọn, nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Èmi kò gbàdúrà pé kí ìwọ kí o mú wọn kúrò lé ayé, ṣùgbọ́n kí ìwọ kí o pa wọn mọ́ kúrò nínú ibi. Wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Nígbà mìíràn àdúrà wa máa ń dádúró lórí àwọn tí wọ́n fi ayé, àwọn tí wọ́n ń bá ayé lọ, àwọn tí wọ́n ń ṣe ọ̀ṣọ́ ayé, àwọn tí wọ́n kó ayé lé ọkàn púpọ̀. A máa ń gbàdúrà pé kí Ọlọ́run kí ó gbà wọ́n, kí Ọlọ́run kí ó là wọ́n lójú. Ó yẹ bẹ́ẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé àwọn tí Ọlọ́run ti fi ọwọ́ tán wọn lọ́kàn, àwọn tí Ọlọ́run ti gba ọkàn wọn là,
àwọn tí a ti fún ní oore ọ̀fẹ́ láti má wọṣọ bíi ti ayé, láti má jẹun bíi ti ayé, láti má gbéyàwó bíi ti ayé, láti má ṣe òwò wọn gẹ́gẹ́ bíi ti ayé, láti má tún máa lọ sí àwọn tí ó ń lọ sí ilé oníṣègùn gẹ́gẹ́ bíi ti ayé. Ó dàbí ẹni wípé a kì í gbàdúrà fún wọn tó. Ṣùgbọ́n Jésù wípé àwọn wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìjẹun ayé, ìlọ́kọ ti ayé, ìfẹ́ ìyàwó, ìgbéyàwó ti ayé, ó ti kúrò ní ìgbésí ayé wọn. Síbẹ̀ síbẹ̀ Jésù ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Wò ó ní ẹsẹ̀ ogún nísinsìnyí, ó wípé kì í sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Àpẹẹrẹ tí a ní níhìn ni wípé bí a ti rí àwọn tí ó dúró, àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà fún wọn. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí èyí, èmi pẹ̀lú, nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi, pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa, Bàbá Ògo, lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbúrò ìgbàgbọ́ wọn sí Jésù Kristì, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa. Ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀, bí ó ti ń gbàdúrà fún wọn, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́, ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́. Bí o bá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà, ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ́ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn, wọ́n máa sọ̀rọ̀ tàbí kí wọn kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́, wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsinmi àti láìṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe, kí a sì fi kọ́ra láti máa gbàdúrà, kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédéé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédéé. Kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo.
ke ma gbadura ki se eyi ti an gbadura ti o kun fun afemi afemi ke ma bere pe olorun se eyi fun mi se ton fun mi sugbon ki a ma gbadura pelu ife kristi ati fun ogo olorun ki se fun iwa oju kokoro sugbon ki a ma gbadura isepe fun awon elomiran o ye ki a ti le gbadura wi pe olowa ko wa bi ati gbadura eje ki a wo luko iwe ihire ti luko ori ikokanla ese ikini o si se bi o ti gbadura ni ibikan bi o ti dake okan ninu awon ome yin re wi fun pe olowa ko wa bi ati gbadura eye ki o je adura re ati adura mi loni wi pe oluwa olorun ti kara re yo ko wa ju be lo bi ati gbadura eje ki a pada lo si kolose ori kini ese ikesan kini adura ti paul apostoli ti o gba fun awon eniyan wonyi kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re a ko simi lati ma gbadura we pe ki eyin ki o le kun fun imo ife re bi abanso imo ife olorun o ye ki o yi o wi pe gege bi ati di onigbagbo lese kese ti a fi aye wa fun jesu kristi adekun lati ma se ife inu wa kini iyato ti o wa laarin elese ati onigbagbo tooto ohun ti a mo nipa ti elese ni wi pe won a ma se ife tinu won kini a mo si ti onigbagbo ohun ti a mo nipa ti onigbagbo ni wi pe onigbagbo n fe lati mo kini ife olorun ati lati se ife olorun bi iru iyato yi bi ko ba si ni igbesi aye re eyi ni ami wi pe o ko ti mo jesu o je ajoji o je alejo si ife olorun ati si ore ofe ti o ti pasa jesu kristi wa bi o ba je wo pe ni tooto ni o ti di omo olorun oni lati ni ife oni lati ni igbona okan o si lati ni ipinu lati fe se ife olorun ati ife jesu kristi eje ki a wo johanu ori keje lati ese ikerin dinlogun si ese iketa dinlogun nitori na jesu da won lohun o si we pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eyi kan na ni a le so fun we pe gbogbo awon eko ti o ti n gbo eko nipa didi atunbi a le so fun o wi pe eko yi ki se ti wa sugbon ti eni ti o ran wa a le so fun wi pe eko ironu pe wada we pe ki elese ki o ko ese re sile ki o si wa oju olowa ki o si bebe fun idariji ati ore ofe lati gbe igbese aye otun a le so fun wi pe eko yi ki se ti wa ki se ti ijo kan o je ti olorun ti o ran wa a le so fun wi pe eko isodi mimo wi pe ki agbara olorun ki o fa gbongbo ese tun ni igbese aye wa ki o si je ki okan wa ki o funfun bi ojo didi ki o je ki igbese aye wa ninu lode nibikibi nigba gbogbo ki o je yi ti o wo olorun ti o si ba oro olorun mu a le so fun wi pe iru eko isodi mimo be ki se eko ti wa sugbon o je ti olorun ti o ran wa a le so fun wi pe gbogbo ohun ti o ti n gbo lese lese ti a si n je ki o yi o ninu ijo yi a le so fun wi pe eko yi ki n se ti wa nitori be bi a ba ri eni ti o ko eko ti olorun fun ara re ti o n ko wa ti o n so fun wa wi pe bi a ko ba gbe iru igbesi aye yi a ko le wu oorun a ko si le ri oju oorun ni ayeraye bi a ba ri iru eni ti o ko eko be ki n se eniyan ni o ko olorun ni o ko tun wo ese yi ese ikerindinlogun o ni nitori naa jesu da won lohun o si wi pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eredi ti o fi soro yi
awon opolopo eniyan ni won jiyan ohun ti Jesu nko won bi ati ri loni wi pe opolopo ni o man jiyan to si man fi akekori wi pe awon ko ni gba eko oro Olorun je ki o ye iru eni be bi o ba wa ni arin wa ni asale yi wi pe eko yi ti o ngbo ki se ti eniyan sugbon o je ti eni ti o ran wa ni ese iketa dilogun bi eni keni ba fe lati se ife re yo mo ni ti eko na bi ba se ti Olorun tabi ti ba se ti bi ba bi emi ba nso ti ara mi bi o ba je olooto ti o si nfe se ife Olorun emi Olorun yo ma jeri ni okan re wi pe eyi je eko oro Olorun e je ki a wo Kolose ori kerin Kolose ori kerin ese kejila Epafra eni ti se okan ninu yin iranse Kristi ki yin oun fi iwaya ijagbadura ni igba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife Olorun eyi ni a fi man je ki o ye wa ti a si man temo wa leti ni ijo wa ni hin we pe bi o ba je onigbagbo tooto ti o ti ba Jesu pade ife Olorun ye ki o je ohun ti o kun okan re bi irin ese re tabi ohun kan ti o fe se o ye ki o wa di daju gege bi oro Olorun kini ife Olorun kini eko Olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi o kole won si so fun wi pe o dara lati si eleyi awon omo ti si so fun wi pe ki o ra emu tabi oti fun won lati le si ile ti o ko tabi ora moto won so fun wi pe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi obimo won si so fun wi pe eyi lo ye ki o se ohun ti o nigbagbo ni lati se ni lati bere wi pe kini ife Olorun kini eko oro Olorun eyi ni Paul n gbadura fun awon eniyan wonyi wi pe ki eyin ki o le kun fun ife Olorun fun ife re bi a ba so wi pe eniyan kun fun nkan kan o je wi pe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife Olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi a ba so wi pe eniyan kun fun sise ife Olorun o dabi igba ti a ba gbe koroba kan sile ti a si fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife Olorun ba kun okan re eyi je wi pe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be oro ti a so yi wi pe ki a kun fun nkan kan je ki n se apejuwe fun o ninu bibeli awon oro Olorun ti a lo ibi ti a ti lo oro yi wi pe won kun fun nkan wonyi ki o le ye wi pe nigba ti a ba kun fun ife Olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo Johanu ori ikerin dini ogun ese ikefa kia kia Johanu ori ikerin dilogun ese ikefa sugbon nitori mo so nkan wonyi fun yin ibanuje kun okan yin kini afiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti Jesu n so ni wipe o ye ki onigbagbo ni ayo sugbon nigba ti Jesu ti so fun won wipe a o pa ohun ohun si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanuje lai ni ayo rara eyi ni a n so fun wa bi nkan kan ba kun okan wa eyi je wipe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo Luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si Jesu eyi n so nipa awon alaigbagbo wipe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato si wipe won fe pa Jesu Kristi
E je ki a wo ise awon aposteli. Ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa. Nigba na ni Peteru kun fun emi mimo. Nigba na ni Peteru kun fun emi mimo. O si we fun won pe eyin olori eniyan. Awon eniyan. Ati eyin agbagba. Bi o ba se pe a nwadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun na bi ati se mu okunrin yi lara da ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan Israeli pe li oruko Jesu Christi ti Nazareti ti eyin kan mo agbelebo ti Olorun gbedede kuro ninu oko nipa re li okunrin yi fi duro ni waju yin ni dida ara shasha on ti an so nihin ni wo pe Peteru tele je eni tin bero sugbon nigbati amu wa si iwaju awon nidajo wonyi ti won fi esun kan wi pe ewo ni o se ti on wa sun ni oruko Jesu ati ti on se imuni larada ni oruko Jesu o nso ni ki o to soro aso fun awe pe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba na tabi emi iberu ninu okan re ni igba na bi eniyan ba kun fun nkan kan o je wi pe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba na ohun ti a so ni pe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun miran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife Olorun o ja si wi pe o nfe lati se ife Olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowoto wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won Paul gbadura pe ki a ma dari awon onigbagbo wonyi ninu ohun gbogbo nipa imo ife Olorun oye ife Olorun o ma yi ohuwa si wa pada je ki n se apere fun bi o ba mo gege bi obirin tabi okunrin wi pe obirin kan tabi okunrin kan ni o ye ki o je olufe re ti o ye ki o fe gege bi ife Olorun yo yi ohuwa si re pada si iru eni be lese kese ti o ti mo ife Olorun si iru eni be bakan na ni bi abamo ife Olorun ni igbese aye wa ife Olorun ti amo yi yo mu iyi pada popo wa si igbese aye wa ife Olorun po fun wa sugbon je ki n toka kan si o ohun ti a n pe ni ife Olorun ohun ti o si ye ki o je ki o wa ni okan wa ni igba gbogbo ni Thessalonica kini ori kerin Thessalonica kini ori kerin ese keta nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin ki eyin pe ki eyin ki o takete si agbere nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin bi ohunkohun ba wa ti o jeyo ni igbese aye wa ti a n bere lowo ara wa wi pe nje eyi je ife Olorun ohun ti a le bere tabi ti a le gbeyewo ni wipe nje bi n ba se nkan yi nje mo si le wa ni mimo si Olorun nitori wipe ife Olorun ti o saaju ni wipe leyin igba ti a ti di eni igbala leyin igba ti a ti n pe oruko Jesu pelu wa leyin igba ti a ti faramo awon eniyan Olorun ife Olorun fun wa ni wipe ki a je mimo nitori be bi ohunkohun ba wa si olokan wipe ki o se nkan tabi nkan miran o ye ki o gbe oro yi ewo wipe bi n ba dawole nkan yi bi n ba se nkan yi nje yo je ki n wa ni mimo si oluwa bi ko ba ni je ki n wa ni mimo si oluwa e je wipe nkan na ko le se ife Olorun je ki n tun se apejuwe lona bayi wipe o sese ki o laala ni oju ala yi enikan so fun o gege bi o dabi iranse Olorun sugbon a ko le so o sese ki o je iranse esu o n sọ fun ọ wipe ki o gbe igbese yi tabi igbese miran bi o ba ji o seese ki ọkan re ki o ma sọ fun ọ wipe o ti laala
ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí, ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ̀ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́, kí o sọ fún ọ wípé ò ń rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà. Ó sì ń gbàdúrà wípé Ọlọ́run báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeéṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeéṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kìí ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwàhù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta. Jákọ́bù orí kẹta, láti ẹsẹ̀ ìkẹtàlá, tàlẹ́ ọgbọ́n, tí ó sì ní ìmọ̀ nínú yín, ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkèwá, bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n Ọlọ́run, a ó fi í hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ, ọgbọ́n láti ṣèké, ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn, ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni, ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn. Wọ́n sì máa ń jáláńká tó wípé àwọn ní ọgbọ́n. Ó ṣeéṣe kí a rí ẹlòmíràn tí ó tilẹ̀ kún fún àdúrà etí òkun gbígbà, àdúrà pẹ̀lú àbẹ́là, àdúrà pẹ̀lú tùràrí, tí ó máa ń sọ wípé Ọlọ́run máa ń là òun lóye láti rẹ́nijẹ, láti parọ́, tàbí láti ṣèké. Ó ń jẹ́ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú. Nítorí ibi tí owó ohun ìjà bá gbé wà, níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, àkọ́mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kìí sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́, a kún fún àánú
ati fun eso rere le aisi egbe tabi oju saaju ati laisi agabagebe nitori be ni Paul se ngbadura fun awon wonyi wo pe bi won se nba ara won lo ati bi won se nba awon ti o wa ninu aye lo we pe ki won ki o le ni ogbon atoke wa oye nipa ti emi olorun bi o ba wo Corinthi kini ori kini ese ogbon Corinthi kini ori kini ese ogbon sugbon nipa sere li eyin wa ninu Christi Jesu eni ti olorun fi se ogbon ati ododo ati isodi mimo ati idande fun wa bi o ba fe ni ogbon yi ti o ti oke wa ani lati mo Jesu gege bi olugbala wa ani lati ja awon ese wa sonu ani lati fi ododo ko awon ese wa sile ani lati je olooto bi abati to olorun wa wi pe awon ese ti o wa lowo wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbo ninu eje Jesu Christi ti a da ti a se sile fun wa ti a ta sile fun wa lati le we wa nu patapata ninu awon ese wa bi iru eni be bi o ba di onigbagbo tooto ti a we ese re nu pelu eje Jesu Christi aso pe bi Jesu ba ti nwole ogbon atorun wa yo wole pelu eje ki a wo Timothy keji ori keta Timothy keji ori keta lati ese kedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti ani ninu oro Olorun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon Olorun ti Olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon Olorun bi o ba fiye si ohun ti a ka ni ese kedogun yi o nso wi pe iwe mimo ni o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu wo ese kerindinlogun gbogbo iwe mimo li o ni imisi Olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan Olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wipe ki o gba Jesu gege bi olowa ati olugbala nitori wipe Jesu Christi ti a nso nipa re yi oun ni ogbon Olorun bi Jesu ba ti nwo inu okan re ari wipe ogbon Olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji Kolose ori keji ese keta sugbon je ki n ka lati ese keji ki o le yi o daradara ki a le tu okan won ninu bi a ti so won bi a ti so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle Olorun ani Christi Christi yi ni a nso nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti Olorun Olorun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi olugbala bi Jesu ba ti n wole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wo pe ki o ka iwe mimo oro Olorun ki o si ka gbogbo awon oro Olorun wonyi nitori pe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro Olorun we pe bi a ba ka oro Olorun yi nitooto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo Jacob Jacob ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo Olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri
bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin oloto ni Kolose. Eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan papa julo fun awon oloto arakunrin ati arabirin. A si ti ri bi o ti pe wa ni ijawe pe ani lati je eni ti o mo ife Olorun ati ni ohun gbogbo ti a fe se. O ye ki a fi iwon ife Olorun duro lo lori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je ranwo fun wa lati wa ninu ife Olorun nipa wo wa ni mimo ni ailaboko ni waju Olowa. A si ti ri wipe anilo ogbon ati oye nipa ati odo emi Olorun wa bi a ba si ni Kristi ti a ni oro Olorun ti a si gbadura wipe ki Olorun ki o ma ko wa siwaju ati siwaju si o dajo wipe ogbon atoke wa yo je ti wa nisisiya o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju Olowa wipe ki Olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala Olorun o ye ki o ke pe Olowa o ye ki o so fun Olorun wipe o n fe igbala Olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro Olorun kiko oro Olorun o ye ki o fi ara re si kiko ati kika oro Olorun iwo ti o dabi eni wipe ina igbagbo re n jo reyin o ye ki o so fun Olorun wipe o fe mura o fe je eni ti n gbadura ni igba gbogbo eni ti n gbadura deede ati ni igba kugba o fe mo ife Olorun o si n fe agbara lati le se ife Olorun ni igbesi aye re o si n bere fun ogbon wipe Olorun fun ara re yo fun ni ogbon ati oye lati rin gege bi ife Olorun gege bi ilana Olorun bi a ba gbadura ti a si kepe Olorun o daju wipe yo gbo ti o wa. Bawo ni igbesi aye adura re ti ri bawo ni o se je olooto to nipa adura ni igbesi aye igbagbo re so fun Olorun pe ki o so di alagbara ninu adura gbigba de ileri Olorun mu o se ileri wipe o yo gbo ti wa bi a ba kepe ma se je amotara eni nikan ninu adura gbigba kun fun adura ati ebe fun awon elomiran pelu.

Ẹ̀kẹ́nà ni ibi tí ó yẹ ọmọ ọlọ́run láti jókòó. Ilẹ̀ Kẹ́nà ni níbi tí ọlọ́run fúnra ara rẹ̀ tí ó ń ṣẹ̀ṣọ́ lórí rẹ̀. Níbi tí ọlọ́run ti pèsè sílẹ̀ tí ó sì ti ṣe ìlérí púpọ̀ nípa rẹ̀. Ábrahàmù jókòó sí ilẹ̀ Kẹ́nà ni. Lọ́ọ̀t sì jókòó ní ìlú agbègbè ni. Ó sì pàgọ́ rẹ̀ títí dé Sódómù. Àwa ń sọ fún wa ní ẹsẹ̀ kẹtàlá, ṣùgbọ́n àwọn ọkùnrin Sódómù ṣe ènìyàn búburú àti ẹlẹ́ṣẹ̀ gidigidi níwájú Olúwa. Kí o tó na ìka sí Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára, ó yẹ kí ìwọ pàápàá, nítorí àwọn Yorùbá máa ń sọ fún wa pé bí a bá na ìka kan sí ẹlòmíràn, mẹ́rin tó kù ó wà ní ọ̀dọ̀ wa, ó nawọ́ sí wa. Kí a tó máa bú Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára, ó yẹ kí ìwọ pàápàá kí ó wo agbègbè rẹ àti ibùjókòó rẹ. Àwọn wo ni ọ̀rẹ́ kòríkò sùn fún ọ? Àwọn wo ni alábàṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ? Àwọn wo ni olùdámọ̀ràn fún ọ? Àwọn wo ni ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì àti àwọn tí ó gbẹ́kẹ̀lé? Ṣé wọn kì í ṣe àwọn ọ̀mùtí, àwọn oníjà, àwọn olè, àwọn onífàyàwọ́, tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn? Nítorí bẹ́ẹ̀, bí ó bá burú fún Lọ́ọ̀tì, èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún ó, sì ń kìlọ̀ fún ọ wípé ẹgbẹ́ ẹyẹ òun ẹyẹ ń tọ̀. Bí ọ̀nà rẹ bí ò bá dára lójú àwọn olè, wọ́n ti lé ọ. Bí ọ̀nà àwọn olè pàápàá bí ò bá dára lójú rẹ, ìwọ náà wàá ti kúrò ní agbègbè wọn. Ṣùgbọ́n bí ọwọ́ bá wọwọ́ pẹ̀lú olè, ó dájú wípé àgùntàn rẹ tó ń bá já rìn, bó o tí jẹ̀gbẹ́ lójú wa, ó ń jẹ̀gbẹ́ ní ìkọ̀kọ̀. Ó lè dàbí ẹni wípé bó bá ti gbé Bíbélì, tó ti ń bọ̀ ní ẹ̀kọ́ Bíbélì, ó dàbí alára mímọ́, ó dàbí ara ilé Ábráhámù, ó dàbí àwọn tí ó ti mọ ọ̀nà Ọlọ́run. Yẹ kí n sọ fún ọ, àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ṣáájú, àwọn ni Ọlọ́run sọ fún wa ní ìwé wòlíì Aísáyà, tí ó ń sọ ní orí 168, orí 168. Kí rárá, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìré kọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi, wọ́n a sì máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí ilé ìsìn. Àwọn náà, bí àwa ti ń ka Bíbélì, ni wọ́n ń ka Bíbélì. Bí a ti ń sọ wípé àgbà Ọlọ́run gbọ́ ni àwọn náà ń já láńká tó, tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba Ọlọ́run gbọ́. Bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde. Ó ń sọ ní ẹsẹ̀ ìkejì wípé wọ́n ń wá mi lójoojúmọ́. Ibikíbi tí a bá ti ń ka Bíbélì, tí a ti ń dárúkọ Ọlọ́run, tí a ti ń kọ orin sí Ọlọ́run, a ò fẹ́ wọn kù níbẹ̀. Wọ́n ní inú dídùn sí ọ̀nà mi. Kò sí ibi tí àpéjọpọ̀ wà láti ka Bíbélì tàbí láti jọ́sìn tí a ò ní rí wọn bẹ̀. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè. Kò sọ wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Wọ́n ṣe àfarawé ìwà bí Ọlọ́run. Wọ́n mọ bí a ti gbàdúrà. Wọ́n mọ bí a ti ka sáàmù. Wọ́n mọ bí a ti ka bàbá wa tí ń bẹ̀lé ọ̀run. Bí wọ́n bá dìde láti ka bàbá tí ń bẹ̀lé ọ̀run, á dàbí ayé kò tán gbàdúrà. Wọ́n lè sọ ọ́ jáde, ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn. Ó ń sọ wípé

wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo. Àwọn ìran Lọ́ọ̀tì nìyẹn o. Tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀, wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn, nípa àdúrà àti ààwẹ̀ wo ẹsẹ̀ ìkẹta nítorí kíni àwa ṣe ń gbà ààwẹ̀ tí ìwọ kò sì rí i. Nítorí kílẹ̀ àwa ṣe ń jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀. Olúwa ń dá wọn lóhùn wípé kíyè sí i lé ọjọ́ ààwẹ̀ yín. Ẹ̀yin ń ṣe afẹ́, ṣé ìwọ náà mọ̀ pé afẹ́ kúrò lọ́wọ́ ẹ? Ó ṣeéṣe kí ó jẹ́ ti góòlù, ọ̀ṣọ́ ti ayé. Ó ṣeéṣe kí ó jẹ́ ti àtíkè. Ó ṣeéṣe kí ó jẹ́ ti ìmutípara. Ó sì ṣeéṣe kí ó jẹ́ ti yíyí ẹ̀yìn òkú padà afẹ́nì. Ìṣọ̀ṣọ́ ayé tàbí ìṣe ti ayé tàbí ìwà ti ayé èyí tí àwọn ènìyàn ń ṣe tí wọ́n mọ̀ pé ó mú ìdájọ́ bọ̀ lórí wọn. Ẹ̀sìn ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín. Kíyè sí i, ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Ǹjẹ́ o ti rí ibi tí àwọn ẹlẹ̀sìn tí wọ́n ń gbà ààwẹ̀ tí wọ́n sọ pé tí n bá gbà ààwẹ̀ ọjọ́ mẹ́ta lórí màmá Olú, òun pa agbádùn ara ẹ̀. Màá yọ ọ sí ní ojú àlá, ní ojú ìran. Màá lé tó jẹ́ pé ẹsẹ̀ ò ní tólẹ̀ àfi kí n má ti wọ ààwẹ̀ ìjàkadì ṣẹ́gun lórí màmá Olú. Àwọn tá ń sọ nìyẹn tí wọ́n ń gbà ààwẹ̀ ni fún ìjà àti fún agan àti lílù nípa ìkúkú ìwà búburú. Ẹ má ṣe gbà ààwẹ̀ bí ọjọ́ yìí kẹ́ lè gbọ́ ohun yín lé òkè. Ààwẹ̀ irú èyí ni mo yàn bí ààwẹ̀ ogójì ọjọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrẹ́jẹ, ìkà, ìpànìyàn tàbí ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ wọn. Tàbí kí a já ilé onílé kí a fi bo tiwa. Bí o bá já ilé onílé tó fi bo tiẹ, òjò níye wọlé ẹ̀. Òjò ìdájọ́ Ọlọ́run. Àwọn tó tún gbọ́n jù ọ lọ tí ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn gùn ju tiẹ, wọ́n á tún ja ilé tiẹ, wọ́n á tún ja fi bo tiwọn. Àwọn tí wọ́n tún gbọ́n ju àwọn wọn ni lọ, wọ́n á tún ja ilé tiwọn. Ṣé èṣù ló kúnkún wà lẹ́yìn wọn? Wọ́n a máa ja ilé onílé tí wọ́n bá ti fi bo tiẹ, bó o ti ń bo tiẹ tán, kí ó tó tó ọjọ́ kejì ni wọ́n ń já tiẹ náà. Bí o ti ń bu ẹsẹ̀ ẹlòmíràn ni wọ́n ń bu tiẹ. Ó wá ń sọ fún wa wípé ṣé irú ààwẹ̀ báyìí ni mo yàn? Ààwẹ̀ etí òkun, ààwẹ̀ ká yíra ńlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyàwó méjì ò kúrò nílé. Àgbèrè àti panṣágà kò kúrò. Ìwà ti ara ẹṣẹ́ ti ara ò kúrò. Síbẹ̀síbẹ̀ ààwẹ̀ ń lọ. A lè mú ààwẹ̀, ó lè jẹ́ méje, ó lè jẹ́ mọ́kànlélógún. Kásá máa gbà á lọ. Bàbá sì ti ń ṣíwọ́ àdúrà láàrán sìgá láǹfì kan ràn kan. Tọ́ sọ pé wòólì èwo lẹ tún gbé jáde. Ó ní ní oṣù tó kọjá mo ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́gun. Ṣùgbọ́n sìn, ó yẹ kí n tún jẹun díẹ̀, ọtí díẹ̀, sìgá díẹ̀, àgbèrè díẹ̀. Nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí, wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo tún wọṣẹ́ nìyẹn. Ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá, àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomorra, àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn? Ó ní ààwẹ̀ irú èyí ni mo wá yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò, àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀. Ìwọ ha pé èyí ní ààwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn, ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn. Wọ́n máa ń pe Olúwa lé ẹnu,
ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn. Ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú Olúwa, bí o bá ń fẹ́ jẹ́ ti Ọlọ́run, àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní ìwé wòlíì Ezekieli ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n hu irú ìwà wọ̀nyí. Rántí ohun tí a ń sọ wípé Lọ́ọ̀tì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà Ọlọ́run yóò dára. Bí ẹlẹ́ṣẹ̀ ṣe máa ń rò wípé yóò dára. Bí ó bá tún di ọjọ́ kejì, bó ti jí a sọ pé yóò tún dára náà. Ṣùgbọ́n ó ń burú fún jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ó rí fún Lọ́ọ̀tì. À ń sọ fún wa ní Ezekieli 23:30. Ezekieli 23:30 láti ẹsẹ 30. Ìwọ ọmọ ènìyàn, síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri. Àwọn fi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́. Àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn àti lẹ́bàá ilẹ̀kùn ilé. Èkíní sì sọ fún ẹni kejì, olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé, wà èmi bẹ̀ ọ́ sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Èyí sọ wípé àwọn náà máa ń fẹ́ láti lọ sí ẹ̀kọ́ bíbélì. Wọ́n tilẹ̀ máa ń pe ẹni kejì tàbí aládùúgbò wọn. Wọ́n máa ń sọ wípé, wà èmi bẹ̀ ọ́ jẹ́ kí a lọ láti gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Ṣùgbọ́n kí ni ẹ̀rí tí Ọlọ́run jẹ́ nípa wọn ní ẹsẹ̀ 31? Wọ́n sì tọ́ wá bí ènìyàn ti wá. Wọ́n sì jókòó níwájú rẹ bí ènìyàn mi. Wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ, ṣùgbọ́n wọn kì í ṣe wọn o. Wọ́n máa ń gbọ́. Àwọn wọ̀nyí ni a ń pè ní agbọ́mágbà. Bí o bá sọ fún ọ wípé kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wọ́n gbọ́, ṣùgbọ́n wọn ò ní ṣe é. Ó ń sọ wípé ṣùgbọ́n wọn kì í ṣe wọn, nítorí ẹnu wọn ni wọ́n fi ń fi ìfẹ́ púpọ̀ hàn, ṣùgbọ́n ọkàn wọn tẹ̀lé ojú kòkòrò wọn. Èyí ni ohun tó ṣe Lot. Ó ń fẹ́ láti sin Olúwa, ó ń fẹ́ láti jẹ́ ti Ọlọ́run, ó sì máa ń gbèrò nínú ọkàn rẹ̀ láti ṣe déédéé, ṣùgbọ́n ẹnu ni wọ́n fi ń fi ìfẹ́ púpọ̀ hàn. Ó ṣeéṣe kí ó máa sọ fún Abrahamu nígbà tí ó fẹ́ kúrò wípé, a ń yara nípa ti ara, a ò yara nípa ti ẹ̀mí, nítorí pé ẹ̀mí ń fẹ́. Ṣùgbọ́n ó ṣe àìlera fún ara. Ó sì ṣeéṣe kí ó máa jẹ́ kí ó dá Abrahamu lójú wípé, bí mo ti ń lọ yìí, má rò wípé mo ti sọnu o, má sì rò wípé mo ti di apẹ̀yìndà, nítorí pé gbogbo ìlànà Ọlọ́run tí ó ti kọ́ mi pátápátá, gbogbo rẹ̀ ṣiṣẹ́ ni. Ṣùgbọ́n mo rí wípé ibì kan náà, ibi iṣẹ́ kan náà, ibi ẹ̀sìn kan náà kò ní gbà wá. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí n wá ibi tí èmi pàápàá tí ó fi ṣe ibùjókòó. Ṣùgbọ́n bo lórí níbi tí Ọlọ́run ò darí ẹ̀ sí. Ó lọ sí ọ̀dọ̀ àwọn ará Sodomu. Wọ́n wá ń sọ fún wa wípé ní ẹsẹ̀ 32, sì kíyèsí, ìwọ jẹ́ orin tí ó dùn púpọ̀ fún wọn, tí ẹnìkan tí ó ní ohùn dáradára, tí ó sì lè fún ohun èlò orin dáradára. Nítorí wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ, ṣùgbọ́n wọn kì í ṣe wọ́n. Àwọn wọ̀nyí bí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tán, wọn àjáde wọn ní ǹjẹ́ báwo ni ìwọ náà ṣe rí oníwàásù yẹn? Olóhùn iyọ̀, ẹnu ẹ̀ dùn púpọ̀. Mo ti ẹ̀ ń fẹ́, bí wọ́n bá sọ wípé kí ẹ̀kọ́ bíbélì kí ó máa wà ní ojoojúmọ́, mo ṣe tán. Torí pé ọ̀gbẹ́ni ni ó ń sọ̀rọ̀. Bí wọ́n bá sì ń pe àwọn ènìyàn láti wá sẹ́kọ̀ bíbélì, a ní wá wo ẹnìkan. Ẹni tó ń sọ̀rọ̀ kò rí Jésù, kò rí ẹni tó ń kó ẹ̀ṣẹ̀ lọ, kò rí ẹni tí dáríji ni, kò rí ẹni tó ń fúnni ní ìgbàlà olùgbàlà, kò rí èyí ni. Ṣùgbọ́n wá wo ẹni tó ń sọ̀rọ̀, ẹni tí ẹnu ẹ̀ dùn. Èyí ni àwọn ènìyàn tí ó gbọ́ ọ̀rọ̀ Ezekieli, ṣùgbọ́n tí wọn ò fẹ́ ṣe. Èyí ni wọ́n ń sọ.
ni Olorun so wi pe mo mo okan won won da bi eni ti etirin ti o kan fe ma gbo ti o fe ma gbo ti o fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo da bi loti sugbon nigba ti olorun fe pa sodomu ati gomara run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni genesis ori ikeji din ni ogun ni olorun tin je ki o ye abrahamu lati ese iketa din ni ogun oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun abrahamu nitori pe abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona oluwa mo lati se ododo ati idajo ki oluwa ki o le mu ohun ti o ti so fun abrahamu wa fun olorun gba eri abrahamu je wi pe mo mo abrahamu wi pe ilana olorun ilana otito ilana ododo ona igbala ti olorun ti pese sile koni fi di awon omo re leti ati awon ara ile re se olorun le gba eri re je beti abrahamu iwo ti o wa se ko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe ah awon omo mi ki gba ni won bi mo ti e so fun won ni gba se olorun le gba eri ti re je wi pe ohun mo wi pe ilana ododo ilana igbala ti olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje olorun le gba eri re je bi ti abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labe re ni ibi ise nje olorun le gba eri re je wi pe ohun mo gege bi abrahamu be a ba nso wi pe abrahamu je ore olorun eyi ni o fi di ore olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wi pe nitori ti igbe sodomu ohun gomara po ati nitori ese won papo ju je ki n bi o lere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o ki ja pelu awon ebi miran se olorun o ma so lemo lemo wi pe nitori igbe ese awon ara ile re nitori pe o n papo ju wi pe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati si esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se olorun o ma so wi pe nitori igbe ilu re o ndi pupo o si n papo ju yato si eyi ni ilu eko ti o wa bi o ba je un gbe ni moshi tabi ajegunle tabi ni bariga ibi kibi ti o wu ki o wa se olorun o ma so wi pe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o n gbe igbe won papo ju nitori be idajo nbo
bi idajo yi si tin bo se olorun nda oyan si oto o sin so wipe o mo wipe o ki se ara won abi ara won ni o se awon ti o njale le oru se iwo le o sona bi won ba tin de ti won ko eru elerubo iwo ni o silekun tabi iwo ni o se enu ona ni ode ni ita ti o so wipe e kaabo che iwo ni o ngbadura nigba ti awon ole ba jade wepe ki olorun ki o so won ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole olorun mo o si ma address ile re onje tabi aso tabi ile ti o ba fi iru owo beera iwo na mo nto ngbeyin re o nso fun anihi wepe olorun je ki o di mo fun abrahamu wepe idajo nbo lori sodomu ongomora emi o so kale lo nisinsin yi kin ri bi won ti le se gege bi o kiki igbere ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si sodomu sugbon abrahamu duro sibe ni waju oluwa ki lo nfe se o nfe gbadura nitori o ranti wepe loti wa ni ilu sodomu abrahamu si sumo odo re o si wepe iwo o harun olododo pelu eniyan buburu boya adota olododo yo wa ni ilu na iwo harun iwo ki yo ha da ibe na si nitori adota olododo ti o wa ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi da bi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu nigeria onidajo gbogbo aye ni oni onidajo orile ede yi o si ni onidajo ilu re tabi ileto re oni onidajo agbole re o si ni onidajo oludajo re bi o ba fi mimo se aimo ti o ba so wipe alufa okunkun ri mi ati awon iyawo mi ati awon omo mi ati awon eyin won ogungun mo ti mo nse bi o ba je be ran ti wipe idajo nbo nitori oni idajo gbogbo aye ki o se asise bi ina gbogbona ibinu olorun bi o ba tin bo gege elese ni yo se afi bi o ba ronuku ada oni idajo gbogbo aye ki o ha se yi ti o to Oluwa si wepe bi mo ba ri adota olododo ni ilu sodomu nje emi o da gbogbo ibe si nitori won Abrahamu tesiwaju lati ma gba adura yi titi o fi de mewa ni ese ikeji le ni ogbon o si wepe jo ki inu ki o ma se bi oluwa e kan soso yi le mi o wi mo boya a o ri mewa nibe o nsi wepe emi ki o run nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba abrahamu soro tan abrahamu si pada lo si ibujoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si sodomu ni asale lo ti si joko li enu bode sodomu ki se pe o nka bibeli o ki se pe o sasaro lori oro olorun ki se wipe o nso fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wipe o joko ni ibojoko ni enubode bi lot si ti ri won o dide lati pade won o si doju bole kia ke kuro ni awon angeli wonyi ni won je ki o di mo fun wepe idajo de wepe
kì í ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí ní oṣù tó ń bọ̀ tàbí ní ọdún tí ó ń bọ̀ ìdájọ́ ti dé nísinsìnyí ni wọ́n wá sọ fún ní ẹsẹ̀ ìkejìlá tí a ti kàwé pé àwọn ọkùnrin náà sì wé fún Lot pé ìwọ ní ẹnìkan níyì pẹ̀lú àna rẹ ọkùnrin àwọn ọmọ rẹ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní ìlú ibi tí ó gbé wà ṣé àwọn ọmọ tiẹ ṣé wọn ò ti máa fẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣé wọn ò ti máa fẹ́ àwọn olóògùn ṣé wọn ò ti máa fẹ́ àwọn tí wọ́n ti kó ìyàwó jọ kí ọmọ rẹ kí ó tún lọ di ìyàwó kẹta ìkẹrin ìkẹwàá ní ilé ẹlòmíràn èyí ni àwọn ọmọ Lot bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní sódómù ìwọ náà sì mọ̀ wípé bí àwọn ọmọ rẹ bí wọ́n bá ní aya tàbí ọkọ ní sódómù àti gomorra bí wọ́n bá fẹ́ ẹlẹ́ṣẹ̀ ojoojúmọ́ ló fi máa parí ìjà ó ṣeéṣe pàápàá ìjà àti gbogbo asọ̀ tí yóò wà ní ìdílé àwọn ọmọ rẹ nítorí wọ́n ti fẹ́ ẹlẹ́ṣẹ̀ ó ṣeéṣe kí ó jẹ́ òní ó ṣe ikú pa àwọn òbí bẹ́ẹ̀ nítorí àìbalẹ̀ ọkàn àti àìbalẹ̀ àyà ṣùgbọ́n wọ́n sọ fún un wípé àwọn àna rẹ ọkùnrin àti àwọn ọmọkùnrin rẹ àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ àwọn òṣìṣẹ́ rẹ ń kọ́ ṣé wọ́n jẹ́ ti ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ mú wọn jáde kúrò níhìn yìí nítorí àwa òrùn ibí yìí nítorí tí igbe wọn di púpọ̀ níwájú olúwa olúwa sì ran wa láti run Lot sì jáde èyí ni ohun tí ó yọ Lot nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn áńgẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́ ibikíbi tí ọlọ́run bá ti rí ìgbàgbọ́ ó máa ń yẹ ẹ sí bí ó tilẹ̀ jẹ́ wípé Lot ti ṣe burúkú tẹ́lẹ̀ ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti sódómù ohun gomorra nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé ó gbàgbọ́ láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí olúwa bí ó bá jẹ́ wípé Lot ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́ ó sì gún èjìká wípé ọ̀run máa wó kì í ṣọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ ẹnìkan ni bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn èyí tó ń dùn ọ́ èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀ bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó ilé tirẹ̀ tí ó jó òun ni wàhálà tirẹ̀ bí ebi bá ń pa gbogbo ènìyàn èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nǹkan kan fún ọ bí wàhálà bá dé bá ọ wàá gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn torí bẹ́ẹ̀ bí Lot bá sọ wípé ọ̀run wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan a wọlé lórí a sì kú sínú ẹ̀ṣẹ̀ a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì ṣùgbọ́n èyí ni Lot ṣe bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé bẹ́ẹ̀ ni ó gbàgbọ́ bí ó sì ti gbàgbọ́ ni ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀ nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ṣe ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́ o sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́ jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú májẹ̀mú titun ní Timothy kínní orí ìkarùn-ún Timothy kínní orí ìkarùn-ún èyí ni ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe bí o bá gbà á gbọ́ yóò jẹ́ tirẹ̀ Timothy kínní orí ìkarùn-ún ẹsẹ̀ kẹrin lé ní ogún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba a máa lọ ṣáájú sí ìdájọ́ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ ọlọ́run tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tirẹ̀
to si ru ese re itumo yi ni wipe o ti fi ese re saaju asi ti da awon ese won ilejo ati dariji o Jesu Kristi si ti ru ebi ati idajo re asi ti so wipe nitori be a ki yo da o lejo mo sugbon wo ese apakan ese yi ni ese ikerin le ni ogun ese awon elomiran ama han gbangba eni ti o ba se atunse ese re ahan gbangba eni ti o lo ba aladugbo re ti o so wipe jo mo ti se si o mo ti je elese yala wipe mo ti ji o leru tabi mo ti bu o tabi mo ti gba aya re dariji mi gba aya re pada tabi eru re ti mo ko tele tele gba eru re pada ese re ahan gbangba be ese re ti han gbangba se awon ti o se ati se olorun ti o se be ni a fi awon ese won yi lo saaju si idajo sugbon so fun a wi pe ti awon elomiran pelu asi ma tele won awon ti won pa ese won mo ese yi a ma tele won bi ojo ikeyin bi o tin de bi o tin pa oju re de ni iku be ni awon ese won yi ti o ntele awon eru eniyan be ti won o jewo ki won ki o ko sile sugbon bi o se ti lot ni lese kese ti o gbo nipa idajo olorun be ni o gbagbo ni o si so fun olorun wi pe bo ti jebi sugbon o lo so fun awon ara ile re awon ana re o so wi pe edide idajo nbo wo ese ikerin la sugbon eyi ni Genesis ori ikokandini ogun ese ikerin la sugbon o dabi eletan loju awon ana re se bi mo se duro ni iwaju re se mo jo eletan mo nbi oni bi mo se nba o soro ni asale yi se mo jo eletan loju e se igba ti Jesu wa ni aye ti o nso fun a wi pe idajo nbo se oro re se o dabi eletan ni eti re abi o ba je pe Jesu o jo eletan loju e ti o ba si je wi pe emi ti mo nso oro yin rere fun o ti mo nso fun wi pe idajo nbo Jesu Kristi si nbo gege bi oro re bi o ba je wi pe mi o jo eletan loju e ewo lo nse ninu ese kini de to sa sala fun emi re sugbon nigba ti awon eniyan won yi ka si eletan be ni awon angeli won yi ni won sa lot ni ire wi pe dide mu aya re mu awon omobirin re mejeji ti o wa nihin won je merin lot aya re ati awon omo re meji eyi ni awon ti olorun ri ni gbogbo ilu sodomu o je mo we pe nigba miran awon elesin won ma so fun wa pe ah bo ba je wi pe iwo ati yawo e atawon omo e meji eni merin pere ni o je olododo ah ko le je be o le je be ni aye Noah eni melo ni olorun ri gbogbo agbaye patapata eni mejo ni o si sese kan ti ma so fun o wi pe se bi ibi to sese nlo ni osan gangan se ibe nikan ni won tin waasu otito awo ni waasu oniyawo meji awo ti awo ni waasu ti ani oruka re lowo wa o mo wi pe awa na onise olorun ni wa ko ri be nitori pe ojo nbo ti enu won yi o pade nitori ina yi o so kale yóò sì máa jó àwọn ènìyàn bí wọ́n bá ti ń jó ní ayé bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjó òkú ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí wọ́n fi ọwọ́ lé lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní sódómù àti gomorra nínú ẹ̀ṣẹ̀ sódómù àti gomorra ǹjẹ́ Jésù Kristì olùgbàlà rẹ ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́ mo sì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú irọ́ kúrò nínú ìwà olè kúrò nínú afi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́ kúrò nínú asọ̀rọ̀ ẹni lẹ́yìn ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú
o si wi pe sa sala fun emi re sa sala fun emi re ma se wo ehin re wese kenin din ni ogbon sugbon aya re boju wo ehin lehin re o si di owon iyo mi o mo eyi ti o fe da owon iyo ni abi o fe sa asaye ati asala o fe sa wo inu ijoba olorun bi o ba je be anfani wa fun oloni lati so fun olorun wi pe tele tele o ti nfi ese re pamo sugbon o ti ye o wi pe awon ese ti o nfi pamo ni won tele o won le mo won se fara mo timo timo sugbon bo ba je loni ni o nso fun olorun wi pe o nfe ki awon ese won ki o han gbangba ni waju ite idajo olorun loni ki olorun ki o si wo ese yi ki o wo mo jesu lara ki o je

Ba Oluwa soro. Oluwa, emi leni na o. Mo wa lati ri o. Se o je aworan ni. Emi wa lati ri o ni. Be ni. Be ni o. Be ni mo wa lati ri o. Oluwa mo wa lati ri o. Mi o ni pada lo le bakan na o, emi o ni pada bakan na. Arabirin mi o ni pada bakan na je mu da oloju. Arakunrin mi o ni pada bakan na, be ni o le lo o le lo. Agbara Olorun wa ni yin na sale lati wosan, lati danide, lati tusile igbala. O wa larowo to. Mi o ni pada lo le bakan na. Rara ko saye. Tẹ̀síwájú máa jẹ́ kò nǹkan kó dì ọ́ lọ́wọ́ o kó dì ẹ́ mọ́lẹ̀. Tẹ̀síwájú láti gbàdúrà. Ó ní ẹ képe mi èmi yóò dáhùn. Èmi yóò fohun ńlá àtohun alágbára. Èyí tẹ̀ yìí kò mọ̀. Màá fi hàn yín. Wà á rí ohun tí o kò tí rí ní ojúṣìkè yín. Lánàá rẹ kí o gbàdúrà. Wà á gbọ́ ohun tí o kò tí gbọ́ rí. Wà á rí ohun tí o kò tí rí nínú ayé rẹ. Lánàá rẹ kí o gbàdúrà. Bẹ́ẹ̀ ni. Jẹ́ kí ìfọwọ́kàn kí ó wà. Arábìnrin ṣo ti rí ìfọwọ́kàn. Àbí o tún padà bákan náà nínú jísìkè yìí. Arábìnkùnrin kò sí ìfọwọ́kàn. O wá sí yìí kò sí ìfọwọ́kàn náà nínú ayé rẹ. Ìfọwọ́kàn gbọ́dọ̀ wà o. Sọ pé Olúwa fọwọ́kàn mi. Mo nílò ìfọwọ́kàn rẹ nínú ayé mi. Mo nílò ìfọwọ́kàn àtòkè wá. Bẹ́ẹ̀ ni, gbàdúrà. Tẹ̀síwájú, jẹ́ kí agbára Ọlọ́run. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì rẹ̀ yẹn ó lọlẹ̀ ó já láìlera o. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àní sí àmì rẹ̀ ní àṣálẹ̀ yá tú gbogbo ìjọba Sàtánì ká. Páríwá mi mìíràn. Àṣálẹ̀ yìí, àní sẹ́hun dára yóò wá. Mi ò gbọ́ àmì rẹ o. Tó bá dá ọ lójú wípé àwọn ohun ètò láti ọ̀run wá, àwọn òbúkọ́ ọ̀run wá yóò wá pe àmì ńlá yóò ṣẹlẹ̀. Mo ní yóò ṣẹlẹ̀. Wà á rí àwọn ohun tí o kò tí rí rí ní àṣálẹ̀ yìí. Mo ní ní àṣálẹ̀ yìí. Mo ní ní àṣálẹ̀ yìí. Olúwa ohunkóhun tó bá fẹ́ dí ẹ̀bùn mi lọ́wọ́ látọ̀run mo dúró lòdì sí ohunkóhun ìgbàlà. Ohunkóhun tó bá fẹ́ dènà àdúrà ìdáhùn sí àdúrà mi kò sí nǹkan náà. Ìpèníjà àníṣẹ́ mò ń wá àwọn ọkùnrin tí ó gbàdúrà. Mò ń wá àwọn arábìnrin tí ó gbàdúrà gbàdúrà. Àṣálẹ̀ ilé ẹ̀kan sí ohunkóhun ní dí ẹ̀bùn rẹ lọ́wọ́. Ohunkóhun ò ní dí ẹ̀bùn rẹ lọ́wọ́ fún ẹbí rẹ fún ayé rẹ níbi gbogbo kò sí ohun kan náà. Gbogbo Sàtánì ní gbogbo àgbáyé agbára Ọlọ́run àníṣẹ́ ẹ̀bùn ti Ọlọ́run ó ń bọ̀ wá sórí ayé rẹ. Mo ní ó ń bọ̀ wá sórí ayé rẹ. Kéde rẹ̀ kéde rẹ̀. Ohunkóhun tó bá fẹ́ di lọ́wọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ kan ló wá sójú ọ̀nà rẹ tí a di lọ́nà ṣùgbọ́n eléyìí wọn lè di lọ́nà nínú jísìkì yìí. Kò sí Sàtánì kan tó máa dí ẹ̀bùn rẹ lọ́wọ́ ní jísìkì yìí o. Kò sí Sàtánì náà tó lè dí ẹ̀bùn rẹ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni jẹ́ kí agbára kó ká sọ̀kalẹ̀. Ohunkóhun ò lè dí ẹ̀bùn rẹ lọ́wọ́. Ṣé ò ń gbàdúrà rárá. Lánú rẹ kò sóhun kan náà tó lè dí ẹ̀bùn mi lọ́wọ́ o. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Tí àwọn ènìyàn Ọlọ́run bá ń gbọ́ mi ṣe àmì ńlá. Ó ti ṣẹlẹ̀ ní àṣálẹ̀ yìí. Mo ní yóò ṣẹlẹ̀ ní àṣálẹ̀ yìí.
ti o ba gbagbo pe yo sele ni asale ise ami la baba wa olori adupe fun ni asale ya ko lai si ye meji amo pe yo sele ni asale yin yo sele ni asale yin e o fowo kan wa kin se pe ni nikan so sugbon ni gbogbo aye pelu ni bi kibi ti won o ti ma gbo ohun ti o ma sele ni yi wa gba ebun won ni asale yin oluwa fowo kan wa ni asale yin a fe asiwa ni yin fun o koruko re nikan so ko de ayin logo ni oruko jesu ni agbadura ki awon eniyan olorun ki o pariwa mi la.

0: ìsìnyìí ó ní ìfẹ́ inú ńlá láti wo àwọn aláìsàn ènìyàn là sàn. Matthew orí kẹjọ ẹsẹ̀ kínní nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀ ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn. Ẹwọ́ ẹsẹ̀ kejì sì wò ó, adẹ́tẹ̀ kan wá, Kristi wà níbẹ̀, ṣùgbọ́n adẹ́tẹ̀ yìí ó gbọ́dọ̀ wá. Kristi ń fẹ́ láti wo ni sàn, ṣùgbọ́n adẹ́tẹ̀ ó gbọ́dọ̀ fẹ́ láti gba ìwòsàn náà. Ọ̀run ń ṣe tán, àwọn èèyàn tó ń bẹ lórí ilẹ̀ ayé wọ́n gbọ́dọ̀ fẹ́. Ọlọ́run lè ṣe, Ọlọ́run sì fẹ́ lálẹ́ yìí, ó ń fẹ́ láti wò ẹ́ sàn. Ṣe àmì tó dáa yóò sì ṣẹlẹ̀, nítorí wípé Ọlọ́run ó ń fẹ́ láti wo ni sàn. Ṣùgbọ́n ìwọ fúnra rẹ o gbọ́dọ̀ gbé àwọn ìgbésẹ̀ kó o fi ìfẹ́nú rẹ sí ìṣe. Níwọ̀n ìgbà tó pọ̀ Ọlọ́run ń fẹ́, ohun tó kàn dúró dè òun ni ìfẹ́ inú tèmi náà. Mo wá ń fi ìfẹ́ inú mi yìí sí ìṣe nípa títọ̀ ọ́ wá. Nítorí náà a sọ fún wa wípé adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wípé Olúwa ronú nípa eléyìí. Níwọ̀n ìgbà tóun bá ti rò wípé ṣebí Jésù èèyàn bíi tèmi náà ni, kò ní gba ohun tó Olúwa lè ṣe. Ohun tó lérò pé ènìyàn lè ṣe nìkan ló máa gbà, ṣùgbọ́n ó mọ̀ wípé eléyìí ni Olúwa náà, Ọlọ́run gbogbo àgbáláyé, Olúwa gbogbo ẹ̀dá, Olúwa pẹ̀lú agbára, Olúwa pẹ̀lú àṣẹ àti ọlá ńlá ló bá tẹríba fún un. Kìí ṣe àlùfáà kan ló tẹríba fún, torí pé mọ̀ pé àlùfáà kìí ṣe Olúwa. Kò lọ sínú sinagogu kó máa bọ àwọn farisí, ó mọ̀ pé àwọn farisí ẹlẹ́sìn ènìyàn ni, kò tẹríba fún ènìyàn. Ṣùgbọ́n gbà tó rí Jésù, ó mọ̀ gẹ́gẹ́ bí Olúwa, ó tẹríba fún un. Jésù ò dẹ̀ sọ wípé adẹ́tẹ̀ má tẹríba fún mi o, Jésù ò sọ bẹ́ẹ̀ o. Nítorí wípé nígbà tí Jòhánù olùfẹ́ tí ó fẹ́ tẹríba fún áńgẹ́lì, ẹni tó fi ìfihàn fún, ẹni tí ó fi ìfihàn nínú ìwé ìfihàn, ó gbìyànjú àti forí balẹ̀ fún, ó ní rárá má ṣe èyí, ó ní má forí balẹ̀ fún mi, forí balẹ̀ fún Ọlọ́run. Bí Jésù tó bá jẹ́ èèyàn lásán ni, kò ní gba ìforíbalẹ̀ yìí. Bí Jésù yìí tó bá kàn jẹ́ áńgẹ́lì lásán ni, kìbá tí gba ìtẹríba náà. Ṣó o rántí pé nígbà tí Pétérù tó dé ilé Kọ̀nẹ́líù ló bá ṣubú lulẹ̀, ó bá fẹ́ ó tẹríba fún, ó ní rárá o, dìde èèyàn bíi tiẹ̀ lèmi náà, ó ní má foríbalẹ̀ fún mi, foríbalẹ̀ fún Ọlọ́run. Jésù ó tẹ́wọ́ gba ìtẹríba yìí, nítorí wípé kìí ṣe ènìyàn lásán Olúwa ni. Adẹ́tẹ̀ yìí ó fi ìmòye rẹ̀ hàn nípa ẹni tí Jésù yìí ṣe, nípa wípé ní Olúwa. Bí ìwọ bá fẹ́, yẹni pé tó o bá wùn ẹ́, mo mọ̀ pé gbogbo tí mo nílò nìyí, ìfẹ́ inú Olúwa láti wò mí sàn. Bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Báyìí a gbọ́dọ̀ mọ̀ wípé ìfẹ́ inú Jésù ń fẹ́ láti wò ọ́ sàn, ìfẹ́ inú rẹ̀ ni. Wo ẹsẹ̀ kẹta, Jésù sì nawọ́ rẹ̀, ó fi bà á, ó wípé mo fẹ́. Ọ̀run ń sọ fún ẹ lálẹ́ yìí wípé òun fẹ́. Ọlọ́run ń sọ fún ẹ lálẹ́ yìí wípé òun fẹ́. Jesu olugbalare oluwosan re eni to nse ise iyanu o nso fun e lale yi wipe ohun fe aiso cancer yi se o le se olorun le se mo so wipe olorun wa le se sugbon so fe lati mu cancer yi kuro bi be ni olorun fe ifoju o le wo ifoju oju to ti foson nje se o setan lati mu ifoju re kuro lale yi o fe eti to di aten ti o le soro to wa nibe yen amo bi pe olorun le se eni ti o da gbogbo agbala aye ko so nti o le se be ni o ni pa ohun ti o kon fe lati re ni wi pe se o nfe olorun fe awo eti e to di ati ako e to le soro awo so lale yi loruko Jesu o ti mu gege kuro lara arabirin wa olufe to jeri ni o feran re niwon igba ti olorun feran ohun na so le se lale yi lati mu gege ati ohun to wu lara re kuro be ni olorun le se sugbon ibere na ni wipe se o fe bi mo so wipe se o fe bi ese to dabi erin o ma po ra kuro ohunkohun ti o wu ti o ye ko wa nibe o ma po ra ko nu aye re loruko Jesu irora to ni ni o mo wipe o nfe lati wo esan a mo wipe o le se gege bi pa olorun ko si ye meji ibere na ni wipe se o fe lati mu irora yi kuro bi be ni o fe iwo gege bi enikan njo mo pe ohun nfe fun gbogbo eniyan fun iwo gogogan ipenija to ni iyaro to ni ese riro to ni ohunkohun yo ti baje ese kan kuruju keji lo tabi wahala nu opolo nje oluwa fe lati da oni de lale yi bi iwo gogan ni mo nba soro iwo gogan lale yi ale se yanu re re o asale agbara asale ifarakan olorun to gaju ti eda lo nje olorun fe lati da ni ni de ati lati wo so ati lati gbe ko ninu aisan ati wahala re lale yi bi je ki orun ki o gbo be ni re o ti sele na nitori na oluwa wi pe mo fe iwo di mimo loju kan na etere si mo aisan re a si wo so irora re a si mu kuro gbogbo isun ara to ti ku gbogbo eya ara ati ago ara to ti ku to mu ki adete yi ti ko je ko ni imolara rara gbogbo e la wo san lo ba di eni ti ara e da papa erun ara re wa be otutu yoyo ise ijanu lori aye re lale yi nitori ife inu nla re lati wo awon alaiso eniyan san koko keta awa si abala keta koko keta awon ijanu ologo fun imuse ti o daju awon ijanu ologo ninu aye re lale yi ijanu eyin arakunrin to wa ni ila koko iyanu eyin arabirin ni eyin te wa lowo arin iyanu eyin omobirin ati omokunrin te wa lowo eyin lohun iyanu lowo otun lowo osi iyanu be ni mo gbo yin lori ero ayelujara e wa nibe iyanu lale yi loruko Jesu ise awon apostle ori kerinla ese keta ise awon apostle ori kerinla ese iketa o so nibe yen wipe nítorí náà wọ́n gbé ibẹ̀ pẹ́, wọ́n ń fi ìgboyà sọ̀rọ̀ nínú Olúwa, ẹni tí ó jẹ́rìí sí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀, ó sì ń yọ̀ǹda kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu Ọlọ́run tí kò yí padà, ó ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu Ọlọ́run tí kò lè kùnà, ó ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àti Ọlọ́run àná, Ọlọ́run òní ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu máa ti ọwọ́ wọn ṣe lálẹ́ yìí. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní ọwọ́ ọ̀tún rẹ, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lọ́wọ́ òsì, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lọ́wọ́ ẹ̀yìn tó níwájú rẹ lọ́hùn yẹn, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Àmì ẹwọ ẹsẹ̀ keje níbẹ̀ ni wọ́n sì ń wàásù ìkìnrere, níbẹ̀ ni wọ́n sì ń wàásù ìròyìn ayọ̀, níbẹ̀ ni wọ́n sì ń wàásù ìròyìn rere, wọ́n wàásù ìkìnrere, ìkìnrere ti Ọlọ́run, wọ́n wàásù ìkìnrere, ìkìnrere ti Kristi tó gbọ́ràn, Kristi ti wá, nítorí pé nítorí ìgbọ́ràn Kristi, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó ti wà lárọ̀ọ́wọ́tó, wọ́n wàásù ìkìnrere, ìkìnrere ti ìgbàlà, ìkìnrere, ìkìnrere ti ìgbàlà, pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa ni a ó gbàlà, wọ́n wàásù ìkìnrere, ìkìnrere agbára ni, agbára láti yí ayé olúkúlùkù padà, láti yí ayé ènìyàn padà, wọ́n wàásù ìkìnrere, ìkìnrere ti ìtúsílẹ̀, ìkìnrere àti mímú gbogbo ohun búburú kúrò, èyí tó dàbẹ́ ni pé ń bẹ nínú ayé rẹ, wọ́n wàásù ìkìnrere, ìkìnrere ti ìfẹ́, ìfẹ́ Ọlọ́run, nítorí pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, ẹnikẹ́ni yẹn ìwọ gangan nìyẹn níbẹ̀ orúkọ ẹnìyẹn o, Olúwa ó ti so iṣẹ́ ìyanu ìkéré kan mọ́ orúkọ rẹ, iṣẹ́ ìyanu ti ìgbàlà pẹ̀lú orúkọ rẹ, iṣẹ́ ìyanu ti ìyè pẹ̀lú orúkọ rẹ, o ní kú ikú òṣì, o ní ṣègbé, wọ́n á ní ìyè àìnípẹ̀kun. Ní ọjọ́ ìyanu ológo yìí, ó ń bẹ níbẹ̀ fún ọ, ẹwẹ́sẹ̀ kẹjọ. Ọkùnrin kan sì jókòó ní Listra, ẹni tí ẹsẹ̀ rẹ̀ kò mókun, arọ láti inú ìyá rẹ̀ wá, tí kò rìnrí, arọ, ó sọ wípé tí kò rìnrí, ohun tó tí rìnrí wà rí lálẹ́ yìí, ohun tó lè ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà ṣe lálẹ́ yìí, wà la ojú ẹ, òkùnkùn lórí, ó dàbẹ́ ni pé o kì ríran lálẹ́ yìí, tó bá la ojú ẹ wà ríran kedere, wà ríran kedere, ẹ ṣe àmì tó dá fún mi, gbogbo orin rere tí àwọn akọrin wa àti ìjọ tá à ń kọ, ẹkàn rí ẹnìkan tó ń nawọ́ ẹ gbọ́ nǹkan kan, o tí gbọ́ nǹkan kan rí, wa gbọ́ lálẹ́ yìí, o lè sọ̀rọ̀ rí, bẹ́ẹ̀ ni o lè rí, o lè kọrin tẹ́ẹ̀tẹ́lẹ̀, lálẹ́ yìí wà sọ̀rọ̀, wà kọrin lórúkọ Jésù. Ọkùnrin yìí kò rìn rí, ẹwọ ẹsẹ̀ kẹsàn-án, ọkùnrin yìí gbọ́ bí Pọ́ọ̀lù ti ń sọ̀rọ̀, bí wọn náà ṣe ń gbọ́, ẹni nígbà tí ó tẹjú mọ́ tí ó sì rí pé ó ní ìgbàgbọ́ fún ìmúláradá, Paul apostle o wo o tejumo pe o mo wi pe o ni igbagbo fun imularada emi na nwo e wo mi e wo lu shuagbu to wa olorun wo yi awon ri yin awon ri wi pe eni igbagbo lati fun imularada won le ri eleyi lati inu ohun re mo le gbo eleyi ni ona to gba joko jeje mo le ri eleyi ni ona te n gba dahun si oro olorun mo woye wi pe oni igbagbo fun imularada igbagbo re a oni fi du o loruko Jesu ewe ese kewa o wi fun ni ohun rara pe dite duro sosan ni ese re wa fi ese ara re rin lale yi nigba ton gbe e o n gbiyanju lati fi ese lomirin nigba ta de kan gbe elejika eni yen rin a je wi pe o rin nipa ese lomirin ni sugbon bayi keke yaro yen ko ni je ese re mo awon opa won ni je ese re mo pe keni kan ma gbe o won ni je ese re mo ese ti e gogo to lo nda fun e ohun lo ma gbe e okun ti de iwosan ti de idande ti de ise yanu keni kan pariwo ise yanu o n po soke o si po soke o si rin o n po soke o si rin iwasu ti de opin bayi o imuse ohun la nreti bayi imuse nu aye re imuse nu okan re imuse nu agwara re igbala wa de ni igbala iwosan a ma wo esan olorun fe ran to be ge ko fe ko wa ninu idalebi ati ebi ko fe ki o segbe iwo o si ni segbe emi ki yo segbe wa je onilomi je to teriba oluwa mo to ra foriji fun ti mo se tele bayi mo wa mo si okan mi paya Jesu wole wa wole loni wole ko joko sibe enikeni ti o ba si ke pe oruko Oluwa ni a o gbala ale yi o ale igbala re ni e teriba ke di oju yin e teriba ke di oju yin iwo fe ohun na fe igbala ti de o n fe ku dari awon esere ji o o fe ku so edominira ku ninu seke seke awon ide ese eyi to ti di omole ati ese to nlagba lori re tele o n gbiyanju o le bori bayi kristi olugbala kristi eni to n sese iyanu eni to n sese igbala eni to n funi ni igbala o ti de bayi o o fe fun e ni igbala yi nowo re soke eleyi n fi ife inu re han ohun n fe iwo na n fe nowo re soke oluwa mo n fe igbala to ba nowo e soke o seun ko la ki o bukun yin mo fe ko de duro lori ese re ele lo n fi ife inu re han oluwa mo de mi o fe bi yi mo mi o fe idalebi yi mo mi fe dojuko ayeraye lori idajo mo n fe igbala idi niyan to fi n dide duro o n fi ife inu re han wipe o fe deni igbala olorun o ni ife inu pe ko deni igbala so eyi po mo ife inu ti ara re iwo pelu o n fe deni igbala bo tin dide duro nibe je onirobinu je ti o teriba eyi ti oluwa nreti so pe o se olanu fun ese re o so pe o se olanu fun gbogbo iwa buburu to ti hu eyi ti mo ranti ate eyi ti mi o ti eranti mo toru aforiji fun mo mo wi pe jesu o ku fun mi bayi lati ko awon ese mi lo so fun oluwa nipa ori ofe re nipa iranlowo re nipa gbogbo lile se se re mi o ni tesiwaju ninu won mo mi o ni pada sinu ebi mi mo mo gba o oluwa sinu aye mi gege bi olugbala mi gba mi gege bi omo ta ti dariji emi olorun a ma wa jeri ninu okan mi wi pe bayi mo ti di omo olorun oluwa ti dawon adura re mo so wi pe oluwa ti dawon adura re ewu okunrin yi lori igi agbelebu oluwa ranti mi lese kese loluwa da lohun o ni mo wi fun oloni wi pe loni oloni iwo yo wa pelu mi ni paradise o ni ku bayi o to de ko fe ku bayi ni wa lo si orun rere mi o gbo hun re e je ki a gbadura papo baba adupe fun ife inu re lati gba enikeni la olukuluku enikeni ti o ba wa omo re lokunrin ati lobinrin eda owo re won ti gbo oro re won ti gbo nipa ife re ati nipa ikanu ati anu re won ti gbo nipa ori ofe re won ti gbo nipa ife inu re lati gbala won wa ninu ife re eyi ti ko le kuna e gba won la e dariji olukuluku won ni oruko Jesu e ko oruko won sinu iwe ye mo ileri re se pe bi eyin ba fe te si gboran eyin o je ire ile na e je ki o reti igbala ki o wa sinu aye olukuluku bayi bayi fi ese igbala won mule iya inipekun ayo ti igbala ati ayo didi atunbi oluwa ese ni oruko Jesu ni agbadura ati se duro sibe awon agbani ni moran wa wa nibe won fun eni iwe kekere kan lati fowo si fi to inu fi se oluwa wa pelu re a pe iranse olohun to sa soju wa lale yi lati ran wa lowo lakoko igbani ni moran yi leyin na ma pada wa nitori pe olorun fe lati wo gbogbo alaisosan a wo esan la leyin loruko Jesu
1: o je iyanun ti oluwa ti se o ipinu lati o ti se ni asale yi lati fi aye re fun Jesu ati lati fe lati jowo ara re fun jije oluwa re gbogbo en ti onowo yin soke ti a si ti gbadura fun awon agbani ni moran wa wa ni bi ti e wa yen pe won sodo ara re gba iwe lowo won ki o si se akosile ohun gbogbo ti won bere ninu iwe na ko gbogbo re pelu leta nla ni ona ti o ma rorun lati da omo leyin pade yi e jowo eyan agba ni moran wa e lo sibi gbogbo ninu lori papa isere yin ati awon to joko ni gbogbo galari kokan awon to ti jowa aye won fun Kristi ni asale ye ri daju pe won fowo si iwe na lona ti o dara ki won si da pada fun yin ti o ba wa nibe ti o ti ri agbani ni moro ni tosi re wo awon to wa ni tosi ko sewo si won gba form na ki o si se akosile re dara dara koruko re address ibugbe re opopona ati number ile to ngbe to ba sese ko number ero bani soro re ri daju pe o se be leyin to ba ti se be dai we na pada sodo awon agba ni moran wa awa to ko ye ka wa ni emi adura ni to pe ni asale yi o ise iyanu olorun yo wa ori ni bikibi ti o ba wa wa ninu emi adura wa ninu okan to nreti gbagbo pe ise iyanu re latodo olorun bo wa sodo re loni ye ki o si mura tan lati jere wa si ri ohun ti oluwa le se bi o tin re wa wa wa si wa jere ni asale ye oje omo onise iyanu oje omo fun eri oluwa ti ya osoto fun ibewo nla be ni ajo eya gba ni moro wa e je ki a mo te ba ti setan lowo tun mi agba ni ni mo te ba ti setan e ka ri owo yin loke e se ami ni owo osi mi apa alaafia mi laarin gbogbon won ti setan nibe lowo ni owo pa alaafia mi leyin se a ti setan bawo ni apa otun mi beni to ba ti se te ba ti setan e je ki a mo eniyan olorun o nbo lati wa gbadura fun lukuluku wa oniye ni oni tire ojo tire ni ojo temi ni oni gbagbe ojo oni loruko Jesu lowo tun mi se setan e se ko lo akogun yin e se pupo ko lo akogun yin mura sile fun adura ise yanu re
0: e ki haleluya olohun ti mura tan fun o ọpẹ ni fun olorun pe wo na ti se tan olorun ti fe lati wo osan ọpẹ ni fun olorun pe iwo na nfe lati gba wo san ojo oni yi akoko ta wa yi gogogon o je ojo ati akoko ise iyanu re ojo idande re ojo iwosan re ojo iyanu re ko ni re okoja dide ko lori keke iyaro akoko na ti de lawon oju ko na ko riran akoko re ti de awon ti ke gbo tele soro si eti won akoko na ti de irora ko ni wa nibe mo akoko wa ti de a ma gbe owo kan soke wa gbe owo keji le ibi to ti ni ipenija to ba gbo ami to keyin o ti sele niyan ife inu olo ati ife inu eniyan on ti pade po niyan ibujade se iyanu o ti bere si sele baba ni oruko jesu to lagbara adupe lowo re ka ti e to ri iyipada kankan nitori pe a mo wi pe ba ti yin o gbogbo ni Jericho o ma wo lule bere a yin o logo nitori a mo pe awa o fe o pe e o fe ki irora aisan tabi arun tabi ipalara pe ki o tesi waju ninu ago ara eni keni e le se e fe lati wo san ati lati pa gbogbo ise isurun awa na ti mura tan lati gba e se se iyanu yin inu aye olukuluku gbogbo eniyan bayi loruko Jesu wahala arun opolo mo pase jade loruko Jesu oju to fo gba iwosan re lawon oju na ki oriran kete kete loruko Jesu odi ati aditi gba ise iyanu re la enu e ko bere si soro ki o bere si gbo awon oro ibukun to wa laye ka re loruko Jesu a n gbadura fun gbogbo enikan to ba ni ohun to wu ohun ko yo ti baje iwu ninu ori ni o ni orun ni o ni ninu ikun ni eyin ipake ese bi terin ohun gbohun to je wiwu jade ni oruko Jesu irora ninu egun eyin o le daduro irora o le joko irora o ti e le dubule irora mo pa ase fun irora to nbe ninu ago ara re jade loruko Jesu aisan aromole egun gba iwosan loruko Jesu aisan jedi jedi gba iwosan ni oruko Jesu isun eje gbe lagbe danu bayi loruko Jesu onko to le je ipenija to ni aisan ka aisan to ba ni gba iwosan nisisiyi ife inu olorun o ti fowo kan e ife inu ti ara re o ti gba ise iyanu ti iwosan na Oluwa ti sise nu ago ara re ba ati se imuse o ti sele ni keje ni bi ta tin se isoji ati lori ero aye lujo ale yujara ni bi gbogbo Oluwa ti ife ati anu Olorun ati ori ofe ati agbara agbara Olorun ti ko lodi won o ti wo osan Oluwa ise ati se ni oruko Jesu ni agbadura. o ti sele fihan ko lo ko fesere mule nu aye re yara re wo bayi leyin ami to ti keyin ye wa ri wi pe olorun o le kuna ifi soju se nbe nu aye re
1: Ami. Ami to lagbara ti se iyanu ti a ti ri gba fun olukuluku ni oruko Jesu. Oluwa ti se o. Iranse re ti si enu ona orun fun agbara ise iyanu fun agbara fun iwosan fun agbara fun idande fun agbara fun ise ami ati ise iyanu fun agba ati omode fokunrin ati obirin fun gbogbo eniyan ati tu jade o ye wo bayi wa si ohun to Oluwa ti se jowo ye wo laisi fese fale Oluwa ti sise iyanu se ohun ti o ko le se tele be ni yewo yewo ti o ti ri ohun ti Oluwa ti se ma se fi akoko sofo lati jade wa wa sowo waju ni apa alafia mi a fun eni anfani lati jeri to be je ki Oluwa ko le de ayin logo be ni yewo ise yanu ye wa nibe o iwo so yen ti wa nbe Olorun ti wo osan agbara Olorun o ti pa gbogbo sesu ati ojuse re run ninu aye re o se pupo awon eniyan ti be si ni jade wa o iwo na darapo mo won kokon ma se lo lai se pe o gbe ri re jade wa so waju wa kokon wa se apa lafia mi niye je ka gba ni mo wa je kon fo wo elenu wo nigba na wa fun eni anfani lati jeri re ni asale ye Oluwa ti sise iyanu yen gba ise iyanu ti re be ni o sele nibe yen o o ti sele nibe yen o ti sele nibe yen o ti sele nibe yen mo no sele nibe yen bi o ti ri ise iyanu re jade wa ni kokon ko wa jeri fo go Olorun agbara Olorun ati tu jade nibi gbogbo o wa o je aro eniyan Olorun ti wi pe dide ki o si ma rin dide ki o si ma rin ani se ko fi aga yaro yen sile fi opa to fi rin yen sile fi awon opa yen rin sile gba ohun to Oluwa ti se gbo ye ara re wo wa si ri ise iyanu wa si ri iyanu na wa si ri iwosan wa si ri dande na bi o ti ri jade wa jade wa sapa lafia mi niyin kokon awon eniyan tin lo sibe wona dapo pelu won o wa je ri re ki oruko Olorun le de ayin logo ki awon eniyan Olorun kan le ni mu lokan le oya jade wa olukuluku jade wa Oluwa ti la loju gbogbo eti to di ti o le soro to o le soro tele sugbon bayi o le soro soro jade o le gbo tele nipo ro fi olorun tin gbona mo no tin gbona iwo ga yen ti pora efori yen ti pora ati ja gbogbo ajaga agbo gbogbo se satani lati parun yewo ma se so po dola o iwo nfe oluwa nfe ise iyanu re ti de wa ri wi pe rora yen o si nibe mo wa ri wi pe o le se ohun ti o ko le se tele ri yewo doju ti satani ko lati ma siye meji ko lati ma siye meji be ni o bo ti ohun to luwa se darapo pelu won nowo waju ni apa lafia mi a fun eni anfani lati wa jere fogo olorun wa oluwa si tun sise sibe yen o ma se wo egbe oluwa ti se ti re iyara re wo ani iyara re wo oluwa ti se ise yen ati se ise yanu yen ati se iwoso yen ati se jade wa lati bi ti o wa ma se feri re pamo ma se sie meji ohun t'Olorun ti se na dara re po pelu won ni apa lafia mi wa fo wa lenu wo eyan gba ni oro mi oyoye e fo wa awon eyan lenu wo ke mu awon sile fun eri gbogbo eyin te ni asopo latori ero ayelujara ti ona yin jirere bi e ti se awari ohun ti oluwa ti se e fi eri yin ranse si wa si e fi ranse si bi ipade yi eyin ara lori ero ayelujara e mura sile o nitopo oluwa ti se ohun iyanu loni o ohun ologo ohun iyanu ti se ami ati se iyanu ibewo imu ifisoju se benu eje ki amo ejowo oya o to anse lati be si oya tete ma bo e ma je rin ẹ̀yin alóhun èlò ẹrin ẹ fún alóhun tó dára kí wọ́n tó dé.

kan fun imura sile fun ise abe yi ni ojo ti won na fe sise abe yen gan won se tan ni to po dokita ye won wo le kan si ni opin re won o le ri nkan yen ni be mo leyin ton ti pese won sile fun ise abe ki lo de to wa ni yi kini nkan to je wahala yen gangan a se awari pe kini yen o si be mo won o si ri wahala yen ni be mo bi won bolohun se so won dominira lati gba yen niyan o titi disisi won di ominira ko lo gbogbo ilera ke haleluya di ominira bolo gbogbo ile lowo ilera ni ojo ri won yen o le je cancer ti aya a si pe kini yen ti opo raba yi olohun ti sise iyanu fun won ami eyin ara latori ero ayelujare ja gbo yin ni asale yin ati ni iriri ise iyanu agbara olohun to nsise iyanu ni ati ni gbogbo aye nipase ero ayelujara iwasu yin eri lo nte won wa leti pe jesus to nsise iyanu ni akoko bibeli ti o ti wa ba kan na a o bere lati eri ni jalingo ninu kan ninu gck ti eni to nfi ero mi tele leyin adu eniyan olorun to gba iwosan a fe fi han bayi gbogbo eri o je iranti pe olorun si nsise ti doni eleyi ni itan ti lati dipala bible church jalingo ni taraba state láti ọjọ́ tí a bí ọmọ yìí ló jẹ́ pé ẹ̀rọ ló fi ń mí ṣùgbọ́n kiní rẹ̀ ìgbáyé rẹ̀ yí padà nígbàtí olùṣọ́àgùtàn gbàdúrà nínú jísìkè kan títí di òní ó ní ìlera pípé ó sì ń gbègbé ayé tó dára ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ òbí rẹ̀ orúkọ wọn ni arákùnrin idris ali láti taraba ní nàìjíríà nìyí ní jalingo won fe moriri di dara olorun ni egbe won ni yawo won ati omo kekere olorun bukun fun won pelu omo yi ni ojo kokanlelogun osu kejila ni odun 2024 lati gba osu kejila yen tebiri omo yo jade wa pelu ipenija ko le mi fun ara re leyin ti won bi láti gbà yẹn ni wọ́n ti bẹ̀ sí ní fi ẹ̀rọ tí èèyàn fi ń mí sí lẹ́nu ó wà níbẹ̀ lẹ́yìn ọjọ́ méjì wọ́n ní a kò lè ṣàkóso wàhálà rẹ̀ o ní àwọn wá ní kí wọ́n lọ sí fmc ní ìlú jalingo wọ́n lọ síbẹ̀ pẹ̀lú ẹ̀rọ nímú rẹ̀ ní ilé ìwòsàn ìjọba lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò àti ohun gbogbo wọ́n sọ fún wọn pé ohun kan wà tí wọ́n pè ní perinadia cicia wípé ó ní setadife léètọ́ ẹ pé ó ní ìhò kan nínú ọkàn rẹ̀ tí ó nílò ọṣẹ́ abẹ níbẹ̀ ni wọ́n ti wá sọ fún wọn wípé wọn ní ipá láti lè ṣètọ́jú ọmọ yìí pọ́n gbọ́dọ̀ gbé lọ sí ibì kan tí wọ́n ti lè ṣètọ́jú ẹ̀ wọ́n wà níbẹ̀ fún oṣù méjì ló ti wà nínú ká máa fi ma ẹ̀rọ mí lẹ́yìn nínú òpin gbogbo rẹ̀ wọ́n wálé láti tún ṣe àyẹ̀wò ó wà pẹ̀lú ẹ̀rọ tó fi mí lẹ́yìn náà wọ́n wá pinnu láti lọ àwọn dókítà sọ fún pé kò sí ìrètí fún ọmọ yẹn láti gbé ìgbé ayé tí ó dára láìṣe pé ó la iṣẹ́ abẹ kọjá ṣùgbọ́n nínú gck oṣù kejì 2025 ní ọjọ́ ìsinmi kárí ayé ti àjọṣepọ̀ tí ó sì ń ṣe àtẹnumọ́ wípé ọwọ́ wa ti fàmí ó yàn ká gbélé àwọn aláìsàn wọ́n sì gba ìwòsàn láti gbà yàn bẹ̀sí nírètí àwọn olùṣọ́àgùtàn wa wọ́n gbọ́wọ́ lé wọ́n gbàdúrà láti bẹ̀ a lọ sílé ìwòsàn ìkọ́ni bá ṣe débẹ̀ wọ́n sọ fún wọn pé nǹkan yóò ti kọjá agbára wọn o yálà wọn lọ sí India kan lọ ṣiṣẹ́ abẹ yẹn a gbọ́dọ̀ rọ̀ wọ́n pé kán tiẹ̀ jẹ́

0: ki Jesu ki oru
1: eshe. E je ki agbadura. Baba wa tin be le orun, a dupe lowo yin, wo po wu yin ninu anu yin lati fa wa mo odo ara yin. A dupe wo pe lojojumo nigba ti a ba wa si yin, ni e ma npo wa pelu onje ye. Je an bebe loni wo pe ki e tun fi onje ye yi bo wa loruko Jesu. Abe yin wo pe gege bi imole oro yin yo ti wo inu okan wa. Wo pe ki okunkun ki o sajade loruko Jesu. Abebe wo pe gege bi ati je alai lagbara. Wo pe bi ati wa si odo yin ti a o gboro yin ti a o si gbadura. Wo pe agbara atorun wa yo je ti wa loruko Jesu. E la wa loye. E se wa loju. E ko wa. E je ki eyi ti a ko ninu oro yin ki o mu wa dagba soke nipa ti igbagbo. A dupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Fun igba die ni ati nkeko lati nu Kolose ati ka ori kini ase ti keko lesese ninu gbogbo awon ese ti o wa ninu ori kini nisisiyi ati bo si ori keji loni anwo ese kejo titi de ese ikewa eje ki a si bibeli wa si Kolose ori keji lati ese ikejo de ese ikewa ma fi ojuka bi ati nka fun o e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi etan eniyan gege bi ipilese eko aye ti ki se bi ti Kristi nitori pe ninu re ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara a se ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara awon ese meta won yi ni a o wo adura wa ni wo pe ki Olorun emi ki o tumo awon oro won yi ninu okan wa ki awa ti o ti dabi eni wo pe a nfi afefe eko keko gba kaakiri ki a le duro sinsin ki a le fese mule ki a si le duro ninu eko Kristi ki a ba le se wa pe ki a si pese wa sile fun bibo Jesu Kristi Oluwa wa gege bi eko ti a ti ko tele a ri pe awon eleko ike ati aladamo tin yo awon eniyan mimo ti won wa ni Kolose lenu pelu awon oro asan ti ko lese nile won ti dide won si ti nda okan awon onigbagbo ti o wa ni Kolose ru nihi ni Paulu gbogun ti awon adamo eko ike won yi o si n kigbe tantan lati kilo fun awon onigbagbo tooto wepe ki a ma se tan won je wepe ki a ma se pa won lokan pada ki won ma ba sobo kuro ninu ore ofe o fi han gbangba pe awon woli eke won yi won je eletan ati apanirun o si n kilo fun won o n gba awon onigbagbo tooto niyanju wepe ki won ma sora lati ma fi aye sile fun eko keko lati ri aye wole eyi ni ikilo kan na ti Olorun fun wa lati inu awon ese ti a ka wonyi awon ese meta wonyi ese ikejo ikesan ati ikewa won je ki o meta ki o ye wa daradara ikini ikilo lodi si eko awon alai lolorun ikilo lodi si eko awon alai lolorun ikeji ewu awon eko ike bi abagba eko ike laye ni idile wa o sese lati odo omo tabi lati odo aya wa tabi lati odo oko tabi alabagbe o ye ki a mo we pe ewu pupo ni o wa ninu ki a gba eko ike laye ni idile wa iketa idakoro fun okan ye ki a wo lati ikori kini ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹjọ, Paul ń sọ wípé ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asọ́dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé kìí ṣe bí ti Kristi. Ìgbà gbogbo ni àwọn ẹ̀kọ́ búburú àti àṣà búburú máa ń làkàkà láti yí àwọn ènìyàn Ọlọ́run padà kúrò nínú òtítọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run pàápàá fún ara rẹ̀, ó máa rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé kí a ṣọ́ra. Ó máa ń kìlọ̀ fún àwọn ènìyàn rẹ̀ ní gbogbo ìgbà àti láti ìran dé ìran. Àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń kọ́ni ní òtítọ́ ní ọ̀nà tí ó hàn gbangba, tí ó sì hàn kedere láti pa àwọn ọmọ ẹ̀yìn Kristi mọ́ kúrò lọ́wọ́ ìṣìnà àti èké. Ó dájú wípé bí a bá wà nínú ìmọ́lẹ̀, òkùnkùn kì yóò lè ráyè jọba ní ìgbésí ayé wa. Bí a bá ń tẹ̀lé Ọlọ́run ní ẹsẹ̀ ògbèjì, ó dájú wípé Sàtánì kì yóò lè rí ayè láti fà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run. Àti wípé bí a bá já pápá nínú ìmọ̀ òtítọ́, gbogbo ẹ̀kọ́ ìṣìnà àti àṣà ìṣìnà kì yóò lè ráyè ní ìgbésí ayé wa. Gbogbo wọn pátápátá ni wọ́n wò lulẹ̀ níwájú wa. Èyí ni a fi ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí wọn kí ó máa kíyè sára, kí a máa kíyè sára jẹ́ wípé kí a máa ṣọ́ra. Ó yẹ kí a mọ̀ wípé ìkìlọ̀ tí Paul apostoli tí ó fún àwọn ará Kólósè, ìkìlọ̀ yìí kan náà ni Ọlọ́run fún wa, tí ó sì ti fún gbogbo àwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́ láti ìṣẹ̀dálẹ̀ tàbí láti ìbẹ̀rẹ̀. Nínú Deuteronomy orí kẹtàlá, Deuteronomy orí kẹtàlá láti ẹsẹ̀ ìkíní, bí wòlíì kan bá hù láàrin rẹ tàbí alála kan tí ó sì fi àmì tàbí iṣẹ́ ìyanu kan hàn ọ́, kí è ṣe dáradára. Ó ní bí wòlíì kan tàbí alála kan bí ó bá jáde, bí ó bá dìde, tí ó sì fi àmì àti iṣẹ́ ìyanu kan hàn ọ́, tí àmì náà tàbí iṣẹ́ ìyanu náà tí ó sọ fún ọba ṣe wípé ẹ jẹ́ kí a tẹ̀lé Ọlọ́run mìíràn, Ọlọ́run àjèjì lẹ́yìn tí ìwọ kò tí ì mọ̀ rí, kí a sì máa sìn wọ́n, ìwọ kò gbọdọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà tàbí alála náà, nítorí pé Olúwa Ọlọ́run yín ń dán yín wò ni láti mọ̀ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti gbogbo ọkàn yín fẹ́ Olúwa Ọlọ́run yín. Lẹ́yìn Olúwa Ọlọ́run yín ni kí ẹ̀yin kí ó máa rìn, òun ni kí ẹ sì máa bẹ̀rù, kí ẹ sì máa pa òfin rẹ̀ mọ́, kí ẹ sì máa gba ohun rẹ̀ gbọ́, kí ẹ sì máa sìn, kí ẹ sì máa fara mọ́. Èyí ni ohun tí Mose ènìyàn Ọlọ́run tí ó sọ fún àwọn ọmọ Ísíráẹlì, ó jẹ́ kí ó yé wọn wípé òun ti ṣe wàhálà púpọ̀ láti kọ́ wọn ní ìlànà Ọlọ́run. Òfin Ọlọ́run ní kíkún ni òun ti gbélé wọn lọ́wọ́. Ìlànà àti àṣẹ tí Ọlọ́run fún òun, òun ti fún àwọn ọmọ Ísíráẹlì. Ó wá ń sọ fún ọ kí ó tó fi ayé sílẹ̀, kí ó sì tó fi wọ́n sílẹ̀ wípé kí wọn kí ó ṣọ́ra. Ó ṣeéṣe kí wòlíì kan kí ó dìde kí ó sọ wípé Mose kò mọ̀ sọ dáradára tó. Ó ṣeéṣe kí aláàlá kan kí ó dìde kí ó sọ wípé èyí tí Mose gbélé wọn lọ́wọ́ wípé kò kún tó fún ọmọ Ísíráẹlì. Mose ń sọ fún wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó kíyè sára, kí wọn kí ó má jẹ́ kí àwọn wòlíì èké tàbí àwọn alásọdùn alálà kí wọn kí ó ṣì wọ́n lọ́nà. Èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa wípé àwa tí a jẹ́ ti Ọlọ́run, àwa tí a ń tẹ̀lé Ọlọ́run, kí a ṣọ́ra, kí a má ba fi ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ ìṣìnà tàbí ẹ̀kọ́ èké gbá wa lọ kúrò lọ́dọ̀ ọlọ́run. Àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń kìlọ̀ fún wa láti ẹnu oníwàásù wípé kí a ṣọ́ra lọ́dọ̀ àwọn wòlíì èké, wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá wípé àwa tí a ń kìlọ̀ fún àwọn ènìyàn a kò ní ìfẹ́, nítorí wọ́n rò wípé bí a bá ní ìfẹ́ kò yẹ kí a dá ẹnikẹ́ni lẹ́jọ́, kò yẹ kí a sọ wípé ẹnìkan ló ń wàásù ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké tàbí ẹlòmíràn ló ń wàásù ìhìn rere tòótọ́. Kí ni a lè fi pé ọ̀rọ̀ àwọn ènìyàn wọ̀nyí, kí ni a ti rí ọ̀rọ̀ wọn sí? Ṣé òtítọ́ ni wọ́n ń sọ wípé bí a bá ní ìfẹ́ ní tòótọ́, a kò gbọ́dọ̀ sọ fún àwọn ènìyàn kí a sì kìlọ̀ fún wọn nípa àwọn ẹ̀kọ́ èké àti àwọn wòlíì èké? Ẹ jẹ́ kí a wo Matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹ máa kíyè sí àwọn wòlíì èké tí ó ń tàn yín wá lé àwọ̀ àgùntàn, ṣùgbọ́n apanijẹ́ ìkoko ni wọ́n nínú. Èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run tí ó kún fún ìfẹ́, ìfẹ́ sí Ọlọ́run, ìfẹ́ sí ìjọ Ọlọ́run, tí ó ń kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí a ṣọ́ra, kí a kíyè sí àwọn èké wòlíì tí ó ń tàn wá wá ní àwọ̀ àgùntàn, ṣùgbọ́n wọ́n jẹ́ apanijẹ́ ìkoko. Ẹ jẹ́ kí a béèrè lọ́wọ́ wa, bí a bá rí àwọn ọmọdé tí wọ́n ń ṣeré ní ìta, tí a sì rí wípé apanijẹ́ ìkoko ó bẹ́ sí gbòòrò, ṣé bí a bá ní ìfẹ́ ní tòótọ́, ṣé a ó máa rẹ́rìn-ín, a ó fi àwọn ọmọdé wọ̀nyí sílẹ̀ láì kìlọ̀ fún wọn? Rárá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ a ní ìfẹ́ àwọn ọmọdé wọ̀nyí, bí a ti rí wípé apanijẹ́ ìkoko ti bẹ́ sí gbòòrò, ó sì ti ń ṣe ọṣẹ́ fún àwọn ènìyàn, ó ń pa wọ́n ní ìpakópa, a sì rí àwọn ọmọdé tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì, tí wọn kò mọ ìyàtọ̀ láàrin ajá tàbí ìkoko, a ó kìlọ̀ fún wọn, a ó pè wọ́n wọnú ilé. Èyí ni ìfẹ́. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ní ìfẹ́, tí a rí wípé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì, àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ di àtúnbí, àwọn tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì nípa ẹ̀kọ́ ìhìn rere, tí a sì rí wípé àwọn apanijẹ́ ìkoko, àwọn èké wòlíì, àwọn aláìlọ́lọ́run tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà, wọ́n bẹ́ sí gbòòrò, wọ́n kun ayé, wọ́n sì ń da àwọn ènìyàn láàmú, wọ́n sì ń fi wọ́n lákàlàkà, wọ́n sì ń rán wọn lọ sí ọ̀run ní àìròtẹ́lẹ̀. Ó yẹ kí a lè sọ fún àwọn ènìyàn, ó yẹ kí a lè kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n kí ó kíyèsára. Bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ní ìfẹ́, ìfẹ́ tí a ní yóò jẹ́ kí a kìlọ̀ fún àwọn ọmọ Ọlọ́run wípé kí a ṣọ́ra, kí a sì máa gba ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké láàyè láàrin wa àti ní inú ìjọ àti ní ìdílé wa. Wo Matthew orí 16 ẹsẹ̀ 6. Nígbà náà ni Jésù wí fún wọn pé ẹ kíyè sára, kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn Farisí àti ti àwọn Sadusí. Kí ni Jésù ń sọ níyìn nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn, àwọn onígbàgbọ́ tòótọ́, àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó máa kíyèsára ní ti ìwúkàrà àwọn Farisí àti àwọn Sadusí? Wo ìtumọ̀ ohun tó ń sọ ní ẹsẹ̀ 12. Nígbà náà lè ó tó yé wọn pé kì í ṣe ìwúkàrà ti àkàrà lè ó wípé kí wọn kíyèsára rẹ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn Farisí àti ti àwọn Sadusí. Jésù kò fi di àwọn ọmọ ìhìn rẹ̀ létí wípé ẹ̀kọ́ òtítọ́ wà, ẹ̀kọ́ èké sì wà. Jésù la àwọn ènìyàn lóye wípé ní tòótọ́ ni àwọn ajíhìn rere tí wọ́n sọ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run ní tòótọ́ ni wọ́n wà. Lẹ́ẹ̀kejì, ọ̀ní ìdàkejì, ó yẹ kí a mọ̀ wípé ní tòótọ́ ni àwọn ẹlòmíràn wà tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà. Àwọn wọ̀nyí jẹ́ bíi Farisí àti Sadusí. Jésù sì ń kí àwọn ọmọ ènìyàn nílọ̀ wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó kíyèsára, ki won ki o ma se gba eko ajeji eko eke laye laarin won ninu ise awon aposteli ise awon aposteli ori ogun lati ese ikokandinlogbon nitori ti emi mo pe lehin lilo mi ikoko buburu yo wo aarin yin le aida agbo si ati laarin eyin ti kara yin li awon eniyan yo dide ti won o ma soro odi lati pa awon omo ehin seyin won nitori na e ma sora nitori awon ikoko won yi e ma sora nitori awon eniyan ti won o dide lati ma soro odi e ma sora nitori awon ti won o dide lati fayin kuro lodo Christi lati fayin si odo ara won e ma sora ki esi ma ranti pe fun odun meta emi ko dekun ati ma fi omi je kilo fun olukuluko le osan ati le oru o ye ki a mo we pe ohun yi kan na ni awa ti a je ajihin rere awa ti a je oniwasu ihin rere ni a ti nso bi o ba je eni ti o ti wa ninu ijo yi fun igba die o ri we pe yala losan ni ojo isimi tabi ni asale ni oru ni ojo aje tabi ni ojobo ni an kilo ni an wasu ni an koni yala lati ojule de oju ile ninu ipade ile tabi ni apejopo wa nigbati abapejopo ni an kilo fun wa nipa oro olorun yala ninu ile isin wa ni tabi ni ipago ni ipari odun tabi ni igba miran ni a ma nje ki o ye wa yekeyeke bi oro olorun bi o ti ri eyi ni paul n so fun awon eniyan wonyi wi pe o ye ki won ki o kiyesara ki won ki o mo wi pe ati ko won ni eko irere bi ati ni igbala bi ati ni isodi mimo bi ati ni agbara emi olorun bi ati ni iwosan bi ati n gbekele olorun bi ati n gbadura ti adura wa n gba o ni ohun ti ko won ni ohun gbogbo o si ye ki won ki o kiyesara nitori pe pelu omije pelu edun okan pelu itara pelu adura pelu ifara eni rubo pelu lati na ohun gbogbo ti o wa ti o ni ni o fi n ko won ni eko ihin rere o ye ki awa paapa ki a je eni ti n gba ikilo o ye ki a ma sa fun eko ike ki a ma je ki eko ti munisina ki o wa si aarin wa e je ki a wo Peteru keji ori keji lati ese ikini Peteru keji ori keji lati ese kini sugbon awon woli eke wa laarin awon eniyan na pelu gege bi awon olukoni eke yo ti wa laarin yin awon eni ti yo yo mu adamo igbe wo inu yin wa ani ti yo se oluwa ti o ra won won o si mu iparun ti o yara kankan wa sori ara won opolopo ni yo si ma tele iwa wo bi awon nipa awon eni ti a o fi ma so oro odi si ona otito ati ninu oju kokoro ni won o ma fi yin se ereje nipa oro etan idajo eni ti ko pale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni a to tin je ki o ye wa we pe o ye ki a sora nitori eko eke gbode kan nitori awon woli eke won po le aye o si ye ki a duro ninu otito awon aladamo tin so awon nkan wonyi tabi tin so oro ekodi won so we pe awon ni emi olorun ju awon akeko tabi awon oluko ihin rere sugbon a je ki o ye wa we pe ohun ti won ko ni won je awon akojopo imo eniyan lasan won je awon ofin atowodowo tabi asha ti aye yi awon ti o je asan ati otubante o ye ki awa ti ati ko awa ti amo oro olorun o ye ki o ye wa we pe o ye ki a ma sa fun awon kan won yi kitile ni ewu ti o wa ninu eko eke ati awon eko isiran ti a nso nipa re yi bi abaje eni ti o ja para bi abaje eni ti ko sora bi abaje eni ti ngba dulumo bi abaje eni ti ngbo jege ti ngba awon eko eke won yi kini awon ewu ti o wa ninu gbigba eko eke laye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo e je ki a pada si Kolose ori keji Kolose ori keji ese kejo le kan si e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi a so fun wa o si ye wa we pe bi abagba eko eke laye we pe eko eke yi yo di wa ni igbekun bi aba nso nipa we pe ki a di eni ni igbekun ohun ti a nso o ye Paul apostoli daradara nitori we pe eni ti o ja papa nu imo ede Greek ti a fi ko majemo titun ni ki se be ni kan eni ti o ja papa ninu itan majemo lai lai ni nitori be nigba ti o nso wi pe ki a di eni ni igbekun o ye ki o ye wa ohun ti o nso e je wi pe ki a di ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wi pe imo ti aye eko eke tabi eko odi tabi eko ti awon woli eke ma nko ni o ma di ni igbekun ni o ma mu wa lo soko eru ni ati wi pe o ma mu ki eniyan ki o wa labe isiru o ma je ki eru eni be ki o di eni iparun ko se se fun mi lati ka gbogbo awon ese oro olorun ninu majemu lai lai ati ninu titun ti aleka lati fi se apejuwe ohun ti o je wi pe ki a di ni igbekun sugbon je ki n se alaye die fun o ninu majemu lai lai ni ati ri wi pe o se se ki orile ede kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba tin ba won ja won ri wi pe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won ri wi pe bi won ba le di iru eni be ni gbekun bi won ba le mu lo si oko eru awon yoku won a di ije fun won nitori be gbogbo ogbon ti won ni gbogbo agbara ti won ni won ma sa lati ri wi pe akikanju jagun jagun laarin awon eniyan wonyi a di ni igbekun wi pe bi a ba si ti se be awon yoku won o di ije opolopo ogbon ni won le lo bi o ba ka awon iwe onidajo o ri wi pe a ri oba kan lori awon eniyan re gba ti enikan ti o wole wa o so wi pe ohun ni ihinrere o ni eko kan to mu wa fun won nitori be ki awon eniyan ki o jade nitori pe ohun ti o fe so fun oba yi o je ohun ijile o je ohun asiri o je ohun kan to wa laarin ohun ati oba oba ko mo wi pe a fe pa ohun a fe di ohun ni igbekun oba ko mo wi pe eni ti o wa yi o ti ri wi pe bi a ba le mu ohun kuro awon eniyan ilu re won o di ije nitori be o ni ki awon eniyan ki o jade nitori pe eni yi ni oro asiri ti o fe ba ohun so bi won ti jade be ni o mu ida jade lati inu aso re ti o gun oba yi ni o ku bi o ti ku ni o ti rekun ti o sa jade bi o ti sa jade ni o pe ipe ogun bi won se segun awon eniyan won yi ni yi o mo we pe isori o gege bi eni ti n gbadura eni ti o je akikanju o n fe ba o jagun o fe ba ebi re jagun o ri wi pe bi o n ba le yo kele kele wa lati fun o ni eko eke bi o n ba le pa orun bi o n ba le yi olokan pada wi pe adura re ko ni gba mo wi pe

òun ó gbé ojú òun sí orí òkè wọn ni, níbi tí ìrànlọ́wọ́ yóò ti wá. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run òun ayé. Ẹni ó yẹ kí ó jẹ́ ìdákọ̀ro ra ìdákọ̀ro wa, ẹni ó yẹ kí ó jẹ́ ìgbẹ́kẹ̀lé wa, ìyẹn ni ó yẹ kí ó jẹ́ ìtìlẹ́yìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, Olúwa tí kìí bá tì, Olúwa tí ọ̀rọ̀ rẹ̀ kìí yẹ, Olúwa tí ìlérí rẹ̀ kìí tà sé. Ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ Olúwa wá, Olúwa tí ó dá ọ̀run òun ayé. Bí ó bá ronú lórí ọ̀rọ̀ tí à ń kà yìí, Olúwa tí ó ní agbára tó tóbi tó bẹ́ẹ̀ gẹ́, tó ga tó bẹ́ẹ̀ gẹ́, láti dá ọ̀run òun ayé. Àwọn nǹkan kéékèèké tí ó wà ní ìgbésí ayé wa, àwọn nǹkan wọ̀nyí yóò ha ṣòro fún Ọlọ́run tí kì yóò lè ṣe? Rárá, kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ní ẹsẹ̀ kẹta, òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Mi ò gbọ́ àmì rẹ tó. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Ẹni tí ó ń pa ọmọ kì yóò tó gbé. Kíyèsí, ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa lé olùpamọ́ rẹ, Olúwa lé òjìjí rẹ, lé ọwọ́ ọ̀tún rẹ. Oòrùn kì yóò pa ọ́ nígbà ọ̀sán, tàbí òṣùpá nígbà ooru. Olúwa yóò pa ọ mọ́ kúrò nínú ibi gbogbo. Olúwa yóò pa ọ mọ́ kúrò nínú ibi gbogbo. Ìbáṣe ibi àjàkálẹ̀ àrùn, ìbáṣe ibi àìsàn, ìbáṣe ibi àìríjẹ, ibi àìrímu, ibi ìyàn, ibi ogun abẹ́lé. Olúwa yóò pa ọ mọ́ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn rẹ mọ́. Olúwa yóò sì pa àlọ àti àbọ̀ rẹ mọ́, láti ìgbà yìí lọ àti títí láé láé. Ẹ jẹ́ kí a dìde kí a sọ fún Ọlọ́run wípé ìrètí wa wà nínú Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde kí a gbàdúrà sí Ọlọ́run, kí a ké pe Ọlọ́run bí ó bá ti jẹ́ àpẹyìndà, bí ó bá ti jẹ́ àwọn tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀mí abókúlò, tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn oṣó àti àwọn àjẹ́, tí ó sọ wípé òun wa ọmọ káàkiri, òun wa iṣẹ́ káàkiri, òun wá dúkìá ayé yìí lọ́dọ̀ àwọn èṣù àti ẹ̀mí àti àwọn ẹ̀mí èṣù. Sọ fún Ọlọ́run wípé òrónú padà láti ìsinsìnyí lọ, wípé ìwọ máa gbé ojú rẹ sí orí òkè wọn ni, níbi tí ìrànlọ́wọ́ rẹ ti ń wá. Wípé láti ìsinsìnyí lọ, ìrànlọ́wọ́ rẹ yóò máa ti ọ̀dọ̀ Olúwa wá, àti wípé òun yóò máa pa ọmọ, àlọ́ rẹ àti àbọ̀ rẹ yóò jẹ́ olùpamọ́ rẹ ní ìgbà gbogbo. Ní àkókò wàhálà yìí, ní àkókò inúnibíni, ní àkókò ìpọ́njú, ní àkókò ọ̀dá, ní àkókò àìríjẹ, ní àkókò àìrímu, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ẹ jẹ́ kí a sinmi lé Olúwa. Ẹ jẹ́ kí a kó gbogbo àníyàn wa kí a kó lé Olúwa. Ẹ jẹ́ kí a gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́, kí a mọ̀ wípé Ọlọ́run fún ara rẹ̀ tí ó dá ọ̀run àti ayé, ó tóbi tó láti gbà wá, ó tóbi tó láti pèsè fún wa, ó tó, ó sì ní nǹkan tó láti pèsè fún wa. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a ó gbẹ́kẹ̀lé, a ó dì í mú, a ó dúró tì í títí dé òpin. Kí a mọ̀ wípé bí ẹkún tilẹ̀ pẹ́ ìyálẹ́ kan, ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ rẹ̀, àti pé Jésù ẹni tí a ń retí òní pẹ́ dé. Bí ó bá sì ti dé, yóò kó àwọn àyànfẹ́ lọ sí ilé ògo. Rọ́lù Ọlọ́run di àgbélébo Jésù Kristì mú. Yóò sọ fún wípé nínú wàhálà inú ayé yìí, nínú ìpọ́njú inú ayé yìí, wípé ó dúró pẹ̀lú Ọlọ́run, ó sì forí tì í títí dé òpin, àti wípé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ. Ọlọ́run yóò sì máa pa ọmọ, yóò máa tọ́jú rẹ, yóò máa pèsè fún ọ ní kíkún láti inú ọ̀rọ̀ rẹ nínú òjò. Sọ fún Ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ wà nínú Ọlọ́run, wípé ìgbẹ́kẹ̀lé rẹ kò sí nínú ohun ayé yìí, kò sì sí nínú àwọn agbára òkùnkùn nínú ayé yìí, wípé ìgbẹ́kẹ̀lé rẹ ó wà nínú Ọlọ́run nìkan ṣoṣo.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí. Ẹ̀bẹ̀ wa ni pé kí ẹ bá wa sọ̀rọ̀, kí ẹ ṣe wa lójú ẹ̀mí, kí àwọn ìbùkún ti ẹ̀mí tí ẹ ti pèsè sílẹ̀ fún wa kí ó lè jẹ́ tiwa. Ẹ fún wa ní ẹ̀mí ìgbọràn àti ìgbàgbọ́ láti gba àwọn ìpèsè yín fún wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí ni a ti kẹ́kọ̀ọ́ nínú wa inú ìwé mímọ́ nípa àwọn èso ti ẹ̀mí. Mo sì rò wípé ó yẹ kí a tún wo ìwé mímọ́, kí a wo ohun tí ìwé mímọ́ sọ fún wa nípa gbígba ẹ̀mí mímọ́. Nítorí náà, ohun tí a ń sọ̀rọ̀ lé lórí nísinsìnyí ni gbígba ẹ̀mí mímọ́. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ nípa wípé a ń gba ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ohun tí a ń gbà lọ́wọ́ Ọlọ́run. Bí a bá ń sọ nípa ìgbàlà, èyí jẹ́ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti ìwẹ̀nùmọ́ tàbí nípa ìsọdi mímọ́, èyí jẹ́ ìrírí kan tí a máa ní lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà. Bí a bá ń sọ nípa wípé a gba ìwòsàn tàbí a gba àwọn ẹ̀bùn mìíràn, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìbáṣe ìwòsàn, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọdi mímọ́, ìbáṣe ìtúsílẹ̀ tàbí ìdáǹdè. Ṣùgbọ́n nígbà tí a bá ń sọ wípé kí a gba ẹ̀mí mímọ́, ó jẹ́ ohun tí ó tayọ, èyí tí a ti ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Irú àpèjúwe tí mo lè ṣe fún ọ ni wípé bí ẹnìkan tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tí wọ́n ti ń ta mọ́tò, bí ó bá fún wa ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan, ó ṣeéṣe kí a gba mọ́tò ayọ́kẹ́lẹ́ yìí, èyí jẹ́ wípé a gba ẹ̀bùn. Ṣùgbọ́n bí ẹni tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ yìí gan, bí ó bá wá tí ó sọ fún wa wípé ó jẹ́ ìfẹ́ Ọlọ́run, wípé kí òun kí ó jẹ́ ọkọ obìnrin yìí tí ó ti gba ẹ̀bùn mọ́tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí obìnrin yìí bí ó bá gbà tí ó sì gba ọkùnrin yìí láti jẹ́ bí ọkọ rẹ̀, ó gbà á sínú ilé, a ó rí wípé ẹ̀bùn kò tó olùfúnni ní ẹ̀bùn. Èyí jẹ́ wípé ẹni tí obìnrin yìí tí ó gbà sí ilé nísinsìnyí gẹ́gẹ́ bí ọkọ, ó jẹ́ ènìyàn, ó jẹ́ ọ̀gá ibi iṣẹ́, ó jẹ́ ẹni tí ó ju ohunkóhun tí a lè gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn lọ. Èyí ni àpẹẹrẹ tí a lè ṣe fún wa wípé ìwòsàn, ìdáǹdè àti àwọn nǹkan mìíràn, wọ́n jẹ́ ẹ̀bùn ní tòótọ́. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́, ó jẹ́ ìkẹta nínú mẹ́ta lọ́kan. Ó jẹ́ ẹni tí ó tóbi, ẹni tí ó lágbára, ẹni tí ó ti wà láti ayérayé, tí yóò sì máa wà títí ayérayé. Ẹni tí ó jẹ́ wípé bí a ṣe ń kọ́ ẹ̀kọ́ Bíbélì, a rí wípé dọ́gbadọ́gba ni ẹ̀mí mímọ́ yìí pẹ̀lú Bàbá àti Ọmọ. Òun ni ó máa fún wa ní agbára fún iṣẹ́ ìsìn nínú ìjọ. Òun ni ó sì máa fún wa ní agbára láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa nínú ayé. Bí a ti ń gba Kristi gẹ́gẹ́ bí olùgbàlà, bẹ́ẹ̀ ni ó yẹ kí a tún mọ bí a ti gba ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò fún wa ní agbára àti okun láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa. Kí a wo Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì. Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì. Ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí a ó gbà. Ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà. Nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí a kò tí ì ṣe Jésù lógo. Níhìn-ín ni a ti ń sọ nípa ẹ̀mí mímọ́ wípé ó ṣe dandan, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì ní ìrírí ìgbàgbọ́ wa wípé kí a gba ẹ̀mí mímọ́. Nínú Ìṣẹ́ àwọn Apọ́stẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára
nigba ti emi mimo ba bale yin eyin o gba agbara nigba ti emi mimo ba bale yin oro ti mo fe ki o se ayewo re ni wi pe ki a gba nkan lowo olorun awon elomiran bi won ba ngbadura won ma so wi pe olorun fun mi ni emi re fun mi ni emi re fun mi ni emi re ohun ti olorun so ni wi pe ohun ti fi emi ohun fun ijo o wa ku si owo enikokan wa lati gbe awon isise ti o ye lati se awon ti ohun ti lana sile ki emi mimo ti ohun ti tu jade sara ijo ki o ba le je ti enikokan ninu wa e ni ki awa paapaa pelu igbagbo ki a ba le gba emi mimo ninu ise awon aposteli ori keji ese ikeji dini ogoji Peteru si we fun won pe eronu pe oada ki a si baptisi olukuluku yin le oruko Jesu Kristi fun idariji ese yin eyin o si gba ebun emi mimo ije wi pe olorun yo tu jade sugbon yo je ojuse enikokan wa lati gba sinu aye re bi alejo ba de bi aba fe gba alejo yi sile ohun ti a ni lati se ni wipe ilekun ti a titi ki a si ki a le gba alejo bi a ba ri enikan ti a ri wipe o n gba ile o si n fo ile awon ohun ti o ye ki o se tele tele ti ko se to be si ni mu won se ta ri wipe o n fo gbogbo ile ile mo ki se be enikan o n pese yara kan sile a bere lowo re wipe ah ki lo de o ma dabi eni wo pe ekun fun ise ni ojo meta yi ah o ni mo fe gba alejo ni o wa so wi pe alejo na ma je eni ti o je pataki ti a tori ti e gba ile ti a nfo gbogbo ile ti a je ki gbogbo nkan ki o wa ni imototo ah o ni be ni wi pe tori alejo yi o se pataki popo o je alejo ti ko fe idoti eyi ni ni o nfi se gbogbo ile ki o wa ni imototo be na ni o mo we pe bi a ba ndaruko emi mimo eyi ni ida keji emi aimo nitori be o ye ke a mo we pe bi a ba fe gba emi mimo alejo pataki lati orun wa ni oju angeli lo oju awon eniyan pataki ti o wa ninu aye lo ninu emi mimo yi ni a ri agbara agbara atorun wa ti fun wa ni okun ti so ni di alagbara ti a o le segun gbogbo nkohun to ba dojuko wa nitori be bi a ba fe gba alejo pataki yi ki o wo inu wa ki o ma ba wa gbe ki o ma ba wa jade ki o ma ba wole o ni ohun ti a ni lati se ki a pale mo ki a ba le gba alejo pataki lati orun wa lati inu ise awon aposteli ni mo tun wo ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin ha gba emi mimo na nigbati eyin gbagbo nihin ni ati ri ti paulu aposteli ti o nbere lowo awon ti o ba pade ni efeso we pe nje e ti ri emi mimo gba nitori be o ye ki a fiye si ohun ti a ngbe yewo loni ki a le mo bi a se le gba emi mimo ni igbesi aye wa awon eko ti a fe ko yi o je eko ti o se pataki nitori be o ye ki a fara bale ki a si teti lele ki a ri won lese lese ki a wo ohun ti o ye ki a se ki a ba le ri emi mimo gba opolopo ni o ni ife ati idunnu si ati gba emi mimo o awon ijo kan wa ti a ma npe ni ijo emi o je ede ti a nsilo nitori pe bi a ba nso nipa ijo emi awon ijo ti a ntoka si wonyi won ko mo nipa emi mimo toto won ko mo nipa iketa ninu meta lokan won ko mo bi emi mimo bo se ngun wa bo se njoba ni igbesi aye enikokan awon ma nfi aye sile fun emi esu won ma nfi aye sile fun emi kemi lati sakoso won lati ma gbe won yile lati ma se ohun ti ko to ninu ile isin
ṣùgbọ́n bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí tòótọ́, ó jẹ́ ìjọ májẹ̀mú titun, nítorí wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjọ yìí ni a rí pé wọ́n gba ẹ̀mí mímọ́. Gbogbo ìṣísẹ́ wọn, gbogbo ìgbésẹ̀ wọn, gbogbo ìsọ̀rọ̀ wọn, gbogbo ìṣesí wọn, ohun gbogbo tí wọ́n ṣe, à ń tọpa wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́. Bí wọ́n sì ti ń kọ Bíbélì láti Matthew ni, títí dé ìfihàn, bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ń darí wọn. Májẹ̀mú láéláé pàápàá, ó jẹ́ ọ̀rọ̀ tí a kọ láti ọwọ́ ẹ̀mí mímọ́. Bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí, ó jẹ́ ìjọ májẹ̀mú titun. Ṣùgbọ́n àwọn tí a rò wípé wọ́n jẹ́ ìjọ ẹ̀mí wọ̀nyí, wọn kò mọ nípa ẹ̀mí mímọ́ ní tòótọ́. Nítorí bẹ́ẹ̀, yẹ kí a farabalẹ̀, kí a wò lẹ́sẹlẹ́sẹ, kí a wò ní ìkókó dé ìkókó, kí a mọ ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe, kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà. Ṣé o mọ̀ wípé bí o bá fẹ́ lọ sí orí ilé kan tí ó jẹ́ wípé ilé yìí ilé pẹ̀tẹ́sì ni, a ní ibi iyàrá ní ìsàlẹ̀, a tún ní èyí tí ó gun òkè jù bẹ́ẹ̀ lọ. Bí a bá fẹ́ lọ, a ó lo àtẹ̀gùn, a ó gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan. Bí a ti ń gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan, a ó lọ sí òkè níbi tí a bá fẹ́ lọ. Gbígba ẹ̀mí mímọ́, ó jẹ́ bákan náà wípé ó ní àwọn ìṣísẹ̀ tí a ní láti gbé, kí a ba lè gòkè nípa ti ìgbàgbọ́, kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà. Ìṣísẹ̀ kínní ni wípé kí a gba Kristi àti ìgbàlà lákọ̀ọ́kọ́. Ìkejì, kí a gba ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìsọdi mímọ́. Ìkẹta, kí a gba ẹ̀mí mímọ́. Gbà tí a ṣe àyẹ̀wò Bíbélì, a rí wípé àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi. Ti àkọ́kọ́, àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni wọ́n gbé. Lákọ̀ọ́kọ́, wọ́n gba Kristi, wọ́n sì gba ìgbàlà Ọlọ́run. Ìkejì, wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run, a sì sọ wọ́n di mímọ́. Ìkẹta, wọ́n rí ẹ̀bùn ẹ̀mí gbà, a baptisí wọn pẹ̀lú ẹ̀mí mímọ́. Yẹ kí a bẹ̀rẹ̀ láti ìṣísẹ̀ àkọ́kọ́. Nínú Jọ́hánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá, Jọ́hánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá, ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. À ń sọ nípa àwọn tí ó gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. Àwọn yìí ni wọ́n mọ̀ wípé a bí wọn nínú ẹ̀ṣẹ̀, a lóyún wọn nínú ẹ̀ṣẹ̀, wọ́n sì ń gbé ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀. Ó jẹ́ ìgbésí ayé tí kò wu Ọlọ́run, ó jẹ́ ìgbésí ayé tí ó lè fa ìdájọ́ Ọlọ́run lẹ́sẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ ìhìnrere wípé nínú àánú Ọlọ́run ó ti pèsè ìgbàlà fún wa, nínú àánú Ọlọ́run ó ti rán Jésù Kristi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo láti dáríjì wá, láti wọ ẹ̀ṣẹ̀ wa nù, láti mú wa kí a lè bá Ọlọ́run lájà, láti mú wa wá sọ́dọ̀ Ọlọ́run kí a lè ní ìdàpọ̀ àti ìrẹ́pọ̀ pẹ̀lú rẹ̀. Àwọn wọ̀nyí ni wọ́n gba ọ̀rọ̀ yìí nípa ríronú pòwàdà àti nípa gbígba Jésù Kristi gbọ́. Ó wá sọ fún wa wípé iye àwọn tí ó gbà á, wọn ì bá ṣe méjì nínú ìdílé kan, wọn ì bá ṣe mẹ́wàá nínú agboolé kan. Iye àwọn tí ó gbà á, àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Nítorí bẹ́ẹ̀, ìṣísẹ̀ àkọ́kọ́ kìí ṣe gbígba ẹ̀mí mímọ́. Ìṣísẹ̀ àkọ́kọ́ ni wípé kí a gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí olùgbàlà wa, kí a gba ètùtù tí Jésù Kristi ṣe lórí igi àgbélébùú. Èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ fún ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan tí ó wá sọ́dọ̀ Ọlọ́run kí ó ba lè ní ìdáríjì, kí ó ba lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Nínú Róòmù orí karùn-ún, Róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlá, kìí sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi, nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjàgbà nísinsìnyí.
ni kwase eni ti awa chiri ila jagba ni sisi yi onti anso ni hini wekwe eleshe kwa okan oje ota olorun tele tele eni anso funwa ninu oro olorun wekwe nigba ti awa je eleshe nigba yi gan ni Jesu Christi kufunwa wo ese kefa nituri igba ti awa je ala ilera eleshe lankwe be li akoko ti o ye Christi kufun awa alaiwa bi olorun ni ese ikejo sugbon olorun fi ife un paapa si wa han ni eyi pe nigbati awa je eleshe Christi ku fun wa eni o wa nso we pe nisisiyi ti ati gba Jesu gege bi eni ti o ku fun wa ti ati gba Jesu gege bi eni ti a firubo fun wa e je wi pe ati gbagbo ninu eje etutu ti o se fun wa a se ti mo we pe ati ba olorun laja e je wi pe ati gbe isise akoko nitori be ohun ti oni lati se gege bi eleshe ti o to olorun wa gege bi eni ti ko moju bo olorun tele tele sugbon ti o fe sin olorun lemi ati lotito ni we pe ki o ko ese sile ki o ke pe olowa ki o je wo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o se ba olorun dore ki o ba laja nipase Jesu Christi wo iwe Jobu ori kokan le logun iwe Jobu ori keji le logun lati ese kokan le logun fara re sumo olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo lodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti olorun be lowo wa wi pe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti a nso lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti a nse awon ti a ri wi pe o jomo ese ki a je wo won ki a ko won sile ki a ni ki olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi iwe wa ki o yi wa pada ki a si mo wi pe ati ba olorun laja ninu Kolose ori keji ese kefa Kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba Christi Jesu Olowa be ni ke ma rin ninu re eni igbese akoko ti eleshe kokan ni lati gbe ki o ba le mo Jesu gege bi Olowa ati Olugbala nigbati abasi ti mo Jesu gege bi Olowa ati Olugbala wa ani lati ma rin gege bi eko oro Olorun eni o je ki a wo akori keji nisisiyi gbigba oro Olorun ati isodi mimo lati odo Olorun gbigba oro ati isodi mimo lati odo Olorun Jakobo ori kini Jakobo ori kini lati ese ikokan le logun nitori na e fi gbogbo eri ati boburo ase leke lele le apa kan ki e se fi okan tutu gba oro na ti agbin ti o le gba okan yin la bi abati di eni igbala ti ati wa si odo Jesu o ye fun wa lati fi ara wa sile fun kiko oro Olorun o ni ki a gba oro na pelu okan tutu ki a je ki a gbin oro yi ki a gbin sinu okan wa ni ese ikejilelogun ni o ti so we pe sugbon ki e je oluse oro na ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin je eni a fi mo iyato laarin eleshe ati eni igbala eleshe le ma gbo oro Olorun sugbon ki fe se
ko ni agbara lati se ko ni ore ofe lati se sugbon eni ti o ti gba Jesu Christi eni ti ati gba okan re la eni ti ati fun ni ore ofe eni ti ati sodotun ninu oro olorun iru eni be bi o tin gbo oro olorun nipa atunse kia kia o nfe se bi o tin gbo oro olorun nipa oko kan aya kan kia kia o nfe se bi o tin gbo ti oro olorun ntako isoso aye iwoso aye ijeun aye isiku aye ati ikomojade bi aye ti man se be ni o nfe lati je ki igbese aye re ki o ba oro olorun mu oni bi o ba fe tan ara wa je bi o ba je pe ni toto ni an jewo igbala ti asini iriri igbala yi oni ki a je oluse oro na ki a ma je awon ti o je we pe won tan ara won je awon ti ko ni iriri igbala lati odo olorun wa bi o ti le je we pe won gbo nipa eso ti emi won gbo nipa ife won gbo nipa ayo won gbo nipa alaafia won gbo nipa wi pe ani lati je eni ti o ma nfa ya ran kan won gbo nipa wi pe ani lati je eni ti o ni okan tutu iwa tutu ni waju awon eniyan sugbon sibe sibe awon won yi won ki le se ohun ti won gbo ipamora ti an so nipa re iwa pele ti an so nipa re isore ti an so nipa re iwa tutu ikora eni ni ijanu igbagbo ti an so nipa re won ko le se nitori wo pe won ko ni emi olorun won ko ni igbala olorun bi abani igbala olorun a o ri we pe eso ti emi yo ma jeyo ni igbese aye wa oni nitori be o bi abati gba Jesu Christi ki atesi waju lati gba oro olorun bi abasi ti gba oro olorun a o ri we pe an so awon eso ti o ye awon eso ti o fi han we pe ati gbin oro olorun sinu okan wa daju daju bi a ba gbin eso o ye ki a le ri we pe eso yihu o si mu awon eso miran jade ni toto bi a ba gbin oro olorun sinu okan wa awon eso ti o ye iwa olorun awon eso ti a fi da oro olorun mo yo ma jeyo ni igbese aye wa ye ki a wo Thessalonica kini ori keji ese ketala nitori eyi le awa se ndupe lowo olorun pelu le esimi pe nigbati eyin gbo oro ti eyin gbo lodo wa ani oro olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je ni toto bi oro olorun eyi ti o sise gidi gidi ninu eyin ti o gbagbo pelu nihin ni ati ri we pe bi abati ni igbala o je dandan fun wa we pe ki a ma gbo oro olorun bi asi ti n gbo oro olorun yi yo ma sise gidi gidi ninu awa ti a gba gbo ise kan ti o se pataki ti oro olorun ma nse leyin igba ti a ti ni igbala leyin igba ti a ti di atunbi ise gidi gidi ise pataki ti oro yi ma nse ni we pe oro yi o ma fi han wa we pe anilo isodi mimo o ma toka wa si Jesu Christi eni ti o ku fun wa ti o ta ijere sile ki a ba le so wa di mimo bi a ba si ti duro lori oro yi bi a ba ti n gba oro yi gbo ti a ni ipongbe okan ti a ni igbogbe okan ti a n so fun olorun we pe ni toto a n fe isodi mimo yi ti a si n gbadura pelu igbagbo ati pelu ifa eni rubo ti o jinle be ni a ri we pe olorun yo ma so wa di mimo ye ki a wo efeso ori karun efeso ori karun lati ese ikeedogbon eyin oko e feran awon aya yin gege bi Kristi si ti feran ijo ti o si fi ara re fun ki ohun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ni ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo le ani abawon tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini aboku eyi ni ohun ti oro olorun ma nse nigbati enikan ti o ti ni igbala ti o ti ni idariji lati atodo olorun wa bi o si ti n gbo oro olorun o ri we pe gbongbo ese siku ninu ohun ti ani lati fatu o ri we pe ohun ti o dabi abinibi
ti a ti bi mo wa nitori pe a je iran adamu we pe ani lati pa nkan won yi tu o ri we pe ani lati ko okan ni ila ki a se je ki a so un di mimo iru eni be yo to olorun lo iru eni be yo gbadura iru eni be yo so fun olorun we pe o tun fe ki jesu christi ki o wa lati so ohun di mimo ki o ba le je we pe ki se ise ti o de ara nikan le ati yi pada we pe iro ti inu wa ilepa ti inu wa ipongbe lati inu okan wa ati gbogbo nkan ti an safe lati inu okan wa we pe gbogbo won lo leto to si ba oro ati ogo olorun ati ogo jesu christi to ba won mu leyin igba ti a ba ti ni igbala ti a ti ni so di mimo ti a si ti ni dani loju wi pe ati so wa di mimo okan wa o si funfun lauju snow lo leyin igba yi ni a ri we pe ani lati ni agbara emi mimo ni igbesi aye wa nitori be a o lo si iketa nisinsin yi eyi ni gbigba emi mimo gbigba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba bale yin Else ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titi de opin aye e o gba agbara nigbati emi mimo ba ba le yin awon mo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igba ti ati mo we pe ati so wa di mimo o ye ki agbadura o ye ki a ba olorun soro ki a le ri we pe agba agbara emi mo ni igbesi aye wa ileri yi wa fun o ileri yi wa fun enikokan ninu wa ninu ise awon aposteli ori keji ese ikokandinlogoji nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa o pe oni fun ani ileri na fun ani ileri na ohun ti o ye ki a se ni pe gba ti a ti mo we pe ti wa ni ileri na wo pe olorun si n fe lati bokun wa olorun fe lati fi emi mo re o n fe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun olorun wi pe a n fe agbara emi mo olorun se o ti ni igbala se o ti ni isodi mo o ye ki o le ke pe olorun o ye ki o gba olorun gbo nitori pe olorun to se leri ki se ke o je olooto bi aba bere pelu igbagbo bi aba gbadura ki a ma je ki enikeni tabi ohunkohun ki o di wa lowo dede duro lori ese re ki o so fun olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di mo wi pe o n fe agbara emi mimo lati oke wa so fun olorun o daju wi pe yo se nitori o wi pe ti yin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe dede duro bayi ki o so fun olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isodimo so fun wi pe ki o fi agbara emi mo olorun ku

0: bẹ́ẹ̀ irú ẹ̀sìn bẹ́ẹ̀ ó jẹ́ ẹ̀sìn tí kò ní ìdakọ̀rọ̀ tí kò ní gbòǹgbò tí kò ní ìpìlẹ̀. Yẹ kí a wo ìkejì ìtàn ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ láti àtètèkọ́ṣe tí Jésù fún ara rẹ̀ tí ó ti fún wa ní ẹ̀sìn kìrìsìtẹ́nì yìí tí ó sì ti jẹ́ kí ó yé wa wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni a lè fi ní ìdáǹdè láti ìgbà yìí gan ni a ti ń tọpinpin tí a sì jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni olùgbàlà. Ẹ̀kọ́ yìí ni ó jẹ́ ìdakọ̀rọ̀ fún gbogbo ìjọ láti àkókò náà títí di àkókò yìí. Yẹ kí a wo Matthew orí 16 ẹsẹ 18. Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí lèmi ó kọ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù ń jẹ́ kí ó dá àwọn ọmọ ìhìn rẹ̀ lójú wípé òun ní òkúta iyebíye, òun ní ìpìlẹ̀, òun ní àpáta tí a ó kọ ìjọ lé lórí. Àti wípé bí a bá kọ ìjọ lé Jésù Kristì lórí gẹ́gẹ́ bí ìpìlẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni ní ìdè, gẹ́gẹ́ bí ẹni tí mú wa wá sí ọ̀dọ̀ Ọlọ́run wípé àwọn ipò òkú tàbí àwọn ẹ̀mí kẹ́mí àti èṣù pàápàá pẹ̀lú wọn, wọn kì yóò lè borí ìjọ. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ ti fi gbòǹgbò múlẹ̀ lórí ìpìlẹ̀ ìhìn rere tí kò lábòlà tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé gbogbo àwọn ìránṣẹ́ Sàtánì àti àwọn ìránṣẹ́ ọ̀run àpáàdì wọn kò lè ṣẹ́gun rẹ̀. Àkókò yóò kùnà fún wa láti jẹ́ kí n lè sọ fún ọ àwọn inúnibíni tí ó dìde sí ìjọ láti àtètèkọ́ṣe àti láti ọ̀pọ̀lọpọ̀ ọdún, ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé ìjọ àkọ́kọ́ kì í ṣe ìjọ tí ó lówó, ìjọ tí ó ní àwọn gbajúmọ̀ tàbí ìjọ tí ó ní àwọn dúkìá, ìjọ tí ó ní ohun ìní tàbí ilẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí wípé Jésù Kristì ni ó jẹ́ ìpìlẹ̀, nítorí pé Jésù Kristì ni ó jẹ́ àpáta, nítorí bẹ́ẹ̀ àwọn inúnibíni tí a ṣe sí ìjọ wọn kò lè ba ìjọ jẹ́ tàbí kí wọn kí ó da ìjọ rú tàbí kí wọn kí ó pa ìjọ run pátápátá. Síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe inúnibíni wọ̀nyí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìjọ ńlá gbára sí i. Gbogbo àkójọpọ̀ ìtàn, ìtẹ̀síwájú àti ìkéde ìhìnrere ní ìgbà àwọn apọ́stẹ́lì títí di àkókò yìí, wọ́n jẹ́ kí ó yé wa wípé ìwàásù Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà kì í ṣe gẹ́gẹ́ bí olùkọ́ni nìkan ṣoṣo tàbí bí wòlíì tàbí bí oníwà rere tàbí bí ẹni ńlá kan tàbí àpẹẹrẹ kan lásán. Kì í ṣe èyí ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára tí ó sì jẹ́ kí ó gbèrú, ṣùgbọ́n ìwàásù Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣe àṣekágbá ìgbàlà wa tí a fi ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ìwàásù yìí gan ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára. Ó sì yẹ kí ó yé wa wípé ohun yìí kan náà ni ó yẹ kí a máa tẹnu mọ́ títí di òní, kí a sì máa tọ́ka àwọn ènìyàn tí ń wá síhìn sí Jésù Kristì olùgbàlà àti olùdáǹdè wa. Nínú Kọ́rìntì 1:3 ẹsẹ 11, kí a tún wò lẹ́ẹ̀kan sí i, nítorí ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristì. Ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristì. Ó yẹ kí ó yé wa wípé ìpìlẹ̀ yìí kan ṣoṣo ni ó lè gbé wa ró. Ìṣẹ́gun tí ẹ̀sìn kìrìsìtẹ́nì ti ní, ó jẹ́ ohun tí a ní nípa ìlànà tí a fi lé wa lọ́wọ́ láti inú Bíbélì, nítorí wípé ìlànà yìí ni ó fi Jésù hàn gẹ́gẹ́ bí ẹni tí a kọ́ ilé ìgbàgbọ́ wa lé lórí. Bí àwa pẹ̀lú bí a bá mọ nǹkan wọ̀nyí, yóò jẹ́ kí ìsìn wa kí ó jẹ́ ohun tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, kí ó sì jẹ́ pé àwa pàápàá a ó jẹ́ ẹni tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Kí a mọ̀ wípé àwọn ẹ̀kọ́ ìhìn rere tí ó gbé Jésù kalẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn àti gẹ́gẹ́ bí olùgbàlà, àwọn wọ̀nyí ni ó wúlò fún wa láti jẹ́ kí ìjọ kí ó dúró níwájú Ọlọ́run. Bí ó bá jẹ́ pé olùdásílẹ̀ ìjọ lè fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ pé olùṣọ́ àgùntàn ẹlẹ́ran ara lè fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ pé àwọn olùkọ́ lè fi hàn àwọn ènìyàn, bi o ba je wo pe awon eniyan kan ti a ka si pataki ninu ijo le an fi han awon eniyan ijo be ki o le duro ijo be ki o le fun awon eniyan won yi ni ohun ti o se koko lati le dari won si odo olorun lati le ni igbala nitori be o ye ki a mo we pe ohun ti a ko ninu itan kristeni ni wo pe lati ibere ni won ti fi ohun tete oro yi wo pe jesu kristi nikan ni wo ma soro re gege bi olugbala ati olufuni ni iye apere yi ni o ye ki a wa pelu ki o tele je ki a wo heberu orikeji ese keta heberu orikeji ese keta awon ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti atete ko bere si so lati odo olowa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni awa o ti se la awa o ti se bo ninu idajo olorun awa o ti se bo ninu ijiya ayeraye bi aba bi a ko ba nani igbala nla bi iru eyi nitori be o ye ki o je ohun ti a nso ni igba gbogbo fun awon ti o wa sinu ijo we pe won ni lati gbadura titi won o fere we pe ati gba okan won la ati dari ese won ji won ati yi igbesi aye won pada si rere nipa igbagbo ninu Jesu Kristi nikan soso ninu Peteru keji ori keta Peteru keji ori keta ese keji ki eyin ki o le ma ranti oro ti ati enu awon woli mi mo so saju ati ofin oluwa ati olugbala wa lati odo awon apostle yin we pe eko yi ti awon apostle fi lele ti won je ki o da wa loju we pe Jesu Kristi ni olugbala oni eni ti so ni di mimo oni eni ti fi agbara emi mo kuni oni ireti wa ni akoko iku o si ni idakoro wa oni alagbawe wa ni waju olorun oni ki a ma ranti awon eko yi nitori pe eyi ni yo je idakoro wa ni akoko iku ikoni ti o yekoro nipa Kristi ni o nfuni ni igbagbo lati le dojuko iku nigbati iku ba de eyi ni yo je ki a ma rin irin ajo wa nigbati irin ajo ba nlo sopin gege bi eni ti nri ohun ti a ko ri ti se ti ayeraye eko Kristi gege bi onilaja laarin awa ati olorun gege bi aropo wa ti o gba iya wa je ti o si ku fun wa gege bi eni ti sipe fun wa ati gege bi olurapada wa eni ti o ku fun ese wa ti o si jidide fun idalare wa eko yi ni o le fun wa ni igboya lati dojuko iku nigbati akoko yi ba to eyi ni o je ki a so wi pe iku oro re da isa oku isegun re da nitori be je ki o yi o we pe bi o ba ni Jesu gege bi olowa ati olugbala re nigba na ni o le ni idakoro ni esin kristeni ti o sinsin yo je itewogba ni waju olowa ki se eyi nikan a n pe wa nija we pe ani lati pa esin kristeni yi ani lati pamo ni toto titi a o fi ri olowa je ki a wo episteli ti juda si eniyan gbogbo episteli ti juda si eniyan gbogbo ese keta olufe nigbati mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan ko gbodo sai ma kowe si yin ki n se gba yin niyanju lati ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo lekan soso eyi ni ipenija ti bibeli fun wa we pe ki a ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo lekan soso ki a ma je ki awon ti won waasu iwaasu eke tabi eko eke ki won ki o fi afefe eko keko gba wa kaakiri Kristi ati awon apostle re won ti so tele saju wi pe ni igba ikehin awon eleko eke yo po awon woli eke yo po awon Kristi eke papa won yo po jojo wi pe yo si ronu fun awon eniyan lati sipo pada ati lati kuro ninu eko ti o ye koro ati lati lo si ibi etan nitori be ma se je ki awon egan aladugbo re ma se je ki eleya ti awon ara aye ti won fi o se nitori wepe o je eni tin sin olorun nipase igbagbo ninu Jesu Kristi tabi iyosho ti si ti awon alari wisi awon apeinda ti won yosho ti si o ma se je ki awon nkan wonyi ki o da opada ma se je ki awon nkan wonyi ki o mu ogbojege tabi ki o mo kuro lori ipile ti ati filele fun o eyi ti se Jesu Kristi je ki o ye o wipe gbogbo awon oro Olorun ti o ti gbo nipa Jesu nipa wipe ani lati ni igbala wipe o je ki awon nkan wonyi ki o duro ninu okan re o si simi le won o si duro ti won o si nse asimi lati ri wipe o je eni ti ati gba okan re la nipa ewenu mo eje Jesu Kristi wo Heberu ori kerin ese ikini nitori na eje ki aberu bi ati fi leri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma bada bi eni pe o kuna re bi abakuro lori ipile bi abakuro ninu eko bibeli bi abakuro lori eko ti o so fun wa nipa Jesu gege bi olugbala gege bi eni tin so ni di mimo gege bi eni tin fi agbara emi mo kuni gege bi eni ti o je oluso agutan wa oluso agutan rere ati gege bi eni ti o je ipile eko Kristi atabi eko ihin rere bi abakuro lori nkan wonyi a koni le de ijoba orun a koni le ri olorun ni ikeyin nitori be e je ki a beru ki a ri wipe bi ati fun ani ileri ati wo inu isimi re wipe enikeni ninu wa ko padanu iye ainipekun ati anfani lati ba Jesu joba ni ikeyin e je ki a dide duro ki a gbadura ki a so fun olorun wipe eyi ti a ti fi le wa lowo gege bi Jesu olugbala eyi ti a ti fi le wa lowo Jesu eni ti so ni di mimo eyi ti a ti fi le wa lowo Jesu Kristi eni ti yo fun wa ni agbara emi mimo ati eni ti o n dari wa ti o je ilekun si ayeraye si odo Olorun wipe a o di mu shinshin titi di ojo ekeyin a ko ni je ki enikeni ki o fi eko eke ki o fi tan wa je tabi ki o fi gba wa kuro lodo Olorun dide duro ki o diju re ki o se gbadura si Olorun ki ori wipe o pa igbagbo to tomo bi o ko ba ti ni igbala eyi ni ohun akoko ti oni lati se oni lati so fun Olorun wipe o fe ni igbala bi o ko ba ti ni isodi mimo o ye ki o so fun Olorun bi o ba ni idaniloju pe o ti ni igbala wipe o fe ni isodi mimo ti a fi fo okan re mo ti o si funfun laolao bi ojo didi bi o ba si mo wepe o ti ni agbara o ti ni isodi mimo o ye ki o gbadura ki a le fun o ni agbara emi mimo ki o ri wepe eko ihin rere ti a ti fi le olowo o di mu titi a o fi ri Jesu olowo ati olugbala wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Eje ki agbadura Olorun alaanu adupe wepe etun pa wa mara loni adupe wepe ani anfani lati wa siwaju yin lati ko oro Olorun lati ko eko ti o le mu wa gbe igbesi aye wa gege bi oro yin adupe fun anfani yi e gba ope ati yin wa loruko Jesu bi ati wa loni anbe yin wo pe ki e tan imole si oro yin ki itumo oro yin ki o le ye wa ki emi Olorun ki o le je ki nkan wonyi ki o ye wa to be ge ti a o fi ma se awon ti o to ni waju yin e la wa loye kẹsẹ̀ kọ́ wa ní ẹ̀kọ́ ìhìnrere bí a ti wá lónìí adúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. Ní ọ̀sẹ̀ tí ó kọjá a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ní orí kẹta. Atika ati ti kọ ẹ̀kọ́ lórí ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Lónìí a ń wo ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje. Jẹ́ kí n kà á sí ọ létí bí ìwọ náà bí o ti ń fojú ba lọ nínú Bíbélì rẹ. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkarùn-ún dé ẹsẹ̀ ìkeje. Nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run: àgbèrè, ìwà èérí, ìfẹ́kùfẹ́, ìfẹ́ búburú àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn. Nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí, ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje tí a ti jọ kà yìí ni a fẹ́ kí ẹ̀kọ́ wa kí ó dúró lé lórí lónìí. Bí a ti sọ ní ẹsẹ̀ ìkarùn-ún, ó ní nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run. Èyí ni a fi pe àkórí ẹ̀kọ́ yìí ní ikú ẹ̀dá àtijọ́ ni. Ẹ̀dá àtijọ́ ni, ikú ẹ̀dá àtijọ́ ni. Kí àwọn ẹsẹ̀ wọ̀nyí kí ó lè yé wa, ẹ jẹ́ kí a tún ran ara wa létí ohun tí a ti kọ́ nínú ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Ó ní ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Níhìn-ín ni Pọ́ọ̀lù Apọ́stélì nípa ìmísí ẹ̀mí Ọlọ́run ni ó ti rán wa létí. Ó ní ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé bí a bá wo èdè tí a lò ní Gíríkì ni tí a fi kọ Bíbélì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ó ń sọ wípé nígbà tí a mọ̀ wípé a ti jí yín dìde pẹ̀lú Kristi, èyí jẹ́ wípé a ti darapọ̀ pẹ̀lú Kristi, a ti faramọ́ Kristi nínú ìjìyà rẹ̀, nínú ìkànmọ́ àgbélébu rẹ̀, àti nínú ikú rẹ̀, àti pẹ̀lú nínú àjínde rẹ̀. Ó ní nígbà tí a ti ní ìrírí ohun tí ó ṣẹlẹ̀ sí Jésù Kristi, nígbà tí a ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, nígbà tí a ti fún wa ní ìrírí ìgbàlà nípa wípé a ti gba ọkàn wa là, a ti dáríjì wá, a ti di ẹ̀dá ọ̀tún. Ẹni tí a sọ wípé a jí dìde pẹ̀lú Kristi, ó jẹ́ ẹ̀dá ọ̀tún. Bíbélì wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. A ti jí dìde pẹ̀lú Kristi. Ó ní nítorí náà kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Níbi tí Kristi gbé wà lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó wá sọ ní ẹsẹ̀ ìkejì wípé kí ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé gbà tí ó ní kí a máa ṣàfẹ́rí, kí a máa lépa, kí a máa fẹ́ àwọn nǹkan tí ń bẹ lókè, báwo la ṣe lè ṣàfẹ́rí, báwo la ṣe lè lépa àwọn nǹkan tí ń bẹ lókè? Èyí jẹ́ wípé kí a máa ronú lórí àwọn nǹkan tí ń bẹ lókè. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, ó jẹ́ ẹni tí ń bẹ lókè. Jésù Kristì olólùfẹ́ ọkàn wa, olùgbàlà wa, kí a máa ronú nípa Jésù Kristì tí ń bẹ lókè nígbà gbogbo. Ẹ̀mí Ọlọ́run tí Ọlọ́run fi kún àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì tí a ti gbàlà, tí a ti sọ di mímọ́, ó ní kí a máa ṣe àfẹ́rí, kí a sì máa ronú àwọn nǹkan wọ̀nyí tí ń bẹ lókè. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ilé wa tí ń bẹ lókè, àwọn èrè tí a ti pèsè fún àwọn aṣẹ́gun tí ń bẹ lókè, ó ní kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Kí a máa ronú wípé Jésù tó dé, kí a máa ronú wípé Jésù Kristì ń padà bọ̀, kí a máa ronú wípé a ó pa wá láradà, kí a máa ronú wípé a ó gbà wá sókè pẹ̀lú àwọn àyànfẹ́, kí a máa ronú ilé ògo, kí a máa ronú àwọn èrè tí Ọlọ́run pèsè sílẹ̀ fún wa, kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kì í ṣe nǹkan tí ń bẹ lé ayé. Ó wá sọ wípé nítorí ẹ̀yin ti kú, èyí jẹ́ wípé a ti kú sí ẹ̀ṣẹ̀, ati iku pelu Jesu Christi ati paramo Jesu ninu iku ati ninu ajinde re o wa so wepe a fi iye wa pamo pelu Christi ninu Olorun e je wepe asumo Olorun to be ge to je wepe ati fi wa pamo ati fi iye wa pamo ninu Christi pelu Christi ninu Olorun o wa so wepe nigba ti Christi eni tin se iye wa yo farahan nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo awon ese merin wonyi ti ati ko ni ose ti o koja won so nipa wese ikini awon nkan tin be loke ese ikeji nkan tin be loke ese iketa Christi ninu Olorun eyi ni na loke Lorun ese ikerin eti o fa on pelu re ninu ogo awon nkan wonyi ni o je ki o ye wa wipe bi ati duro bi eniyan ba duro ke a se apejuwe gege bi eni eleran ara bi a ba duro a o kori si oke ese wa yo wa nile o wa nso pe bi a ti kori si oke ki oju wa ki o wa loke ki okan wa ki o wa loke ki ilepa wa ki o je mo awon nkan to wa loke ati we pe atele se wa nikan ti a fin tele bi a ba wo iye ti atelese wa ko ninu gbogbo ara wa a o ri wipe atelese wa o je kekere ninu gbogbo ara wa o ni bi a tin fi atelese tele ke a je ki o je pe iwon ba atelese yi le a fin tele ke a fi owo dengbere ke a fi mu nkan ti o wa ninu aye ki o je wipe bi a ba ti fun ipe bi olori angeli ba ti fun ipe ti Jesu Christi ti fahan wipe ko si ohun ko ohun ti o le mu wa wa ninu aye yi lai je alabapin ninu ipalarada awon eniyan mimo o wa so fun awe pe bi a ba fe nipin ninu awon nkan wonyi bi a ba fe je ni ti o farahan pelu Christi ninu ogo nigba ti Christi yo farahan oni ani se nkan kan ani oju se kan lati se oni ani pa eya ara wa run eyi ti nbe le aye lati ese ikarun mo ro pe o ye ko ye wa ju be lo nisinsiyi o so fun a wi pe iro wa ife wa ilepa wa o ta n saferi o ye ko je nkan to wa loke oni bi a o ba se yi ti a o si mu inu Olorun dun oni ani lati se nkan kan si awon eya ara wa ti n be le aye nitori na e ma pa eya ara yin run ti n be le aye ki a se apejuwe ki oro yi ki o le ye wa dara dara bi abatimo agbe ti a si mo ise ti agbe nse ti oye ise agbe ti o si ye wa dara dara a o ri wi pe bi agbe ki o to gbin nkan bi o ba ti de oko a koko pa gbogbo awon koriko ti o wa ninu igbo ti o wa lori ile yo pa won run ki lo de o n se bẹẹ ki o ba le gbin awon eso daradara ki o ba le je wipe awon nkan to fe gbin ko ni si awon nkan to ti wu lori ile yi tele tele ti yo le di lowo ari wipe bi okunrin yi ti o je agbe bi o ba ti ge gbogbo koriko ti o ti fa won tuti gbongbo ti gbongbo a ko won si apa kan a jo won nina gba to ba ti jo won nina a wa se gbogbo nkan to ye ko se lori ile yi a si be sini gbin boya oka boya ewa boya iresi boya gbagoda boya isu onkan to ba fe gbin gege bi eso eyi ti a le je senu yo gbin won sile nje bi a ba ti gbin nkan yi se agbe a wa kawo gbera ko ni de oko mo a so wipe ohun ti gbin awon ewebe ohun ti gbin awon irugbin nitori be ko si se mo bi a ba mo ise agbe daradara a o ri wipe lojoojumo ni agbe yo ma pada de oko yi bi agbe ti n lo kaakiri a to ba ri awon epo a to ma fa won tu bi o ba ri awon nkan miran to fe jeyo to ri wipe o le di idagbasoke oka tabi irugbin re lowo a ma fa won tu ki lo n se o n pa awon nkan wonyi run ti o le di awon irugbin re ti o le di won lowo je ki a mu wa si iwa ti wa gege bi onigbagbo ki a to mo Jesu okan wa o dabi ile ile ti a ko ro ile to je wipe opolopo orisirisi nkan lo hu nibe agbere hu jade iwa omuti hu jade iwa ole hu jade iwa eri hu jade ijanko aso kama nodi ka so wipe ani enikan ti a o ni ki ifekufe nko ati opolopo nkan miran bi oju kokoro bi borisha awon nkan won yi lo nku jade ojo ti aba jesu pade ojo yi ni a se bi agbe tin se ni abere si nimu ada oro olorun ida oro olorun ni an ke gbogbo nkan won yi kuro ni a ronupo ada ni an fa awon jo se apa kan ni an bebe we pe ki ina emi mimo ki o wa jo awon nkan won yi bi a tin ronupo ada ti a tin gba awon nkan won yi ti gbogbo be ni an so fun olorun wi pe ki jesu christi omo olorun ki o wa si inu aye wa be ni an gbin oro olorun gege bi agbe tin gbin oka be ni an gbin sinu o kan aya wa nje nigbati a wa ti di atunbi nigbati a ti mo jesu se eyi wa je we pe awon nkan ti a ti parun tele tele a o tun ni se nkan kan nipa won e ni paul apostle bi so fun a we pe gege bi eni ti o gbon gege bi eni ti ko fe ki awon nkan won yi ki o tun jeyo ni igbese aye wa o ni a ni ojuse kan lati se e ma pa eya ara yin ti nbele aye e ma pa won run e ni a fi fe wo nkan meje pataki ninu eko ti an ko loni ikini ara ati eya ara eya re ara ati awon eya re bi abaka nkan won yi nitori na e ma pa eya ara yin ti nbe le aye run eni ti ko ba ni eko ihin rere ti ko mo ohun ti a n so nihin a ma se ni kayefi we pe ewo la tun ri ka ninu bibeli nkan ti a wa ti a mo si eya ara ni apa ese eti enu imu awon gbogbo eya ara bawo ni a se wa n so fun wa nigba naa we pe ki a ma pa eya ara ti n be le aye run ye ki n koko so nkan kan fun o bi eniyan ko ba ni emi olorun ko le mo itumo oro olorun nitori wipe a ko oro olorun lati owo emi olorun lati imisi emi olorun eyi ni o fi je ohun isina ki a gbe bibeli lo ba awon ti ko loye ihin rere bi enikan ba ka eyi o le ro wipe nkan ti olorun so fun ani pe ki a ma ge apa wa sonu ki a ma ge ese wa sonu rara ki se be ohun ti olorun so fun ani hin o n fi ara gba to so wipe ara o n fi we gbongbo ese o n fi we itakun ese ni igbese aye wa o n fi we okunrin ti inu ni ti ko ti iba jesu christi pade o n fi we eyi irugbin ese ti o wa ninu okan olukuluku awon eya ara ti o si n so ni awon nkan ti o n jeyo awon eka igi to n jeyo lati gbongbo ese eyi ni o n pe ni eya ara yin ti n bele aye o si se alaye fun wa o so wipe awon eya ara ti a n toka si ni agbere iwa eri ifekufe ife buburu oju kokoro ti se iborisa ye ki a wo Romu ori kejo ese iketala si bibeli re kiakia Romu ori kejo ese iketala nitori bi eyin ba wa ni ti ara eyin o ku sugbon nipa emi bi eyin ba n pa ise ti ara run eyin o ye ohun kan naa ni emi olorun tun toka si nihin wipe bi a ba wa nipa eni ti ara e je wipe eni ti ko ni emi olorun eni ti ko ti ni iyipada okan bi a ba je iru eniyan be wipe a o ku ki se iku ti ara lo n so o n so nipa iku ti emi wipe a o ya wa ya olorun a o ku wipe sugbon bi a ba n pa awon ise ti ara bi a ba n pa awon agbere bi a ba n pa awon iwa eri ifekufe ife buburu oju kokoro bi a ba n pa won run ti a o je ki won ki o tun gberi ni igbese aye wa wipe yiye ni a o ye ye ki a wo Galatia ori karun lati ese ikokanlelogun Galatia ori karun lati ese ikokanlelogun ikokandinlogun se gafara fun mi nje awon ise ti ara fara han ti se won yi panshaga agbere iwa eri wobia iborisha osho irira eja ilara ibinu aso ishote adamo arankan ipaniyan imoti para irede oru ati iru won ni awon ti mo wi fun yin tele gege bi mo ti wi fun yin tele ri pe awon ti nse nkan ba won ni ki yo jogun ijoba olorun awon oro ti a ka won yi lati gbe kolose ori keta ese karun lese awon ni o je ki o ye wa ede ti bibeli lo nigba ti o pe awon nkan won yi ni eya ara wa ti nbe le aye ti o si so fun wa wi pe ke a ma pa won run ye ke a tun pada si kolose ti a ti n ba bo ori keta ese karun nitori na e ma pa eya ara yin ti nbe le aye run nitori na bi awon agba bi won ba n soro bi won ba fe fi opin si nkan ti won so ti won si fe fi akele ipinu ti won mu lori e ti won tin ba so tele tele won so wi pe nitori na e je wi pe nitori eyi ti a ti so sile nitori eyi ti a ti gbo tele tele nitori eyi ti lagba ya so ti temedu papa ti o fikun nitori na bayi ni nkan ti a o se nigba ti Paul apostle to so wi pe nitori na nitori kini oni nitori wi pe ati jiyin dide pelu Christi lori es ninu ese kini nitori pe o je ilepa okan wa nisisin yi lati ma safari awon kan tin be loke ese ikeji oni nitori eti fe lati ma ronu awon kan tin be loke nitori wi pe e ko ni inu didun si awon kan tin be ninu aye mo oni nitori eyin ti ku ati nitori ati fi yeyin pamọ pelu Christi ninu Olorun nitori wipe en reti ipadabo Jesu Christi lekeji esin reti wipe bi o ba farahan eyin paapa yo farahan pelu re ninu ogo oni nitori na bi abani awon ireti ninu wa nitori na e ma pa awon eya ara yin tin be le aye ke ma pa won run ni ese karun yi ni o daruko awon kan marun ototo ikini agbere ikeji iwa eri iketa ife kufe ikerin ife buburu ikarun oju kokoro yi ni o tun wa so fun wa wi pe ohun ati iborisha okan na ni won je ki a wo won ni ikokan awon ti olorun pa lase fun wa awon ti emi mimo kan dandan gbon fun wa wi pe ani lati parun ani lati mu kuro ni igbesi aye wa ikini o daruko agbere ki akoko duro nihin ki a so nkan kan lati ran ara wa leti wi pe o se dandan lati ma ka oro olorun fun ara wa nitori opolopo ijo lo wa o je mo won ki fe daruko agbere bi won ba ri enikeni to wa su to n daruko agbere ah wọ́n ní èwo ni oníwàásù tún dárúkọ ẹ̀ṣẹ̀ gbajúmọ̀ ní agbèrè àwọn wọn yóò sì ká sí ẹ̀ṣẹ̀ wọ́n rò wípé ìwà gbajúmọ̀ wípé kò sí ẹni tí ó lè ní ọ̀làjú nítòótọ́ tí kò ní nípa nínú agbèrè èyí ni ọlọ́run sọ fún wa wípé kí a má dá wọn lóhùn kí a má gbọ́ ti àwọn aláhesọ tí ó wà níta tí wọ́n rò wípé bí ènìyàn bá ti ń dàgbà wọ́n máa sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè dàgbà tó tójú bọ́ ti ko ni ni ese agbere ni igbesi aye re nitori awon ka si iwa olaju nitori be ibomiran wa to je wipe won ki daruko agbere eyi ni ninu awon ejo eleya meya ti won odro lori kikun eko ihinrere sugbon o se wa laanu lati tun so wipe awon miran wa ti o tile je wipe awon je onihinrere won ma nso nipa igbala won ma nso nipa iriri wepe ki a we ese wa nu sugbon awon wonyi papa won ki fe daruko agbere won si ma nso fun wepe ah oniwaasu lati sora won ma nso wepe oniwaasu to ba n daruko agbere nigba gbogbo ti o ba sora nkan to n daruko to n la gomo lojojumo ni esu papa o le fi nkan be ko lese ko fi gbe esubu nitori be a ma so wi pe awon ki fe daruko agbere nitori nkan elege ni awon ka agbere si sugbon ki a me ki a feti wa si oro olorun ki a gboju kuro ninu agalamasa awon elesin ki a mo wi pe oro olorun o kan dandangbon fun a wi pe ani lati pa eya ara wa tin bele ayerun ikini o daruko agbere je ki a wo bibeli ki a wo bi bibeli papa bi o se menu kan awon nkan wonyi ninu Marko ori keje Marko ori keje lati ese ikokanlelogun nitori lati inu lati inu okan eniyan ni ero buburu ti jade wa panshaga agbere epaniyan do nibe ohun ti Jesu Kristi omo Olorun ti o kokko daruko nihin nigba ti o so wipe ero jade wa lati inu ohun ti o kokko daruko ti o je abayori si ero buburu ton jade yi ohun ni panshaga ati agbere nitori be bi Oluwa olugbala wa bi eni ti o je jagun jagun asegun fun wa bi eni ti o je apere wa pipe bi o ba daruko agbere ti o si nki awon omo ehin re nilo wi pe won ko gbodo lowo si ohun tin je panshaga ati agbere bawo ni o se je wi pe awa ti a je omo lehin re bawo ni a o se fenu menu ti a ko ni daruko ohun ti Jesu Kristi fun rara re ti o daruko ti o si kilo fun awon eniyan ya wo Romu ori kini Romu ori kini ese ikokandinlogbon won kun fun aisododo gbogbo agbere eka oju kokoro aran kan won kun fun ilara ipaniyan ija itanje iwa buburu a fi oro kele banije ohun ti a kokko daruko nihin ki a tun fi yesi daradara o je agbere a n so wi pe ki a sora kini de ti bibeli ti o n daruko agbere nigba gbogbo ti o si n kilo fun awon ti won fe fi ojoba orun sere je edi eredi ti a fi n daruko re ni igba gbogbo ni wi pe o je ohun ti o wopo bi o ba je eni ti o n foju sile bi o ba je eni to mo nkan to n lo ni gboro o ri wi pe iwa agbere o je ohun to wopo ati le ma n ri laarin awon omo kekeke ti won sese n lo si ile eko alakobere a n ri iwa agbere laarin won bi a ba wo awon ti won tun ti dagba tan lojo lori die sugbon ti won o ti to bi omo ogun odun ti won se n lo sile iwe ese agbere o je ohun to bale je o je ohun to wa lowo awon omo kekeke wonyi bi a ti n ri lowo oluko won be la n ri lowo awon akeko bi a ti n ri laarin awon omo kekeke be la n ri laarin awon to dagba ju won lo bi a ti n ri lodo awon eni to kawe be la n ri lodo awon kuruntu ti ko gbo kankan bi a ti n ri laarin ilu be la n ri labule nitori eyi ni olorun fi n tenumo wi pe bi o ti le je ohun to wopo wi pe ohun to le se ni lose ni ohun ti o le ko ijangbon ba eniyan ni ati ohun to le mu idajo olorun ti o le mu wa sori eniyan ni eyi ni bibeli ni o fi n tenumo sugbon o se ni laanu wi pe ki n se lodo awon omo kekeke wonyi nikan ni ese buruku yi lo ti jinle si a tun ri lowo awon ti o tile ti se igbeyawo awon a ma se panshaga won a fi oko ti won sile won a tun ma kaakiri emi o awon miran won a fi iyawo won sile won a tun ma wa awon elomiran won a ma wa won kaakiri won a ni ale nita owo ti won gba won o je ko dele sugbon awon ale to wa nita o ni won na gbogbo owo won fun oni ki a sora o bi awon ese won ti o ti n gbile kan ki a ma je ki awon ese won ki o wa si igbesi aye wa ninu korinti kini ori kefa korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaiso to ki yo jogun ijoba olorun oni abi eyin ko mo we pe orun je ibi mimo ijoba olorun je ibi mimo olorun papa je ibi mimo awon angeli re je mimo bibeli papa je bibeli mimo awon ajogun igbala won lati je mimo oni abi eyin ko mo wi pe awon alaise o to ki yo jogun ijoba olorun oni ki a ma se tan yi je opolopo ni ati fi eko eke ni ati fi tan won je opolopo ni awon woli eke ni won ti tan je o se ni laanu wi pe bi a ba ndaruko woli bi ati ri awon woli awon woli ti igba isinsin yi ti won ma nko ile isin won si eba okun si eti okun awon ni ari wi pe ese agbere ojoba ni igbese aye won ojoba ninu ago won oni ki a ma se tan yi je ki a ma se ro wi pe tori pe woli lo ba o da ese agbere abi panshaga ki o ti ro wi pe ko si nkan kan wi pe idajo olorun ko ni de o ya wa lenu o si se laanu lati so wi pe nigba miran owo bishop lati n ri ese agbere o se ni laanu a owo awon elesin lati n ri ese agbere iru awon be won ma so wi pe ah ko se to mo pe bi olorun ba nsami ese tani o le duro wi pe nitori be olorun lati sanu fun won ni nitori pe ko seni to le wa laye yi ko ma da ese agbere oni ma je ki enikeni ki o tan o je ki a ma se tan yi je ki se awon agbere tabi awon aborisha tabi awon panshaga tabi awon alailera tabi awon tin fi okunrin ba ara won je tabi awon ole tabi awon oloju kokoro tabi awon omoti tabi awon elegan tabi awon aloni lowo gba ni yo jogun ijoba olorun oni ko da wa loju wi pe awon agbere awon panshaga awon tin fi okunrin ba ara won je awon tin fi obirin ba ara won je wi pe awon wonyi ki yo le jogun ijoba olorun ye ki a wo heberu ori ketala ese ikerin ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan ki akete se je alaileri ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan bi a ba nso we pe ki igbeyawo ki o ni ola elomiran itumo ti won ni we pe bi awon ba fe gbeyawo ki ile isin wa ki o se ifilo ki a si so fun tekuteye awon to wa nilu awon to wa loko gbogbo eniyan patagba we pe ki won ki o pese lati wa se ajoyo pelu eni ti n se igbeyawo ki a je ki ilu ati ijo ati oti ati opolopo nkan ki o wa nibe e kon ni bibeli n so ara mi oni ki igbeyawo ki o li ola ki o ni owo laarin gbogbo eniyan ki a mo wi pe igbeyawo o je ohun ti olorun fun ara re ti o pele oni ki a si je ki akete je alaileri duro nibe nje o je mo opolopo igbeyawo ti won se ni awon ilesin kaakiri awon okunrin ati awon obirin wonyi won ti mo ara won tele tele o se se papa ki a fe sona ki o ti loyun o je wi pe iru igbeyawo be ko lola o je wi pe akete won je ileri awon elomiran ti won ti loyun to ti je wi pe ikun ti ga o ti je oyun osu meta merin marun ti a tun so fun wa wi pe ki a tun wa ma se iru isopo be ki a ma se ninu ile isin e je ohun ti o lodi si oro olorun oni nitori awon agbere ati awon panshaga li olorun yo da lejo awon agbere ati panshaga awon li olorun yo da lejo ye ki a lo wo kolose ori keta ese ikarun nitori na e ma pa awon eya ara yin tin bele aye e ma pa won run oni ki a ma je ki agbere ki o wa laarin wa ki a pa run bi a ba so pe ki a pa nkan run ede wa ni yoruba o je ki o ye wa gba ti a ba pa nkan run bi eniyan ba ku ohun ti a ma nse ni pe a ma gbe won si tabi bi a ba pa awon koriko igbe bi a ba ke won lule ohun ti a ma nse ni wepe a ma jo won nina bi a ba pa awon eya ara wonyi bi a ba pa won run agbere bi a ba pa run o je wepe a ti jewo re a ti ko sile a si ti sin a ko je ki agbere ki o gberi ni igbesi aye wa mo bawo ni o se le je wepe bawo la se le pa nkan won yin run ohun ti a le se ni we pe akoko ki a jewo fun Olorun ki a ko sile ki a bebe fun iwenumo ti o wa ninu eje Jesu Christi ki a bebe fun ore ofe pelu igbala Olorun ki o je ti wa ki a ri wi pe a je eni ti o ti ni idariji eni ti o ti ni igbala eni ti o ni alaafia okan wi pe a ti bo ninu ese won yi sugbon ki se be ni kan ohun ti a tun ni lati se ni we pe bi abari ohun kan ti o nfa wa sinu ese agbere ye kin se apejuwe o sese ki o je omobirin ninu ile ti a fi se omo odo ti a ni ki o ma ran iyawo wa lowo omobirin yi bi iyawo ba ti jade boya iyawo lo soja tabi iyawo lo ponmi tabi iyawo lo ki awon obi re tabi o lo sibi kan o sese papa ki o je wo pe iyawo je osise ninu ijo o lo pelu awon osise bẹni eni ti obirin ti a fi se omo odo obirin ta ni ko ma ba o lo soja obirin ta ni ko ma ba iyawo shoshobo obirin ti a ni ko ma ba wa lota ko ma ba wa wanje obirin ti a gba we pe ki o ma ba wa gbalẹ ni obirin yi la ma se bi iyawo si oko omo odo a tun ma se ojure gberegbe bi eni wi pe oun ni iyawo inu ile a di eni to je wi pe a tun ma fa okan okunrin yi okunrin yi papa ti o mo ihin rere okunrin yi ti o je okunrin ti o je olooto si aya re a tun ma wole pelu obirin ti o je wi pe omo odo ni ninu ile oni bi a ba fe pa eya ara wa to wa ninu aye bi a ba fe parun ohun kini tani lati kokko se ni wo pe ki a so fun omo odo yi omobirin yi pe ko keru e wi pe ko ma lo sile awon obi e o se se ki yawo ma mo ki lo nsele ki yawo ma so pe ah ta lo ma ba mi shoshobo bi a ba le omobirin lo ta lo ma ba mi gbonje bi a ba le omobirin lo wa so fun pe ijo bi a ba fe de ijoba olorun bi a ba fe fi ijoba olorun sereje bi a ba fe ki obo le ki wa ni ojo idajo bi a ba fe ki nkan ki o ya wa lenu je ki obirin je ko omobirin ki o lo ki n ba le ni anfani lati mo olorun ti mo nsin nitori be lati pa awon eya ara wa tin be ninu aye run ohun tani lati se niyi tabi o sese nibi ise ki obirin kan ki o je pe bi a ba ti ni akoko die nibi ise a wa joko sori table wa bi a ba fe jeun a so pe ah e ra onje fun mi ni o e sanu fun mi ni o e se bayi ni o wa so ah mo ti ni yawo ani ko se nkan kan bo ni yawo nko o le je yawo keji bo ti e je keta bo ti e je kerin ohun oko o le je keta o le je kerin bi o ba fe ka jo gbe ninu ile emi pelu iyawo emi pelu iyale o le gba ile fun mi nita iwo lo ma ja nkan yi ko lorun e lo ma sa fun esu nitori esu lo joko ti e esu lo wa ni pako e to fe ti o lo sorun apadi iwo lo ma sa wi pe o ti o iyawo kan ti to mi o nitori be mi o fe agbere tabi panshaga o si sese awon elomiran won lo ma wo fíìmù nígboro wọn máa lọ sílé sinimá ilé sinimá tí wọn ń lọ yìí tàbí ẹ̀rọ amóhùnmáwòrán tí a ń pè ní tẹlifíṣàn tí wọn ń wò òun ló ń jẹ́ kí ìròkurò kí ó máa wá sọ́kàn wọn nǹkan tó ní láti ṣe láti fi já nǹkan wọ̀nyí kúrò ní wípé tí o bá fẹ́ pa ẹ̀yà ara tí ń bẹ lé ayé run kí o gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí kí o má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí o wá sí ìgbésí ayé rẹ ẹlòmíràn ó ṣeé ṣe kí o sọ wípé ibi tí òun ti ní wàhálà jù ni wípé bí òun bá wà ní inú ọkọ̀ èrò tàbí bí òun bá ń lọ ní ìgboro bí òun bá rí àwọn ọmọbìnrin kan tí ó jẹ́ wípé bí wọ́n ti wọṣọ gbogbo ara wọn ni wọ́n fi sílẹ̀ àwọn nǹkan wọ̀nyí sì máa mú ìdánwò wá sí ọkàn òun wípé kí ni ènìyàn lè ṣe nígbà tí a sọ wípé kí a pa àwọn ẹ̀yà ara wa ti ń bẹ lé ayé kí a pa wọ́n run kí ni a lè ṣe nírú ìgbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ kí ó yé wa nínú Jobu orí kọkànlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní èmi ti bá ojú mi dá májẹ̀mú ǹjẹ́ èmi ó ha ṣe tẹjúmọ́ wúndíá ẹni tí ó bá fẹ́ fi ìjọba Ọlọ́run ṣeré jẹ ẹni tí ó bá fẹ́ lọ ní àkókò ìpalárada àwọn ènìyàn mímọ́ ní àkókò tí a ó gba àwọn àyànfẹ́ sókè ó ní irú ẹni bẹ́ẹ̀ tí kò fẹ́ kí àgbèrè tàbí ìwàkiwà nínú ayé yìí tí kò fẹ́ kí ó jọba ní ìgbésí ayé òun ó ní oní láti bá ojú rẹ̀ dá májẹ̀mú èyí ni Ọlọ́run fi ṣe wá ní olóríire wípé a ní nǹkan tí a ń pè ní ìpéǹpéjú bí o bá rí nǹkan ti ori wipe nkan wonyi o le mu nkan miran wa si okan re wa diju e wa je ki ipe ipeju e ki o pajude ki o ma ba ri awon nkan ti o mu osina awon nkan ti yo mu ki okan re ki o fa si ife ku fe Job lo so wipe emi ti ba oju mi damaje mu nje emi o ha se tejumo wundia je ki nbi oni beere kan se nkan ti mo ka fun o yi se o wa fun awon ti o ti igbeyawo awon ti o ti loko rara se mo we pe Job o je eni to ti niyawo o je eni ti o ti bimo o si mo nkan ti o sele si awon omo re sugbon iyawo si wa laaye o ni sugbon sibe sibe idanwo ma nde bi on ba ri awon wundia bi on ba tejumo won wipe bi on ba tejumo won o seese ki awon nkan miran ti olorun ko fe ki o tun jeyo ni igbesi aye ohun eni o fi so wipe ohun da maje mu pelu oju ohun wipe ki ohun ki o ma se tejumo wundia awon wundia ti ani ni akoko ni igba ti wo yi awon obirin ti ani ni akoko ti wo yi ti won ki wo sokanle awon ti o je wipe bi won ba joko aso won afo soke bi aba sora bi aba lo wo bi ti o ye ki awo a o ma ri ihoho won oni nitori be iwo ti o fe fi ijoba orun sere je iwo ni oni lati da maje mu pelu oju re wipe bi awon wonyi ti won ko ma sowo awon wonyi ti won ko lolorun awon wonyi ti won ko mo bi a se toju ara eni bi won ba joko nitosi re bi won ba duro nitosi re tabi won wa nibi kibi ti won si fe je okunfa tabi won fe je idewo idanwo fun o iwo ni o lati ba oju re ati okan re damaje mu wipe oni lo sinu ese je ki a pada si kolose ori keta ese karun nitori na e ma pa awon eyara yin tin bele aye e ma pa won run igba miran o sese ki o je awon iwe ti ati ya awon obirin to wa ni ho ti a ya won si awon miran won ma tan ara won je won a gbe iru iwe be won a gbe lowo won a ma wo awon aworan ti o fa okan eni sinu ese bi elomiran ba nbo ti o je arakunrin bi elomiran ba nbo ti o je arabinrin won a sare pa iwe na de ta lo ntan je afoju to diju to ni ohun oriran nigba ti ohun diju gba to laju le ta lori awa ti a tan ara wa je ti a n wo awon obirin ihoho awa ti a tan ara wa je ti a tun lo n gbe awon aworan aworan ti o dara aworan boya ri ninu iwe kan ti won ta boya ri ninu awon iwe iroyin ti a tun lo n wo nkan won yi ti okan wa ti o n kuro lodo olorun bi a ba fe fi ijoba olorun sere je o so fun awe pe ke mu awon nkan won yi kuro ni igbesi aye wa ati iwa iri iwa iri iwa obun oro ti ko dara a ma n ri eyin obirin e tete sile ni ibi ti e ti lo n dirun bi o ba je pe ibi idirun awon ti o wa ninu aye ni ti o so fun arabinrin o pe arabinrin ran mi lowo lati wa ba mi dirun ti o je pe o lo sibi ti won ti n dirun ninu aye wa ri we pe oro ko bakun gbe oro ti ko dara iwa oro eri oro nipa nkan asiri laarin okunrin ati obirin won ma ma so nibe awon adirun awon ti o n diri won yi won si ma sefe won ma se won ma drenin won ma dapara wipe e bayi bayi bayi bayi iwo ti o so pe o je omo olorun bi o ba n joko si iru ibi be o mo wipe o le je ki nkan miran ki o wonu okan re tabi iwo ti o je okunrin ti o lo gerun ibi ti o ti n gerun ni awon ti won n gerun won ma sosokuso won ma dapara won ma so nkan miran ti ko dara tabi o seese nidi ayo nidi emu nidi oti nidi ludo ni won ma ti n so awon nkan won yi ti ko dara fun eti onigbagbo lati gbo eni a fi n so fun awe pe ki a pa nkan won yi run ki a mu won kuro ni igbesi aye wa ki a ma tile debe o ni ife kufe ife kufe gba ti o ba ri alata loja iwo onile lona iwo ti o ti je eni to gbe iyawo sile ti o tun lo fo okan leke tan pe e ba o lo se ri nbe ba o le o mo pe ife kufe niyen iwo ti o je wipe eni ti o n gbe ninu ile pelu e ti o je obirin ni to to lo so pe ni to o je ara ile mi ara ile e to tun lo n ye pata e wo nigba ti iyawo e sun o ri wipe nkan mi ti n wa sinu okan e iyen na n pe ni ife kufe ati ife buburu eyi to ma je ki eniyan ki o jade o agomokanla lu okunrin tun jade nle mbo lo nlo iyawo wa nle omo wa nle o tun jade la.

ohun àwọn ọmọ aláìgbọràn nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí. Ó ń sọ fún wa ní apá kejì ìwàásù wa nínú ẹ̀kọ́ wa lónìí, àwọn ìdí tí a ní láti pa wọ́n run, àwọn ìdí tí a ní láti pa àwọn ẹ̀yà ara wa tí ó ń bẹ̀lé ayé tí a ní láti pa wọ́n run. Ó ní nítorí ìbínú Ọlọ́run ó ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. Ìdí kan pàtàkì ni wípé ìdájọ́ Ọlọ́run, ìbínú Ọlọ́run ó ń bọ̀ sórí àwọn ẹlẹ́ṣẹ̀. Kí a wo Rómù orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún. Nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwàbí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn, àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe bẹ́ni wípé wọn kò mọ òtítọ́, a sì ti fi ẹ̀kọ́ ìhìnrere kọ́ wọn. Ìgbà mìíràn tí wọ́n bá ń ṣe nǹkan tí ó jẹ́ wípé kò dára, kò bọ́ sí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa sọ pé àwọn ò mọ̀ ni, ó sì mọ̀ o, ẹ̀mí Ọlọ́run sì ń kìlọ̀ fún, ó sì ti kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní àwọn tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀, ó ní irú àwọn bẹ́ẹ̀ ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn. Nínú ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ ìkẹjọ, ìfihàn orí 21 ẹsẹ̀ kẹjọ, ṣùgbọ́n àwọn ojo àwọn àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti súlfúrù jó. Èyí ni ikú kejì. Ó ń sọ fún wa wípé ìyà ayérayé, ìyà àìlópin ó ń bẹ fún àwọn ènìyàn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀. Èyí ni ó fi yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀, èyí ni ó fi yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. A kò fẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó ní ipá, kí ó ní ìpín nínú ìgbésí ayé wa. A ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wá mọ́. A ń fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé wa. O ti rí ọ̀rọ̀ Ọlọ́run lónìí, o ti rí ẹ̀kọ́ ìhìnrere, o ti rí ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ. Ohun tí ó kù fún ọ ni pé kí o lọ bá Ọlọ́run sọ̀rọ̀, kí ó ní kí Ọlọ́run kí ó fún ọ lágbára láti lè pa àwọn ẹ̀yà ara tí ń bẹ nínú ayé run, láti lè pa àgbèrè run, láti lè pa ẹ̀wà irí run, láti pa ìfẹ́kùfẹ́ run, láti pa ẹ̀wà búburú run, láti pa ojú kòkòrò, láti pa àrùn. Dìde kí o sọ fún Ọlọ́run, dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀. Bí a bá ti gba ọkàn rẹ là, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ tí ó fi jólóòtọ́ sí ẹ̀kọ́ ìhìnrere. Bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fi máa gbé ní òdodo, ní ìwà mímọ́, ní ìwà bí Ọlọ́run lé ọjọ́ ayé rẹ gbogbo, yálà ní ìkọ̀kọ̀, yálà ní gbangba, yálà níbi tí àwọn ènìyàn wà, yálà níbi tí àwọn ènìyàn kò sí, yálà níbi tí àwọn onígbàgbọ́ mìíràn tí wọ́n ti lè rí ọ, yálà níbi tí àwọn ẹlòmíràn kò ti lè rí ọ. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jólóòtọ́, o fẹ́ pa ẹ̀kọ́ yìí mọ́, o fẹ́ pa àwọn ẹ̀yà ara tí ń bẹ̀lé ayé, o fẹ́ pa wọ́n run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Dìde kí o sọ fún Ọlọ́run, má jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́, má jẹ́ kí ẹnikẹ́ni kí ó tún pè ọ sí ìpàdé kan lẹ́yìn ìsìn, má jẹ́ kí ohunkóhun kí ó gba àdúrà lọ́wọ́ rẹ. Dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀, kí o sọ fún Ọlọ́run kí o gbàdúrà títí ó fi gbàdúrà àgbáyọrí, títí ó fi ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní ọkàn láti pa gbogbo nǹkan wọ̀nyí run ní ìgbésí ayé rẹ. Ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ oníwà mímọ́ olóòótọ́ títí di ọjọ́ ìkẹyìn, títí ìpè yóò fi dún tí a ó fi pa àwọn ènìyàn mímọ́ láradà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o fẹ́ máa gbé ìgbésí ayé òdodo, o sì ń fẹ́ láti gbé ìgbésí ayé tí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Sọ fún Ọlọ́run wípé kí o fún ọ lóore ọ̀fẹ́. Ó ṣeéṣe kí àwọn ènìyàn kí ó máa rò wípé o jẹ́ ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n ìwà rẹ ń kọ́, ìrìn rẹ ń kọ́, àwọn nǹkan tí o ń ṣe ń kọ́. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run láti ìsinsìnyí lọ títí Jésù yóò fi dé

0: Malaki, orí ìkíní, ọ̀rọ̀ ìmọ̀, ọ̀rọ̀ Olúwa sí Ísírẹ́lì nípa ọwọ́ Malaki. Èmi ti fẹ́ yín ni Olúwa wí, ṣùgbọ́n ẹ̀yin wí pé, nínú kí ni ó fẹ́ wa? Arákùnrin Jákọ́bù kì í Ésáù ṣe, ni Olúwa wí. Bẹ́ẹ̀ ni èmi ṣàfẹ́ Jákọ́bù, mo sì kórìíra Ésáù, mo sì sọ àwọn òkè ńlá rẹ̀ àti ilẹ̀ níní rẹ̀ di aporo fún àwọn dragoni àginjù. Nítorí Édòmù wí pé, àrùn wa tán, ṣùgbọ́n àwọ̀ padà a sì kọ́ ibùgbé ahoro wọn ni. Báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, wọn ó kọ́ ṣùgbọ́n èmi ó wo lulẹ̀, wọn ó sì pè wọ́n ní agbègbè ìwà búburú àti àwọn ènìyàn tí Olúwa ní ìkanú sí títí láé. Ojú yín ó sì rí, ẹ̀yin ó sì wí pé, a ó gbé Olúwa ga láti òkè agbègbè Ísírẹ́lì wá, ọmọ a máa bọlá fún baba àti ọmọ ọ̀dọ̀ fún Olúwa rẹ̀. Ǹjẹ́ bí èmi bá ṣe baba, ọlá mi á dà, bí èmi bá sì ṣe Olúwa, ẹ̀rù mi á dà, ni Olúwa àwọn ọmọ ogun wí fún yín. Ẹ̀yin àlùfáà ti ń gan orúkọ mi. Ẹ̀yin sì ń wí pé, nínú kí ni àwa fi kẹ́gàn orúkọ rẹ? Ẹ̀yin fi àkàrà àìmọ́ rúbọ lórí pẹpẹ mi. Ẹ̀yin sì wí pé, nínú kí ni àwa ti sọ ọ́ di àìmọ́? Nínú èyí tí ẹ̀yin wí pé, tábìlì Olúwa di ohun ẹ̀gàn. Bí ẹ̀yin bá sì fi èyí tí ojú rẹ fọ́ rúbọ, ibìkọ́ èyí ni. Bí ẹ̀yin bá sì fi amọ́kùn àti olókùnrù rúbọ, ibìkọ́ èyí ni. Mú un tọ baálẹ̀ rẹ lọ ní ìsinsìnyìí, inú rẹ yóò adùn sí ọ, tàbí yóò akà ọ sí, ni Olúwa àwọn ọmọ ogun wí. Ǹjẹ́ ní ìsinsìnyìí, mo bẹ̀ yín, ẹ bẹ Ọlọ́run kí ó ba lè ṣe ojú rere sí wa, láti ọwọ́ yín ni èyí ti wá. Òun àkà yín sí, ni Olúwa àwọn ọmọ ogun wí. Ta sì ni nínú yín, tí yóò ṣe ilẹ̀kùn, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò dá iná asán lórí pẹpẹ mi mọ́. Èmi kò ní inú dídùn sí yín, ni Olúwa àwọn ọmọ ogun wí. Bẹ́ẹ̀ ni èmi kì yóò gba ọrẹ kan lọ́wọ́ yín. Nítorí láti ìlà ọrùn títí ó sì fi dé ìwọ rẹ̀, orúkọ mi yóò tóbi láàrin àwọn kèfèrí. Níbi gbogbo ni a ó sì fi tùràrí jóná sí orúkọ mi, pẹ̀lú ọrẹ mímọ́. Nítorí orúkọ mi ó tóbi láàrin àwọn kèfèrí, ni Olúwa àwọn ọmọ ogun wí. Nítorí ẹ̀yin ti sọ ọ́ di àìmọ́, nínú èyí tí ẹ wí pé, tábìlì Olúwa di àìmọ́, àti èso rẹ̀, àní oúnjẹ rẹ̀ ni ohun ẹ̀gàn. Ẹ̀yin ń wí pẹ̀lú pé, wò ó, agara kí ni èyí? Ẹ̀yin ṣítímù sí i, ni Olúwa àwọn ọmọ ogun wí. Ẹ̀yin sì mú èyí tí ó ya àti arọ àti olókùnrùn wá. Báyìí ni ẹ̀yin mú ọrẹ wá. Èmi ò àgbà èyí lọ́wọ́ yín, ni Olúwa wí. Ṣùgbọ́n ìfibú ni fún ẹlẹ̀tàn náà tí ó ní akọ nínú ọ̀wọ́ ẹran rẹ̀, tí ó sì ṣe ìlérí, tí ó sì fi ohun àbùkù rúbọ sí Olúwa. Nítorí ọba ńlá li èmi, ni Olúwa àwọn ọmọ ogun wí. Ẹ̀rù sì ni orúkọ mi láàrin àwọn kèfèrí.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún ìyè ànípẹ̀kun. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristì Olúwa, olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀, bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ alábápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn lè ràn wá lọ́wọ́ dé. A dúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá. Láti ìgbà tí a ti gbàgbọ́, láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ àràbarà ní ìgbésí ayé wa. Bàbá ẹ kò ṣẹ́ wípé ẹ pa wá mọ́, wipe ento wa wipe ani idakoro ninu okan wa wipe Jesu Christi je ti wa egba pe atiyin wa ni oruko Jesu nje odun tuntun la tun bo si yi odun tuntun lati sin Oluwa odun tuntun lati ka oro Olorun odun tuntun lati je alaba pin si waju si ninu ibukun atorun wa odun tuntun lati le gbekele yin ju be lo odun tuntun lati mo wipe eyin sesho lori wa an bebe wipe ninu odun tuntun yi igbagbo wa yo rekoja igbagbo ti odun ti o koja ibukun ti o ma dale wa lori yo rekoja awon ibukun ti odun ti o koja ati isimi ifokan bale ti o ni ninu yin yo rekoja ti odun ti o koja an be yin wipe ninu odun yi ni ojojo e o ma je ki okan wa ki o ma simi leyin ki o ma feran yin si ki o ma gbagbo si ki o ma gbadura si ki o si ma ri ibukun ju be lo si waju ati si waju loruko Jesu loni e ba wa soro loni e pa wa mora loni e ko wa loni e je ki ife wa ki o fese mule ju be lo loni e je ki igbagbo wa ki o dagba ju be lo adupe wepe e ti gbo e se wa loju ti emi ke ba le ri awon ti e ti pese fun wa ninu oro yin loni adupe wepe e ti gbo ni oruko Jesu Christi Oluwa wa adupe lowo Olorun wipe o je ki a wa laaye loni gege bi o ti mo oni ni isin akoko wa ninu odun titun papa isin ti isoji ki a le ba Olorun da majemu ki a le gbadura si Olorun ki a le fi igbesi aye wa le Olorun lowo ninu odun titun yi ohun ti Olorun fe ba wa soro loni lori re ni Oluwa Oluso agutan wa Oluwa Oluso agutan wa eyi ni Oluwa ti se Oluso agutan wa ko si ohun ti o fini lokan bale ninu aye ti a wa yi ju imo wipe Jesu Christi o je olugbala ati Oluso agutan wa an wo orin Dafidi ori ketalelogun orin Dafidi ori ketalelogun ninu orin Dafidi yi ni a ti ri itoju ibukun ipese ipamo idakoro ti Olorun fun awon omo ti re o sese gba ti a pe orin Dafidi ori ketalelogun o sese ki a ri awon ti o mo orin Dafidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wipe ki eniyan mo orin Dafidi yi lai mo Oluso agutan ti a n soro nipa re ninu orin Dafidi na o si sese ewe wipe ki awon elomiran ki won ki o mo Oluso agutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi Oluwa won sugbon lai mo awon ipese ati ibukun ti a ti pese sile fun awon omo Olorun ninu orin Saamu yi o ran mi leti itan kan ti mo ka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni a ti ri agbedegbeyo ti o le ka orin Dafidi ori iketalelogun a wa pe eni yi we pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo Oluwa eni ti o wa ninu Kristi agbedegbeyo yi ti o dabi akede sugbon ti o je wipe o kan mo orin Dafidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wipe afi bi o na ba le ka bi o n ba ka tan eni yi ti o je omo Olorun ti o ti pe ninu Jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu Jesu Kristi sugbon ti o ti ri wipe Jesu to gege bi Oluwa gege bi olugbala gege bi Oluso agutan o gba wipe ohun o ka orin Dafidi yi pelu leyin igba ti eni yi ti o ba ka tan bi eni yi ti dide be ni o bere orin David yi ti o be sni ka o si ka dara dara ti o je wi pe nigba ti o ka tan gbogbo awon eniyan won be sni patewo fun won ho ye nitori wi pe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo oluwa eni ti o mo oluso agutan eni ti o mo jesu eni ti jesu ti marin lojo ojo eni ti o ni dakoro ninu olorun eni yi o dide duro lati ka orin david yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo njade loju awon ti o gbo orin david lenu eni yi be ni won be sini mu nkan nuju won jade ko si eni ti ko sunkun lojo na nitori wipe won mo wipe eni ti nka bi o ti nka be ni o ndun ki lokan won be ni o nje ki won mo Jesu Christi be ni o nje ki won mo Oluso Agutan ati Oluwa ju be lo ni eyin ore yin nigba ti eni yi ka tan ti awon eniyan sunkun ti won nu omi je kuro le oju won be ni eni ti o kokko ka orin David yi be ni o wa si odo eni ti o mo Olorun wipe ohun ri iyato nitori wipe ohun mo orin David lai mo olugbala wipe iyato ti o wa ni ti onigbagbo ti o ka orin David ni pe o mo Oluwa o tun mo oro Oluwa o mo Oluwa o mo anu Oluwa o mo Oluwa o mo itoni Oluwa o mo Oluwa o mo isimi ti o wa ninu Jesu Christi o mo Oluwa o mo ibukun atorun wa o mo Oluwa o mo alaafia ti o wa ninu wipe ati di atunbi iyato ni yi o sese ki a ri eni ti o mo orin David ori ketalelogun sugbon ti ko mo Jesu Christi ti a n soro nipa re o si sese ki a ri eni ti o mo Jesu Christi sugbon ti ko mo kini jijin kini giga ibu ati fife anu Olorun ati ipese Olorun ti a pamo fun wa ninu orin David yi adura mi ni wo pe bi a ti n keko ninu re loni wi pe Olorun yo se wa loju Olorun yo fowo to wa le okan wi pe eru kankan ko ni si ninu okan wa bi a ti wo ipese ati o ri biribi ti Olorun ti lana sile fun awon ajogun igbala o ye ki a mo olugbala bawo ni a se le mo olugbala ki a mo ni Oluwa gege bi Oluso Agutan wa ki a wa na ki o le so wi pe Oluwa li Oluso Agutan mi emi ki yo se alaini bawo ni a se le mo gege bi olugbala iwe mi mo je ki o ye wa gege bi a se le mo bi Oluso Agutan wa ninu Peteru kini ori keji lati ese ikerin lelogun de ike dogmon eni ti o nti kara re fi ara re ru ese wa lori igi pe ki awa ki o le di oku si ese ki a si di aye si ododo nipa ina eni ti a mu yin larada nitori eyin ti n sako lo bi agutan sugbon nisisiyi eyin pada si odo Oluso Agutan ati bishobu okan yin nihin ni a je ko ye wa yekeyeke bi a se le mo Oluwa gege bi Oluso Agutan wa o so nipa wipe o fi ara re rubo fun ese wa o so nipa wipe o ku lori igi lori agbelebo o so nipa wipe gege bi o ti ku fun wa awa paapa adi oku si ese adi aye si ododo o wa n so fun wa ni ese karun din logbon wipe nitori tele ati sakulo gege bi agutan ti o sonu sugbon o ni nisisiyi nipa ironu po ada nipa igbagbo ninu Jesu Christi nipa jijewo ese wa ati kiko won sile nipa riro mo agbelebo Jesu Christi nipa wiwe ninu eje Jesu Christi pelu igbagbo wipe ati di eni ti a dani ide eni ti a dariji ati di agutan ninu agbo ati wipe nisisiyi ati pada si odo Oluso Agutan ati bishobu okan wa nihi ni oye wa bi ase di omo olorun bi ase nko ese sile bi ase nje wa awon ese won yi bi ase nro mo Jesu Christi lati wo ese wa nu nitori wi pe eje Jesu Christi omo re ni o nwe wa nu kuro ninu ese gbogbo nitori be bi abamo yi gege bi iriri bi abani eyi gege bi iriri igbala iriri atunbi o je wi pe aje ti olorun ki se gbogbo eni tin lo si lesi ni an pe ni omo leyin Jesu ki se gbogbo eni tin ka bibeli ni o mo eni ti o ko bibeli ki se gbogbo eni ti o wa ninu agbo ni o ni oluwa gege bi oluso agutan re kiki awon ti ati dariji kiki awon ti ati wo ese won na kiki awon ti o ni eri yi ninu okan won wi pe Jesu ti so won dominira kuro ninu ese awon ni won mo Jesu gege bi olugbala mo so le kan wi pe ikan ni ke amo olugbala ikeji ni ke amo itoni itoju ipese ati ibokun ti o je ti wa nitori wi pe amo Jesu gege bi olugbala wa bi abawo orin Dafidi yi daradara bi abasika ni akaye a o ri awon ipese ati itoni ati itoju ti olorun pese fun awon ti won mo Jesu gege bi oluwa ati olugbala bawo ni a se le ni imo ti o to ninu orin Dafidi yi ye ke wo owe ewe owe ori kerin ese ogun ati ese ikokan le logun omo mi peti si oro mi deti re sile si oro mi omo mi peti si oro mi bawo ni a se ma mo omo dara dara omo rere ninu ile omo to keko to gbeko ninu ile nigba miran bi abamba omode soro bi omode yi bi o ba fi wa sile ni iduro ni bi ti a tin ba soro ti o be si ni se nkan miran ti o be si ni ba awon elomiran soro a ma so wi pe iru omode wo ni yi se o mo wi pe baba n ba o soro ni bi awa papa bi a ba je eni ti o somo ebi yi bi a ba ri iru omo be a ma n fowo to omo be wi pe omo daadaa ki se be duro titi baba fi soro tan to fi peti si ohun to n so wi pe leyin naa ni o le kuro nigba ti baba tabi iya ba ti soro tan bakan naa ni awa ti a pe olorun ni baba wa awa ti a mo wi pe oro olorun je ti wa awa ti a ti di atunbi awa ti a n wa si ile isin ko ye ki o je asa laarin wa wi pe bi a ba n gbo iwaasu ko ye ki o je asa laarin wa wi pe bi a ba n soro olorun ki a ma le feti sile awon elomiran o ti je asa won wi pe bi a ba ti n ka bibeli ni won o dide lati lo si ile ilosi lati lo gbonse awon elomiran bi a ba n soro olorun ati feti sile o de ti fun won wọn máa bá ara wọn sọ̀rọ̀ àwọn ẹlòmíràn wọn máa fọwọ́ tó ara wọn àwọn ẹlòmíràn wọn tún máa ní ìpàdé ìdákọ́ńkọ́ nínú ilé ìsìn nígbà tí ìwàásù ń lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ọmọ mi bí a bá sọ wípé ajẹ́ ti ọlọ́run ó ní kí a fetí sí ọ̀rọ̀ ọlọ́run kí a dẹ ti ìwà sílẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ nínú ẹsẹ̀ ìkọkànlélógún má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò lé ojú rẹ̀ pa wọn mọ lí àárín àyà rẹ pa wọn mọ lí àárín àyà rẹ àwa tí a mọ èdè bíbélì ó yé wa bí a bá sọ wípé kí a pa nǹkan mọ ní àárín àyà wa ó jẹ wípé kí a má fi ṣeré ó jẹ wípé kí a tọjú rẹ kí a má jẹ kí ohunkóhun kí ó gba ọrọ yìí kúrò nínú ọkàn wa jẹ kí a lọ sí orin Dáfídì nísinsìnyí orin Dáfídì láti orí kẹtàlélógún ó ní olúwa bí olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní níhìn Dáfídì fún ara rẹ̀ tí ó ń sọ nípa olùṣọ́ àgùntàn òun pàápàá ti jẹ́ adaran tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun pàápàá ti jẹ́ olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ ohun tí ó ń sọ ó ní ìrírí nípa rẹ̀ ohun tí Dáfídì ń sọ níhìn ó jẹ́ ohun tí ó yé ohun tí ó ní ìrírí o ti on pa pa ti o ti je alabapin nitori pe o je oluso agotan fun ara re tele tele worin dapidi ori kejile logorin orin dapidi sigafa fun mi ori keji din ni ogorin lati ese adorin de ese kokan le la adorin o si yan dapidi iranse re o si mu kuro lati inu agbo agotan wa lati ma to awon lati ma to awon agotan leyin ti o tobi fun oyun o mu lati bo Jacobu eniyan re ati Israeli ile ini re nihin ni a so fun wa ise ti Dafidi se tele tele Dafidi mo nipa agotan o mo nipa wipe ke a ma daran ke a ma toju won ke a ma bo won ke a ma daabo bo won ke a gba won lowo ikekun ati wipe ki awon eranko buburu ti o le wa lati da agboru ki a le daabo bo awon agotan lowo awon eranko buburu wonyi sugbon Dafidi mo ju be lo o mo wipe bi ohun ti je oluso agotan tele tele lori agbo eran be gege ni oluwa je oluso agotan fun ohun eni o fun wa ni eri wipe o je eni ti o ni iriri o je eni ti o mo oluwa bi a ba so nipa wipe ke a mo oluwa a mo wipe o ni idani loju idariji ese o ni idani loju wipe ati we ohun mo bi o ba ti je eni ti o ka ori Dafidi ori kejile logbon o ri iriri igbala iriri sodomo iriri atunbi ti Dafidi ti o ni ke se be nikan nigbati o fa seyin nipa aigboran nipa ese bi o ba ka orin Dafidi ori kokan le la dota ori nigbati o nbebe fun anu fun iwenomo fun idariji fun ayo igbala lati pada wa sinu okan ohun o ri wipe o je eni ti o mo Olorun eyi ni o fi ro Olorun lati le ko orin Saamu yi wipe Oluwa li oluso agutan mi bi iwo paapa bi o ba ti mo Olorun bi iwo paapa bi o ba ti ni Jesu bi iwo na ba ti di atunbi bi a ba ti dari ese re ji o nigba na ni iwo na yi o le wipe Oluwa li oluso agutan mi bi a ba wo ohun ti Dafidi n so nihin a ri wipe awon elomiran ma ni iriri ogbologbo iriri atijo ti ko ba won di odun titun Dafidi ki se iru eni be nihin le o wipe nitooto lati eyin wa lati kekere ni oluwa ti je oluso agutan mi sugbon o fi ope fun Olorun wipe ni akoko ti o n ko Saamu yi o ri wipe oluwa si je oluso agutan ohun iwo paapa igbala ti o n jeri nipa re idande ti o n jeri nipa re idariji ese ti o n jeri nipa re iriri isodomo ti atunbi ti o n jeri nipa re se eyi ti o wa titi di isinsiyi ni tabi eyi ti o ti koja lo eyi ti o ni ni odun ti o koja sugbon ti ko ba wo inu odun titun o ye ki o ni idaniloju wipe ninu odun titun yi o je ti Olorun wipe o ki se bi ewore o je agutan ninu agbo Olorun ki se agutan ti o sako agutan ti o sonu sugbon agutan ti o ti pada wale eyi ti iwo iba le wipe Oluwa li oluso agutan mi awon elomiran won ma fi ojo igbala won dola awon elomiran won ma sun ojo igbala won mo waju won ki won o mo oro Olorun ti o so wipe loni ni ojo igbala loni ni ojo idande won ma so wipe ni gbo se awon o fi aye won fun Jesu ni gbo se awon o fi aye won fun Olorun lati ni igbala e je wipe won ko fe oluso agutan ni